0: VigoCap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo VigoCap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. VigoCap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 VigoCap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: On your track, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba. 88.9 FM. O ti gba ko kini. O si waju awon egbe ntele leyin.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Muki eko juma iroyin ne kuto ai la mu afun yin lati kan Adaba FM 88.9 akure. Ile ilaramo kina wa ta tin dun satagun. Opeyemi jo danu iroyin saaju na egbo koko to wa ninu iroyin na. Ara Tinubu nu ti fowo si foruko sile awon to je ile ise kekeke fun ni ofe. Ajo eleto idibo lorilede Nigeria ni o se agbeyewo idajo ile ejo lori iforuko sile egbe oselu NDC. Ile ise olopa lo ti fi kele ofin o fi gbe awon eyan to tobi 98 nipinle Eko ati ipinle Osun gege bi won si bere eto kan. Iroyin na re lekunrere. Are orilede yi Asiwaju Bola Ahmed Tinubu no je pe o ti fowo si bayi ki won furuko awon ile ise kekeke to tobi 1,000,023 sile kaakiri orilede Nigeria lofe. Ikede yi o na lo waye lasiko ipade kan eleyi ti won se nilu Abuja eyi ti o wa fun awon ile ise kekeke elekejo oru etodun 2026. Gege bi ile ise are bo si ti wi igbese ohun ko seyin ati le yo inira to n koju awon eyan papa julo lori oro owo lori ifuruko sile awon ile ise na. Ile ise are orilede wa fi kun pe awon ti o je anfani eto ohun ina je pe won yo ba won fi oruko ile ise won sile laise pe won san owo kankan. Ewe ile ise are orilede yi Asiwaju Bola Ahmed Tinubu lo je pe o ti buwo lu ofin ajo eleyi to ni si oro ikadi idanimo lorilede Nigeria todun 2026 to ti di ofin bayi eti o se agbekale ilana ofin totun fun oro iforuko sile kadi idanimo lorilede Nigeria ti tun se atileyin ati agbelaruge fun eto oro aje digital lorilede Nigeria. Igbese yi o ni en to je adari eto iroyin ninu ajo to rin si oro kadi idanimo lorilede Nigeria Kayode Adegoke on lo kede re ajo ohun o ni igbese yi o no je pe yo tunbo ru o igbese ofin yi ni o tunbo ru ajo na ni agbara lori oro idanimo lorilede Nigeria. Ijoba apapo orilede yi lo ti fi lede bayi wipe yo gba won to owo to tobi bilionu 4.5 naira laarin odun meta lati le gba awon osise eto ilera to tobi 100,000 eleyi to je pe won nilo bayi ti o di awon alafo ni awon ile iwosan labode kaakiri ipinle bi 24 lorilede Nigeria. Nse ni en to je oludari eto igbaniwose ni ile ise eto ilera na iyi ni Zayatu Umar nlo fuju oro yi onlo fi lede nibi ipade eleyi to je pe won se nilo Abuja. Umar fi lede wipe owo na o ni won yo fi ni o je pe awon ipinle bi 36 ni won ti se agbekale ilana gbigba ini gbigba ni wole ohun ti won si nilo iru owo na. O ni owo ohun o no je pe won fi gba awon ti o di gbogbo awon alafo awon oise itilera lawon ile iwosan labode kaakiri awon ipinle ohun. Ajo eleto idibo lorilede Nigeria lo ti fi lede bayi pe awon o ti tewogba iwe ejo eleyi to je ojulowo ohun lati se agbeyewo to je ile ejo giga e to wa nilu lokoja eyi to da lati gbe oro iforuko sile ajo iforuko sile egbe NDC to je egbe oselu Nigerian Democratic Congress egbe kan en to je agbanimoran ajo eleto idibo to je ti alaga ajo eleto idibo Adedayo Oketola Onofojo re ye lede wipe ajo na ina je pe won ti gbo lori iroyin ti o je pe o wa neta lori idajo ti won da ni ojo 24 osu kefa sugbon to je pe won o ti le so nkan kan baye afigba ti won ba gba idajo ngan na ki won si se agbeyewo re Oketola ohun tun wa fi lede wipe ajo eleto dibo ni o farabale wo ohun to wa ninu idajo na ko to di pe won yo gbe igbese to kan Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ló jẹ́ pé wọ́n ti kọminú báyìí lórí ìgbésẹ̀ ilé-ẹjọ́ gíga eléyìí tó wà ní lọ́kọjá láti yé àṣẹ àti ìdájọ́ eléyìí tó jẹ́ pé wọ́n fi rí ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú New Democratic Congress (NDC) padà tó sì ṣe àpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó pè ní mímọ̀ọ́mọ̀ láti mọ kojú àwọn tó jẹ́ ẹgbẹ́ alátakò lórílẹ̀-èdè Nàìjíríà ni nínú àtẹ̀jáde èyí tí ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo ẹgbẹ́ òṣèlú ADC Bọ́lájí Abdullahi tó fìtà ló ti ní ìdájọ́ ọ̀hún ló jẹ́ pé ó ń kọ àwọn èèyàn lóminú pàápàá jùlọ lórí bí ọ̀rọ̀ ipò tí ètò ìṣèjọba àwarawa tó wà gan àti wípé bí wọ́n ti ń fi ojú wi bí wọ́n sì ti ń fi ojú àwọn tó jẹ́ ẹgbẹ́ alátakò bọ́n sì ti ń fi winá lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fi léde wípé ìgbésẹ̀ yìí kì í tiẹ̀ wá ṣe ẹgbẹ́ òṣèlú kan òun náà jẹ́ pé wọ́n ń kojú bí kò sí pé àwọn ẹgbẹ́ òṣèlú tó jẹ́ alátakò ni láti lè re ìyá apá wọn gẹ́gẹ́ bí ó sì wá fi léde wọn ní ètò ìṣèjọba àwarawa òun ló lè túnbọ̀ gbilẹ̀ sí ti àǹfààní bá wà fáwọn ẹgbẹ́ òṣèlú ti ìgbàgbọ́ tó sì ní ìgbàgbọ́ nínú àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún láìsí pé wọ́n ń pinwọ́ wọn àwọn ikọ̀ elétò ààbò nípínlẹ̀ ogun àti ìpínlẹ̀ èkó lọ́jọ́ pé wọ́n ti fi kélé òfin gbé àwọn afurasí bíi 98 báyìí tí wọ́n sì tún dóòlà ẹ̀mí àwọn èèyàn bíi 5 tí wọ́n jígbe tó wà lákàtà wọn wọ́n ni wọ́n ṣekú pa àwọn bíi àwọn ajínigbé bíi 4 lásìkò tí wọ́n gbéná wojú wọn ọ̀hún àwọn ikọ̀ àjùmọ̀ṣe elétò ààbò náà ní ìpínlẹ̀ ogun àti ìpínlẹ̀ èkó ló jẹ́ pé wọ́n gbéná wojú àwọn tó jẹ́ àtìláwí náà lẹ́nu bodè ọ̀yọ́ èyí tó ṣokùnfà bí wọ́n fi kélé òfin gbé àwọn afurasí 84 tó fi mọ́ àwọn ọkùnrin àti obìnrin nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìkọ́lẹ́jì ìdánilẹ́kọ̀ọ́ àwọn ọlọ́pàá tó wà ní ìpẹ̀rù kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà bọ̀dé ọ̀jájú ni ó fi léde wípé ètò ọ̀hún òun ló wà ní lábẹ́ ètò ọ̀gá àgbà ọlọ́pàá yanyan nílẹ̀ Nàìjíríà tún jíde sù láti gbógun ti àwọn tó jẹ́ oníwọ̀ ọ̀daràn ọ̀gá ológun nílẹ̀ yìí ọ̀gágun wahidi saibu ló ti fi ìpinnu iléeṣẹ́ ọmọogun orílẹ̀-èdè nàìjíríà múlẹ̀ láti gbéná wojú àwọn tó jẹ́ oníwọ̀ ọ̀daràn àwọn onísùnmọ̀mí èyí tó ń dúnkòkò lajà mọ́ ètò ààbò káàkiri orílẹ̀-èdè nàìjíríà nípasẹ̀ ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ tó yanrantí fáwọn ikọ̀ elétò ààbò ń ṣe ni ọ̀gá ológun saibu ọ̀hún ló fojú ọ̀rọ̀ ilédè lásìkò ìkẹ́kọ̀ọ́jáde àwọn ọmọogun eléyìí tó tó bíi 100 èyí tó wáyé níléeṣẹ́ ọmọogun nílùú òṣogbo lásìkò tó ń bá wọn sọ̀rọ̀ àwọn tó jẹ́ ọmọogun tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún náà ọ̀gá ológun ọ̀hún ọ̀rọ̀ wọn kí wọ́n rí dájú pé wọ́n tẹ̀lé ìlànà òfin orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sì ṣiṣẹ́ wọn láì fòyà pẹ̀lú ìgboyà bákan náà ló tọ́ka sí pé orílẹ̀-èdè Nàìjíríà yóò mọ tẹ̀síwájú lórí gbígbógun ti ìpèníjà eléyìí tó ń kojú orílẹ̀-èdè yìí ǹjẹ́ ibi tí àrìmọ́ rèé lórí ìròyìn kùtù àìfún ti àárọ̀ tòní Adéyẹmí làwà lólóòtú ìròyìn ọ̀pẹ̀yẹmí jọ̀ọ́dànù mọ́ wá sétìgbọ̀yìn akúsinmi òní o ọ̀pọ̀ rẹ̀ láò ṣe lókè ìpẹ́.

0: Are you dreaming of studying or working abroad? Why keep waiting when your future is calling? At Arise Travel and Tours, student and work visa processing is made easy. It is fast, affordable, and stress-free. Whether you're planning to study in Europe or pursuing exciting work opportunities overseas, Arise Travel and Tours has got you covered every step of the way. Its experienced team is committed to turning your international dreams into reality. Visit Arise Travel and Tours today and take the first step towards your global journey at number 25 Ondo Avenue, Ijapu Estate, Akure, or call 0803-475-2735. 0803-475-2735. Arise Travel and Tours, your gateway to the world.
1: Ẹni tí Ọlọ́run pè òun ni ó yàn, ẹni tí ó yàn náà ni ó kún fún agbára ní mímọ́ láti lè sa eré ìje ìgbàgbọ́. Anglican ti orílẹ̀-èdè Nàìjíríà ẹkùn àkókò lábẹ́ alábòjútó wa nípasẹ̀ mi ni Right Reverend Jacob Ọlájídé Babájídé Padà JP Bishop wa ní ilé àkókò pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àlùfáà àti àwọn aṣojú ìjọ ní dásìsì àkókò. Ní orúkọ Ọlọ́run àlàyé ni a ń pè gbogbo èèyàn síbi ìsìn mẹ́ta lọ̀kan Trinity Ordination Service níbi tí a ó ti ṣe ayẹyẹ ìfinijòyè àwọn díákọ́nì àti àwọn àlùfáà tí wọ́n sì gba ìgbọ́wọ́ lórí bíṣọ̀bù lọ́jọ́ ìsinmi ọjọ́ 18 oṣù kẹfà Sunday 28 June 2026 ní Emmanuel Anglican Church Okusa Àkùngbẹ́ Àkókò. Bẹ̀rẹ̀ láago mẹ́wọ́ àárọ̀ 10 a.m. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé gbogbo ènìyàn ni Ọlọ́run pè láti wá ṣiṣẹ́ nínú ọgbà àjàrà láti lè jèrè ọkàn fún Olúwa Ọlọ́run ọ̀gá ògo. Ṣùgbọ́n ayé àwọn díákọ́nì sọ́tọ̀ láti lè máa gba àwọn ọmọ ìjọ àti àlùfáà ní ìyànjú. Ṣé àwọn àlùfáà náà sì wá jẹ́ ènìyàn ọ̀tọ̀ tí ń tọ́ àwọn orílẹ̀-èdè sí ipa ti Ọlọ́run? Gbogbo èèyàn ẹ darapọ̀ mọ́ wa níbi ìsìn ológo yìí. Olùgbàlejò àgbà ni ẹ ní ọ̀wọ̀ jẹ́ OB Ibadan JP Bíṣọ̀bù ilé àkókò Diocese of Akoko Communication Department ni olùkéde lórúkọ gbogbo àlùfáà.
2: Ọdún pò ọdún pé ọdún jọ èrò wìtìwìtì nílùú ìfira àkókò níbi tí òjò àjànà AK Karashi ọba ètùtù tìpínlẹ̀ Ondo ti ń pa àwọn èèyàn síbi ọdún òòṣà oko festival
3: 2026.
2: Tuesday ọgbọ́njọ́ oṣù yìí lọ́dún bẹ̀rẹ̀ pẹ̀lú ètò bíbọ ifá lówùrọ̀ kùtù àì lẹ́yìn èyí láàbọ̀ àwọn alálẹ̀ ká tó darí sídi oògùn lákà yí oṣù mọ́lẹ̀ tá a fún ní jíjẹ mímu tiẹ̀. Wednesday ọjọ́ kìíní oṣù kejì ọdún yìí gan ni pápánbẹ́rì tá a wà lọ bọ òòṣà oko ṣàdúrà fún gbogbo aráàlú.
4: Ọdún òòṣà oko àti ọdún ifá òun ni a fẹ́ ṣe. Níbi tí ifá ti sọ pé nínú ọ̀sẹ̀ òyẹ̀kú ifá ní ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ ọ̀yẹ̀ mi ọ̀yẹ̀ Adéfá fún òòṣà oko àgbà ìràwọ̀ ilé ìtura yá àfíìsì pérépéré ẹ̀bọ̀ làwo ní kó ṣe ó sì gbẹ́ bọ̀ níbẹ̀ òórùn bọ ó ní èròpo èrò ọ̀fà ẹ wá báni ní wọ̀wọ́ rí ọ̀wọ́ rí là ń báni lẹ́sẹ̀ẹ́ ọba
2: òòṣà. Òjò àjànà Karashi ọba ètùtù tìpínlẹ̀ Ondo ló ní pé ọdún òòṣà oko tọdún yìí ìrọ̀rùn ló bá dé.

0: ẹyún ẹ jẹ.
1: Fọlágbá Elédùnmá rẹ̀ wé ní mú yìí jòpin.
0: Ọjọ́ yàdòdò ń gáyé.
1: Méjì mẹ́lẹ̀.
0: Ẹ tó mi.
1: Yàkì kọ́kọ́ má tètè mọ̀.
0: Kọ́kọ́ bá kọ́kọ́
1: méjì
0: bá ọ̀fọ̀ àjùká.
1: Ó ṣe yìí.
0: Ó tù mọ́ dán.
1: Fọlágbá Elédùnmá rẹ̀ ẹ ní wẹ̀.
0: Kọ́dọ́ má ti jọ́.
1: Ìgèrè ń tẹ akájọ́.
0: Kẹlẹ̀
1: mi. Ẹ tó mi ń wo dìbà wọn tù mọ́ dán.
0: Ọjọ́ bí ìwé ṣe yìí wé ní.

0: 88.9 FM. Awolu solu dero pese.
1: So yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko. Koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni.
2: Eto igbeyawo laye.
3: Ejowo, eduro na jare.
4: Ah, ilo sele.
3: Ki won to so wa po. Njo ranti po oseleri television fun mi. Fridge nko, ero ofoso. I se ile wa ma fowo ofoso nle ni 2026.
1: Ni tuto.
3: Ka sa so pe o ti rawon abi?
1: Ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so nibi ti CDK e wa.
4: Emo lo tun je CDK e bayi.
1: Be ni o CDK e. E le ra fridge yin, ero ifoso ati be be lo.
3: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi.
1: Ah ah, lati osu to koja ni mo ti rawon.
3: Oluso agunto.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn. Àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
6: Àjèjì la jẹ́ láyé.
7: Gbogbo tilẹ̀ tó kọ́ sẹsẹ̀ kúkú ìpínlẹ̀ Ondo. Títí kan ra àkọ́kọ́ bẹ̀rẹ̀ rìn. Ilẹ̀ ẹrùjẹ̀jẹ̀ nínú ẹ̀mí kan ti wà rí. Táwọn èèyàn ròyìn ẹ̀ títí dọjọ́ ọkọ ẹ̀. Ó milẹ̀ mi gbogbo òlú títí tí. Ọ̀rọ̀ àṣẹ tó ń tà àjọ ọdún bíbélì. Ká máa jáde bí àrá sísá lẹ́nu bàbá. Ìsọjí tó ń ti wàásù tó gbọ́ná ya kìlala. Àmì òróró ń sàn wàràwàrà. Lára bàbá bí ọ̀wàrà òjò. Iná gbéná mi. Àṣẹ ń báṣẹ gbìnàyà. Ọ̀rọ̀ godo gan. Ọ̀pá àṣẹ tó ń ti bíbélì lọ́wọ́. His divine grace. Late primate Dr. Folisho Gold. JP. Olùdásílẹ̀ ìjọ sí Anes. Holy Victoria. Ẹ̀kọ́ta. 77 kárí àkọ́kọ́. Ìṣẹ́jùṣẹ́. Ìpẹ́jù ìpè. Ẹ wá wo olùdásílẹ̀ ta iṣẹ́ lọ́tẹ̀mítẹ̀mí. Ní nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn. Ní ìtàkù jálọ́rùn lákàtàbú. Eré ṣubú lulẹ̀ yakatakú lè dìde. Òṣùpá ńlá dorúkodò ní gbogbo kẹ́lúbà sẹ́ráfà àkọ́kọ́. Bàbá ó dàárọ̀ o. Ayẹyẹ ọdún kẹwàá. Tí bàbá wa is divine grace. Late primate Dr. Folisho Gold. JP. Olùdásílẹ̀ ìjọ sí Anes. Holy Victorious Conference. Ẹ̀kọ́ta tó wà ní 77. NNPC kárí àkọ́kọ́. Ni wọ́n máa ń pè wá. Sí ayẹyẹ ọdún kẹwàá. Tí bàbá wa ti fi dàlílẹ̀ lẹ́sẹ̀ Jésù èyí tí yóò wáyé. Ní 27 and 28. Oṣù yìí gangan. Bẹ̀ẹ̀ lago mẹ́wàá rọ̀ kéréke. Bàbá agbára nílẹ̀ kẹ́ dìde.
8: Ọmọ àta olóòdo ìwọ Ọlọ́run ọmọ lẹ́ríkà ogun bẹ̀bẹ̀ àná ó máa jẹrẹ kàgbọ́ ọmọ nígbàdo rárá. Àìmọ̀nà gbé sínú oko àgbàdo. Sàárín oko tàbàdo tàbàdo sàn sàn jẹ́ yára ẹ lọ.
7: Àwọn ìgbìmọ̀ ìjọ ló kéde.

0: ẹ̀yẹ yìí
1: olóye
0: ọlábọ̀dé
1: onísàgò ọ̀fọ̀gọ̀ kingdom
0: àti gẹ́gẹ́ gẹ́dọ̀ wọn bí ẹ̀
1: ọ̀gbọ́n fọdí kà kíkà bí ẹ̀ sí fọ
0: àjọpọ̀ ọ̀rọ̀ ayé.

0: O wa wi pe
1: himself and yourself.
0: Iwa ati ohun.
1: You are for signs and you are for wonders.
0: E wa fun ami ati iyanu.
1: I am trusting God today.
0: Mo ngba Olorun gbo loni pe
1: that in your life.
0: Pe ninu aye re
1: today.
0: Loni
1: you are going to experience wonders.
0: Ori iyanu.
1: Let us pray.
0: E je ki a gbadura.
1: You want Emmanuel to be with you?
0: O fe ki Emmanuel ko wa pelu re.
1: You want Jesus to be in your heart?
0: O fe ki Jesus Christ ko wa ninu okan re.
1: Lay your right hand on your chest and say this prayer after me.
0: Lowo atun re le okan ya re ki o si ma we are dry tele mi pe.
1: Jesus Christ, Son of God.
0: Jesus Christ, omo Olorun.
1: I thank you because you died for me on the cross.
0: O pa lowo re nto pe oku fun mi lori igi agbelebu.
1: On the third day.
0: Ni jo keta.
1: You arose for my justification.
0: O jinde fun idalare mi.
1: I ask for forgiveness of all my sins today.
0: Mo bere fun idariji gbogbo ese mi loni.
1: Cleanse my heart with your precious blood.
0: Oluwa we okan mi mo pelu eje yebiye re.
1: I open my heart to you, Jesus.
0: Mo si okan mi paya fun o Jesu.
1: Come into my heart.
0: Wonu okan mi wa.
1: I promise to live the rest of my life for you.
0: Mo pinu lati gbe yoku aye mi fun o.
1: Thank you for coming in.
0: Mo dupe lowo re nitori pe wole wa.
1: In Jesus name I had prayed.
0: Ni oruko Jesu ni mo ti gba adura.
1: Amen.
0: Amen.
1: Father, I stand here to pray for all that have given their hearts to you.
0: Baba mo duro nibi lati gbadura gbogbo awon ton ti fokan won fun o.
1: Forgive their sins and give them eternal life.
0: Daddy gbogbo ese won ji won ki o fun won ni iye ani pekun.
1: I pray against every gang of the enemy against your life and destiny.
0: Mo gba adura lodi si gbogbo ikorajopo ota lodi si aye re.
1: I said let them be broken into pieces now.
0: Mo wi pe ki a fo won tutu bayi.
1: I release everyone saying amen now.
0: Mo wa tun so ni gbogbo awon to so ami bayi.
1: That your life will be for signs.
0: Pe aye re yo wa fun ami.
1: It shall be for wonders.
0: Ati iyanu.
1: Every activities of the enemy in your life cease now.
0: Gbogbo ise ota lori aye re o dawo duro bayi.
1: Let the miraculous of Jesus begin to manifest in your life.
0: Je ki iyanu Jesu ko bere si farahan na aye re.
1: In Jesus name I had prayed.
0: Ni oruko Jesu ni mo ti gba adura.
1: Amen.
0: Amen.
2: E wa ko ni baba.
3: Le ma ko ko.
4: ADABA
5: tó ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wí pé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nínú ilé dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mí torí mo ti sẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Aba Mixture. La fi wá ń gbara wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọ bá mọ̀ wípé ọkọ

0: ọkọrin ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni kìí ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 herbal mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùndídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 herbal mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá máa wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá pọ́nbélé egbògi náà ná fi ṣe àjọ nafdac sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: abba aṣọ́kò tí ìbọn ni nípa 24/7 herbal mixture kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn bílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 herbal mixture kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 herbal mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 herbal mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
0: Bẹ́ẹ̀ ni ìjà wà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 herbal mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire

0: ṣe ẹyẹ nígboro lẹnu ọjọ mẹta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa ro mí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó kódà mi ò rọrùn sùn déédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbórí ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó adé tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́ máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07064606419. 07064606419.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rin oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo yi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise joko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin teni pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si ntosi mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akure nbe lawa ani fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 da la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
5: o ma ti ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o rona bayo je aye ohun ti e wa su mi
2: agbo ni ise lo se je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu gode to fi wi atego so mo ara aye lore lori eyi ke yi isoro to yo mo idalenu ibo na gbianju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode to fi wi atego sewosan
6: gba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda se kan sun lo ni
7: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro afogede gede doti ara danu logo lomo okunrin aba duro ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pe lo re ajo nafdac fonte gba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamisho gbogbo iga ijawa ija osi always guide me
8: pada ma lo sibe yen o marketing office adabe fm ni won wa number 1 lawa ile gogoro to wa legbe a division police station oba adeshida road nilu akure o de tun le pe marketing manager sori 0803 041 4344 ronke sori 0703 529 5755 tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
9: Hello, say better.
10: Ìka tó tọ́ sí mu la fi rán òun lápá gúúsù ìpínlẹ̀ Ondo ẹni tó tó ránníṣẹ́ ni. Ó tún ní kìmí ìgboyà. Ọ̀pọ̀lọ tó já fáfá. Òun òye tó gbòòrò. Sẹ́nẹ́tọ̀ ilé. Professor Francis Adédayo Fádúyìlé OON. Àpò oríire sá. Ìyẹn tá a bá ṣe ni lóore ọpẹ́ làǹdà. Professor Dayo Fádúyìlé. Sẹ́nẹ́tọ̀ ilé. Ìwà dúpẹ́. Rán gbogbo ẹ̀yìn yẹn. Ní pàtàkì jùlọ. Ẹ̀yìn yẹn wà lápá gúúsù ìpínlẹ̀ Ondo lórí bẹ́ẹ̀ ṣe jáde pẹ̀lú gbogbo ẹ̀yìn èèyàn pàtàkì jùlọ ẹ̀yìn olùdìbò àǹfààní tẹ́jú ẹ tẹ́ fún mi ni láti lọ sojú yín nílẹ̀gbìmọ̀ sẹ́nẹ́ẹ̀tì ẹ̀yìn ọ̀dọ́ o lápá gúúsù ìpínlẹ̀ Ondo ẹ̀yìn awakọ̀ àgbẹ̀ oníṣòwò ìyálọ́jà bàbá alájẹ ẹ̀yìn àjọ òṣìṣẹ́ inec dídí dọ́dọ̀ ẹ̀yìn agbófinró sàdákàtà yín màrí yé o ó ṣe pàtàkì kí tútúpá ò lọ́wọ́ gbogbo ẹ̀yìn àgbà òṣèlú ní pàtàkì jùlọ ẹgbẹ́ òṣèlú APC dídí dọ́dọ̀ ẹ̀yìn náà tìlẹ́yìn wa pẹ̀lú ẹ̀yìn náà sì rìn láti dárúkọ ẹ̀ mọ̀ dájú wípé mo mọ rírì yín ìyá bá yọrí tí mo forúkọ Olódùmarè ṣáájú ohun gbogbo mi ní dójú tìyìn láéláé lórúkọ jẹ́ Professor Dayo Fádúyìlé OON sẹ́nẹ́tọ̀ elect ló ń dúpẹ́ o.
11: Ó yá àsìkò màtún ti tún un.
12: Alágbèyàmúyàmù ètò automatic miracle hour.
11: Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God.
12: Tó kalẹ̀ sí àdófùre ìdánrẹ̀ road Àkúrẹ́.
11: Ọjọ́ kìíní lóṣooṣù ni.
12: Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí tún lágbára púpọ̀.
11: Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípòjípò.
12: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yaléyalé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìníṣẹ́.
11: Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn.
12: Oh my God!
11: Oríṣiríṣi disorders àti inadequacies.
12: Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́.
11: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
12: From 9 a.m. to 6 p.m. ni àwẹ̀ àti àdúrà.
11: Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì.
12: Bàbá Prophet Samson Olúwabódédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀.
11: Kéèyàn fi recharge remote remotivate resources tètè ara ẹ̀.
12: Olúwa ìwádìí àpáta gàngà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀.
11: Ọjọ́ kìíní oṣooṣù mà ní o.
12: Ó yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
6: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
7: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Apọ̀ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
13: History beckons. Excellence takes the stage. The Institute of Chartered Accountants of Nigeria, ICAN, Owose, and District Society proudly invites you to the investiture of Dr. Kaudi Ismail Ashaju as a second chairman and induction of the new executive committee members. Chief Host Ajia Quinsley Soforatu Segosime, Co-host Dr. Adeyinka Joseph Ayemi, Acting Medical Director of Federal Medical Center, Owa. The occasion will also feature leadership awards through Chief Jamiu Ekumba, Senator Remy Okunriboye, Mr. Ibrahim Salu, Dr. Daniel Farinri, Mr. Bolaniwa Adetola, and Dr. Sami Sumanu. Venue is Federal Medical Center Auditorium, Owa. White date is Tuesday, 30th June 2026. Time 11 a.m. Bamidele Ebenezer Folorunsọ is the vice chairman, while Dr. David Ajayi, chairman Investiture Planning Committee, is the announcer. Don't miss this memorable celebration of leadership, professionalism, and excellence. Be there.
14: Oh, Matidana Babu Kari Aye. ni isu daraba ugbono tunyo.
15: Ewo ni wa darapo pelu awon gbajumo ati celebrity ti won gbe jade won laruge latodo ni isu
16: gbo suit ati shirt ati trousers ati shoes ati bed
15: ati sandals and slippers o je ti talk Italian tabi Spain
16: tokunrin ni tobirin lomode atagba
15: olu antiche
16: tin san sinu
15: pantan joga
16: rich watches
15: awoka
16: senator dressing
15: resource control
16: ni isu
15: otagbantagba to tagbaragada se bi gbaragada ni gbagede ogbagba buye kete ni bi tawon ogbagba ti rigba oja pataki kale si.
16: Oh my god,
15: bi odin di oja iluko loke okun ni
16: military and paramilitary accessory
15: awon officers boot
16: ni ti civil defense soldiers police peace corps atamutekun
15: ati bet ati fila ati layadi won ni nbembe
16: gbogbo schools ni ko tete wa ma order for uniform container and sanders
15: all says price de lawon oja won yi
16: be se leyo leyo tabi dosi dosi
15: eyi te fe kose lati di ase bata
16: aye wa fun yin ati bi te ma gbe
15: oya ni number 85 for badeshida ni dojuko town hall akure
16: telephone 080 3452 0455
15: ni yesu abibata kokoka.
17: Toy yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
18: eto igbeyawo laye
19: ajowo eduro najare
20: ah ilo sele
19: ki won to so wapo njo ranti po sele ri television fun mi fridge nkan ero foso ise ile wa ma fowo foso nle e ni 2026
17: eh ni tuto
19: ka sa so pe o ti ra won abi
17: ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
20: e won lo tun je cdk bayi
17: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
19: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
17: ah ah lati osu to koja ni mo ti ra won
19: oluso agun kan so wapo.
17: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
21: Ẹ pè CDK sórí 0707 454 3005.
20: CDK sórí ẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
0: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ní tòótọ́.
2: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
0: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
3: Èwo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
6: Iléeṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí lódòdó létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà FM.

Tinubu kò bẹ̀rù Peter Obi. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà òun lọ sọ̀rọ̀ náà lọ sọ́ta. Sẹ̀tìmà ó pè fún ìṣọ̀kan nípínlẹ̀ Plateau. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ eléyìí tó ń jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára lórí ti aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sọ. Lórí pé àwọn tí àwọn èèyàn lè mọ ta àkàrà wọn lè mọ ta àgbàdo sísun. Èmi ò kì í sabara mọ́ oore jẹ bí Arẹ́gbẹ́sọlá ò ń wọ́n ṣàtìlẹyìn fún Tinubu Sunday Igbowó ń lọ sọ bẹ́ẹ̀. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ṣekú pa àwọn afurasí onísùnmọ̀mí méjì nípínlẹ̀ Kebbi. Lórí ọ̀rọ̀ àwọn tán jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti gbẹ́sẹ̀ kúrò lórí òfin kónílé ó gbélé eléyìí tó jẹ́ pé ó kéde rẹ̀ tó sì sọ̀rọ̀ ìdánilójú ààbò fáwọn aráàlú.

mẹ́rin ni wọ́n ti rí ẹ̀wọ̀n ọdún márùndínlọ́gọ́rùn-ún ná ti rí he báyìí látàrí ìfipábá ọmọ ọdún mẹ́tàlá kan lájọṣepọ̀ tí wọ́n tún fún ọmọ ọ̀hún lóyún nípínlẹ̀ Niger. Ọkùnrin kan lọ gbá àwọn akẹ́kọ̀ọ́ tó tó bí ọgọ́ta ní fásitì ọgbà wọn lórí owó iléèwé wọn owó tó tó bí mílíọ̀nù 15 ló gbà wọn.

káàbọ̀ padà láti òkè lọ́hún. Ẹ já bẹ̀rẹ̀ Tinubu kò bẹ̀rù Peter Obi, bẹ́ẹ̀ ni kò í sì sọ kì í ṣe oní ò jẹ́ kó ní òní jẹ́ kó sùn. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí òun ló sọ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ tó jẹ́ agbẹnusọ fún lórí ọ̀rọ̀ ètò ìròyìn fún ààrẹ lórílẹ̀-èdè yìí, èyí ni Bọ́lá Ahmed Tinubu ti ṣe Sunday dárí. Ìnú ti kéde rẹ̀ wípé kò sí ẹnikẹ́ni nínú ìṣèjọba tó wà lóde yìí tó jẹ́ pé ó bẹ̀rù tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú NDC ti ṣe Peter Obi. Dárí ọ̀hún lọ sọ dímọ̀ pé Obi kì í tiẹ̀ ṣe tí ó lè dúnkùkù lájà àbí má jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó sùn. Ó ní ńṣe ni ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ńṣe ni kò bẹ̀rù rẹ̀ rárá o. Nígbàtí ó ń kópa nínú ètò kan eléyìí tó wáyé ní ẹnitọ́jẹ́ olùdámọ̀ràn níléeṣẹ́ ààrẹ ọ̀hún ló ti tọ́ka sí wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sì dúró digbí dáadáa báyìí láti túbọ̀ ṣe àṣeyẹ tálákàn ṣepò. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde láàárọ̀ tòní. Ọgbà bẹ́ẹ̀ òun náà níléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí aya ààrẹ orílẹ̀-èdè yìí tó sọ. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló ti sọ̀rọ̀ gbé ẹni tó jẹ́ aya ààrẹ orílẹ̀-èdè yìí Rẹ̀mí Tinubu lórí bí ó ṣe ti ra ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ kéékèèké kan o, bíi kán mọ́ ta àkàrà kí mọ́ ta àgbàdo sísun. Èyí ṣe ni nígbàtí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ọ̀hún ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ètò ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀. Yìí ni Sunday dárí. Ó fi léde wípé títa àkàrà, títa bọ̀ọ̀lì, bẹ́ẹ̀ ni títa àgbàdo ọ̀hún, eléyìí tí obìnrin náà èyí tí ó jẹ́ pé ó sọ, òun ló jẹ́ pé àwọn èèyàn, òun ló jẹ́ pé wọ́n sì gbọ́. Bákan náà ẹ̀wẹ̀, òun ni a rántí pé aya ààrẹ ọ̀hún, iná jẹ́ pé àwọn èèyàn ni wọ́n ti ń bẹnu àtẹ lù ú, pàápàá jùlọ ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rán níbi. Ó sì sọ pé kí àwọn èèyàn kí wọ́n máa ta àwọn ọjà kéékèèké, òun ni láti lè máa fi bọ́ àwọn ọmọ wọn àti ìdílé wọn ni. Ṣùgbọ́n nígbàtí ó jẹ́ pé ó ń sọ̀rọ̀ lórí eléyìí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ààrẹ, ó ní tẹ́ bá rí, ó ní àwọn ìyá ń ṣe ni wọ́n máa ń ta àkàrà, máa ta bọ̀ọ̀lì tọ̀sán ní ìlú ní Jos, ní Plateau àti àwọn ibòmíì. Ó ní eléyìí gan náà ó ni wọ́n fi ń tọ́jú àwọn ọmọ wọn, èyí tí ò sì sí nǹkan tó burú nù ń tọ́ sọ ọ̀hún. Ní ńṣe ni àwọn èèyàn wọ́n kàn sí ọ̀rọ̀ ọ̀hún, wọ́n sì tú ni. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde láàárọ̀ tòní.

0: igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí sẹ́tìmà ló jẹ́ pé ó ti pè fún kí àwọn èèyàn nípínlẹ̀ plateau láì wo ti ọ̀rọ̀ òṣèlú àbí ẹ̀sìn rárá tàbí ẹ̀yà kí wọ́n wà ní ìṣọ̀kan. Sẹ́tìmà ló sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ayẹyẹ ìgbéyàwó ẹni tó jẹ́ ọmọ gómìnà ìpínlẹ̀ náà yìí ní Caleb Mutuang èyí tó wáyé nípínlẹ̀ plateau. Ó ní ńṣe ni ayẹyẹ ìgbéyàwó ọ̀hún ó ní ó túbọ̀ mú kí àwọn èèyàn lápá àríwá àti apá gúúsù kí wọ́n túbọ̀ wọn wà ní ìṣọ̀kan ni. Ńṣe ni ó pè fún kí àwọn èèyàn kí wọ́n rí dájú pé wọ́n wà ní ìṣọ̀kan láì wo ti ẹ̀sìn àbí ẹ̀yà eléyìí tó jẹ́ pé wọ́n jẹ́. Ìwé ìròyìn Vangard òun ló gbé jáde láàárọ̀ ni. Èmi ò kì í ṣe abáramọ̀ọ́rẹ́ jẹ bí Arẹ́gbẹ́sọlá o. Wọ́n ṣàtìlẹyìn fún Tinubu Sunday Igbohun ló sọ bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ilẹ̀ Yorùbá ni Sunday Adeyemọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igbohun ló ti kéde rẹ̀ wípé òun ò kì í ṣe abáramọ̀ọ́rẹ́ jẹ bí ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Ìráfà Arẹ́gbẹ́sọlá. Ìgbòho ló wá ṣe ìlérí láti ṣe àtìlẹyìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé òun kì í ṣe abáramọ̀ọ́rẹ́ jẹ bí Arẹ́gbẹ́sọlá náà. Ó sọ̀rọ̀ yìí lásìkò tí ó ṣe àbẹ̀wò sí àwọn ikọ̀ tó jẹ́ ọ̀dọ́ lẹ́gbẹ́ òṣèlú APC ní Accra lórílẹ̀-èdè Ghana. Yìí ṣe ni Ìgbòho ọ̀hún ó lóun ó mọ tẹ̀síwájú láti mọ mọrírì àti àtìlẹyìn fún ìjọba Bọ́lá Ahmed Tinubu fún bí ó ti dáríjìn tí ó sì dá padà láti padà sí ilẹ̀ bàbá rẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé òun ti kọ́kọ́ kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní ńṣe ni òun ṣe àtìlẹyìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde láàárọ̀ tòní. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ṣekú pa àwọn tó jẹ́ onísùnmọ̀mí méjì nípínlẹ̀ Kebbi. Àwọn ikọ̀ àjùmọ̀ṣe elétò ààbò ló jẹ́ pé wọ́n ti ṣekú pa àwọn onísùnmọ̀mí Lakurawa bíi méjì kan tí wọ́n sì tún gba àwọn nǹkan ìjà olóró tí wọ́n rí gbà lọ́wọ́ wọn nígbà tí wọ́n kọlù wọn ní ìpínlẹ̀ Kebbi. Ìṣe ni ìṣẹ̀lẹ̀ yìí òun náà ló jẹ́ pé ó wáyé lónìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn ọmọ ogun wọn gbéná wojú àwọn onísùnmọ̀mí ọ̀hún láàárọ̀ òní nígbà tí wọ́n gbìyànjú láti ṣe ìkọlù sí àwọn ìlú kan tí wọ́n pè ní Sabanruwawa. Ìròyìn fi ni pé ẹni tó jẹ́ alámòójútó ètò ìròyìn nínú àwọn ikọ̀ àjùmọ̀ṣe ológun náà ọ̀gágun Aliyu Danja inú fojú ọ̀rọ̀ ilédè inú àtijáde tó fi ta láàárọ̀ òní. Ó ní ńṣe ni àwọn ikọ̀ ọmọ ogun náà jẹ́ pé wọ́n gbéná wojú àwọn atiláwí ọ̀hún níbi tí wọ́n wà tí wọ́n ti ń gbìyànjú láti wọ́n ti ń dá ète láti lè ṣe ìkọlù sí àwọn ìlú náà. Ìwé ìròyìn Punch òun ló gbé jáde láàárọ̀ tòní. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ pé ó ti gbẹ́sẹ̀ kúrò lórí òfin kónílégbélé eléyìí tó kéde rẹ̀ láwọn ìjọba àbílẹ̀ bíi mẹ́wàá látàrí ìjínigbé eléyìí tó wáyé níjọba ìbílẹ̀ Oríire. Ìṣe ni ìjọba na àtijáde ti kọmíṣánná fọ̀rọ̀ ètò ìròyìn nípínlẹ̀ náà ọmọọba Dọ̀tun Oyelade tó fìta ló ti fi léde wípé ètò iná jẹ́ pé ìlànà ètò lílọ bíbọ̀ iná ti ń láǹfààní àti mọ lọ báyìí ní agbègbè ọ̀hún báyìí nígbàtí ó sì dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn fún ìfọwọ́sowọ́pọ̀ àti àgbọ́yé eléyìí tó jẹ́ pé wọ́n ní láwọn agbègbè tí wọ́n ti kéde òfin kónílégbélé ọ̀hún. Oyelade fi kún wípé ìjọba ìpínlẹ̀ náà ló jẹ́ pé ó sì ń tọpinpin bí ọ̀rọ̀ ètò ààbò bó sì ti rí báyìí tó ìṣòro ìdánilójú lórí akitiyan àti lè rí dájú pé ìjínigbé ó wá sópin nípínlẹ̀ ọ̀hún. Ìwé ìròyìn This Day òun ló gbé jáde láàárọ̀ tòní. Ìròyìn eléyìí làwọn èèyàn bíi mẹ́rin ni wọ́n ti rí ẹ̀wọ̀n ọdún márùndínlọ́gọ́rùn-ún ni wọ́n ti rí látàrí bọ́n yẹn fi ipá ba èèyàn lájọṣepọ̀ tí wọ́n sì fún ọmọ ọdún mẹ́tàlá kan wọn fún lóyún nípínlẹ̀ Niger. Ilé-ẹjọ́ májísrèètì tó wà ní Minna ló ti ní kí àwọn mẹ́rin kan kí wọ́n máa lọ sí ẹ̀wọ̀n ọdún márùndínlọ́gọ́rùn-ún pẹ̀lú iṣẹ́ àṣekára o látàrí bí wọ́n ṣe ba ọmọ ọdún mẹ́tàlá kan ba lájọṣepọ̀ ní kọ̀tàngorà tí wọ́n ti ní ń ṣe ni ọmọ ọ̀hún iná ṣokùnfà bí ìbálòpọ̀ ọ̀hún ló ṣokùnfà bó ṣe ti lóyún àwọn ọ̀daràn ọ̀hún ni salisu bahura lawali saibu àti haruna saidu tó fi mọ bello tí wọ́n sọ orúkọ bàbá tiẹ̀ ni gbogbo wọn náà ni wọ́n jẹ́ pé wọ́n ń gbé ní ìlú kọ̀tàngorà èyí níjọba ìbílẹ̀ náà tí ó jẹ́ nípínlẹ̀ niger tí wọ́n sì ní wọ́n jẹ̀bi ẹ̀sùn ìbálòpọ̀ eléyìí tí wọ́n fi kàn wọ́n adájọ́ ilé-ẹjọ́ náà onídàájọ́ ilé-ẹjọ́ ọ̀hún èyí ni onídàájọ́ christy barao ló ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn eléyìí tó jẹ́ pé ìwà ọ̀daràn gbáà ni lórí ìfipábánilòpọ̀ pàápàá jùlọ ọmọ kéékèèké eléyìí tó ní ó ti wá ń wọ́pọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún àti orílẹ̀-èdè nàìjíríà eléyìí gan náà ni yóò jẹ́ àríkọ́gbọ́n fún àwọn míì tí wọ́n bá tún fẹ́ wu ìwà láabi ọ̀hún àjọ àbárẹ́ńlá àbòlú ìlànà tí pé ọwọ́ wọn ba àwọn èèyàn ọ̀hún tí wọ́n sì wọ́ọ̀dì wọn lọ sílé ẹjọ́ ìwé ìròyìn premium times ló gbé jáde láàárọ̀ tòní. akẹ́kọ̀ọ́ kan ní fásitì kan tí wọ́n dákọ̀ nípínlẹ̀ delta lápá ajindo gúúsù orílẹ̀-èdè nàìjíríà tán porúkọ ẹ̀ ní jeremia elele ló ti fi ẹ̀sùn kan wípé àwọn akẹ́kọ̀ọ́ tó tóbi ọgọ́ta níye ní fásitì ọ̀hún lọ́jẹ́ pé àwọn kan ni wọ́n ti gbá ní mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ delta bright edafe nínú fọ́nrán kan eléyìí tó gbé sórí ìtàkùn x rẹ̀ ni ó ti sọ dúmọ̀ pé ọ̀gbẹ́ni elele ọ̀hún iná jẹ́ pé wọ́n ní ń ṣe ni ọgbà owó lọ́wọ́ àwọn èèyàn tí ó sì jẹ́ pé ọgbà owó ọ̀hún lọ́wọ́ àwọn èèyàn láti sọ pé òun fẹ́ bá wọn san owó iléèwé wọn ń ṣe ni ẹ̀dàfẹ́ wa fi léde inú àti jáde tó fi ta ó ní akẹ́kọ̀ọ́ ọ̀hún iná jẹ́ pé ń ṣe ni ọ̀pọ̀lọpọ̀ iná jẹ́ pé àwọn èèyàn iná jẹ́ pé ọgbà owó tó tó bíi ₦250,000 sí ₦300,000 lọ́wọ́ ọ̀kọ̀ọ̀kan àwọn èèyàn ọ̀hún láti sọ pé òun wọ́n bá wọn san owó iléèwé wọn náà ọwọ́ sáà ti ba akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n porúkọ rẹ̀ ní elele tí ó jeremia elele tí ó sì ti wà ní àkúlọ̀ àwọn ikọ̀ elétò ààbò ìwé ìròyìn premium times ló gbé jáde láàárọ̀ tòní. iṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ delta lọ́jẹ́ pé ó ti mú àwọn méjì kan tí wọ́n lọ ń ja wáyà tí wọ́n sì ń kó wáyà ibi ẹ̀rọ amúnáwá ní ìpínlẹ̀ delta iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní kwali ní ìpínlẹ̀ delta lọ́jẹ́ pé ó ti fi kílẹ̀ òfin gbé àwọn afurasí méjì kan tó jẹ́ pé wọ́n ń jí wáyà ka lórí akitiyan àti lè dáàbò bo àwọn ohun amáyédẹrùn nípínlẹ̀ náà àwọn afurasí náà ń lọ́wọ́ bà níbi tí ó ti jẹ́ pé wọ́n ti ń wu ìwà láabi náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn ikọ̀ fìgìláńtẹ́ òun náà ló mú wọn ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá bright edafe ó fìdí rẹ̀ múlẹ̀ nu àtẹ̀jáde eléyìí tó jẹ́ pé òfin ìta fáwọn oníròyìn. òun náà ni nọ́mbà eléyìí tí ẹ láǹfààní láti fi pè ṣùgbọ́n ẹ jẹ́ ń sáré dókè lọ́ọ̀ mú ń bọ̀.
1: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: abba ajo oko ti ibo ni nipa 24/7 abba make sure kọrọjọ gbọngàn ilẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba make sure kò lọ tí ń nu rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abba make sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba make sure gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
3: 0816251 9991 hello. Ekaro. Yes, sir.
0: Yes, you.
3: Bawshi lati ilu Ifira to confirm.
0: Oh, yeah, I'm going.
3: Oh, this is very dancing near Oro Yawo Are. Oro Yawo Are, ko si oro so. Oro gidi lo so fun awon obirin ni albasi ni. So ti awon yan bayi awon ise gbogbo yan lo le ni afani lati sise. Oro awon iya awon epe bayi won si le ma se ko ton se. Ebo sha won se lakure won yen. Won si su lakure. Won si su won si dodo lakure won daka lakure. So ki se oro to buru. So for them if I saw near quit to sir.
0: Yes, you. 08162549991. Hello, Ekaro.
4: Hello, Ekaro, sir.
0: Eshun.
4: Amakusi me ni o.
0: Eshun.
4: Asope laye o.
0: Wete ko yi.
4: Oruko mi ni Wete lati ile Idoa ni.
0: Eshun.
4: Ele temi fe dance nu e. Awon to ji waya ko towo ti ba yen. Kon se dajo to to fun o. Awon alapa ma sise ni. Awon arakunrin to tun rape yen na. To ran lewon yen. O da be. Ese kweto.
0: Eshun. 08162549991. Hello, ekojumo ekaro. Hello, ekaro. Eh, won ti tepa. Eja fe lomi laye. Hello, ekaro.
5: Hello, ekaro.
0: Eseun.
5: Abayomi Oyelesi latolopan gida ko lagbara lo abo lo wa lori wa lo leji.
0: Ami ami.
5: Ko tin ya wa re wa so yen ma fe ka won yan wa tele. Kan yan wa ase owo ton ba fu wa ase owo ton ba ko ton ba fi kun ise ijoba ton se ohun lo ma tun daaju kawon yan de tun pe wa owo kokan kon tun ma se ohun lo daaju lagbara lo elede wa da o epo na kon ba boju to kon ma gbe ti 500 o
0: eju eja mo lo ki dun po soki bayi ohun na lo be oge yoko yo tun di ola e ma pade awon akegbe wa Opa yami jo da na lo ko temi je o. Aku simi oni o.
2: Le ma fowo ko.
6: Eji ebi e.
2: Eji yo nine adaba.
7: Aje ki a ma ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa te ti na fani ati ma gbo wa yala nile yi tabi nile okere. Oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je. Iyen ni pe information is power. Ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se tun ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan awon so pe ami iluwo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wonu di en ti o ni awon dukia ta mo si properties daada lai se yipo lagun ile ise kan wa ti en pe ni city care kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju city care ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
8: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbuaba yin ti a mo si CDCARE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu ile phone ni o laptop new mattress new kettle pot new
7: gas be fe ra gango
8: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die die lai ni ele kankan ninu ati wa ma nfun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
7: kini o ko ma se pe fe gbe won mara o
8: ni ki won lo wo ko to di pe won wa ni anfani pe oja je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks
7: ogoji ose
8: lati mo sanwo
7: mo be bi nke se won kokko so iye kan le ni won wa gbe oja won a mo so yoku die die ba wo le se
8: eseun olotu se ri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti san wo alakoko kale o tun mo si wipe agbe oja yen fun won won san wo iyoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikerin leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be be lo bo se wa niyan sa
7: ikini idi ti e fi se ba npe kawon yen kokko san wo le die de to di pe e gbe oja fun
8: e se won olotu se ri nkan ta se ni wipe a wo pe gbogbo en to ba tin se ise o ye ku ni anfani lati ra awon kan to si le mo san wo die die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe eleyi yo le ma sanwo lo en ti o si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si ma gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara rara sa
7: eh se awon ni won lo na kini o ni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
8: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ero nu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun olanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu ati ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin eh eh gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin la mu rara rara
7: nibo ni office yin office number ti an le pe yin si
9: e kan si wa ni Danco Plaza Adilosun beside Olo Motors opposite Maria Asunta Catholic Hospital Ikere Road Ado Ekiti Ekiti State
8: olule se wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
10: number wa te le pe si ni 0707 484 3351 le kan si 0707 484 3351
7: e seun olotu oro le ti gbo lati enu ogbeni Abdulhakim Okola jeje asoju CDK iwa na ma gore loni o le bade ton ni dukia
11: ore wa kini re to roju koko bayi
12: wo ore o su mi o je iya isese petan lori phone ni o gbogbo abo oda na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
11: ara nta nwo nu shop o bo nipa CDK ni
12: CDK kini nje be
11: CDK CDCARE application asire online ni bi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo elo to bara fodi do su mejila tabi ogoji ose
12: iro ni
11: o toto han ni gbogbo awon nkan elo nu ile mi ori CDK ani mo ti ra won koda iPhone to wo lowo mi ni sanwo re tan
12: ah o si riru eyi o ti fi pa won fun mi lati jo yi
11: iwo lo bere sugbon ni bayi tete download CDK lori Google Play Store ati iOS App Store ki won na ma jaye CDK ni welemu ran to nilo ko ma sanwo werewere lai ni ele kankan lori e kan si website wa CDK

0: Ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lòdòdó létí, ó dùn bí dòdò ìkirè.
1: Keep it locked on Adaba FM.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: A'udhu billahi minash shaitani rajim. Bismillahir Rahmanir Rahim. Atun kin kaabo sori eto imole esin eyi ti egbe awon akeko muslimi nile Nigeria eka ti ipinle Ondo ti won se onigbowo re eni ti o si ma ba wa soro Olorun loni awon na ni Malam Arun Mutawakil on ti won si ma ba wa soro lori oni apere ojo keyin e ma ba wa kalo
2: bismillahir rahmanir rahim alhamdulillahi wassalatu wassalam ala rasulillah adupe po follow won ba wa do ja su pe kologun be si ni ko ala fiwe o na lo to si ijosin nitori ijosin na lo fi da kaluku wa olorun ba nfe rile be nu lo qur'anul karim ni so wa tudhariyat olorun ni wa ma khalaqtu ba'da al-isti'azati wal basmala wa ma khalaqtu al-jinna wal insa illa liya'budun olorun ni eyin o me dai ni taljanu ma khalaqtu al-jinna wal insa o da wa tori nkan kan illa liya'budun aw fa ni tafsir ti won mo nipa ituma ti won mo nipa ituma alquran dada won ni illa liwahidun afika wa mo lo wo ba lo kan soso oba to to si josin oba to to wa ri fun oba to to dupe fun alo ni ma ri do mi no me riskin alo ni yin wa kan kan lodo yin gbo awon olori wa laye ta wa yi na ni o ni ona gba kan abi meji ta fi compensate won sugba wa kò sí ọ̀nà tá a lè fi compensate ọlọ́run ọlọ́run ní kò sí ní tóun fẹ́ lọ́dọ̀ wa n ta ní láti máa ṣe òwúrẹ̀ rí pé ìlàlẹ̀ ìwà hidud àfi kan wá kí wọ́n wá mú ìmí ọlọ́run ọba lọ́kàn ṣoṣo anabiwa muhammad sallallahu alaihi wasallam nínú hadithi Mu'adh ibn Jabal nígbà tá lọ anabi ń béèrè lọ́wọ́ Mu'adh ibn Jabal pé atẹ́dẹ̀rí ma haqqullahi ala al-ibad ìjọ ọmọ ìwọ ọlọ́run lérí àwọn èèyàn anna abudu wàlá nùṣẹ́kù bí i ṣe ìta ìwọ ọlọ́run ọba lérí kálukú wa ọkùnrin náà wa obìnrin náà wa àgbàlagbà náà wa ọmọdé náà wa olórí náà wa ẹni tí èso olórí náà wa ìwọ ọlọ́run ọba lérí wa náà ni pé ká wá jọ́sìn fọ́lọ́run ọba wàlá nùṣẹ́kù bí i ṣe wàlá nùṣẹ́kù bí i ṣe ìta ká má wàá mú nǹkan mí ìpapọ̀ ọlọ́run ọba tá à ń jọ́sìn fún yìí àwọn tara bẹẹ asalekun ike alekun ìgẹfà nẹbùwà muhammad sallallahu alaihi wasallam ń tọrọ ọba ṣe ní rahmat lil'alamin ìkẹ́ ìgẹ̀ fún gbogbo ayẹyẹ kíkẹ́ náà kó ṣe lọ́dọ̀ àwọn sahaba àwọn tábìrín àwọn tábìrín ilẹ̀ ayọ́mídìn ti jíjọ́ ẹ̀sán nẹbùwà muhammad sallallahu alaihi wasallam alẹ́bí ló jẹ́ àmọ́ pàtàkì àti máa gbọ́ ọlọ́run gbígbẹ́ ọlọ́run ọba a máa lé ẹni tí ń sọ̀rọ̀ náà ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn a máa lékun a máa jẹ́ ọ̀nà ìgbà tí ó fi máa lékun tọ́kọ̀ wà fún ẹni tí ń gbọ́ ọlọ́run ọba náà ohun tọ̀hún náà yóò tún máa lékun níbi ìbẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi sọnu hadithi rẹ anabi ni balighu anni wala aya ẹ sọ nípa anabi mi anabi muhammad sallallahu alaihi wasallam nípa ọmọ mi bóòlì mi ọlọ́run ọba ti fẹ́ kẹ jọ́sìn fún wọn kí làwọn nǹkan tẹ́ ṣe tẹ́ fi rí bínú òun ọlọ́run ọba ẹ sọ fáwọn èèyàn ẹ fọ́n dáwà ká ẹ mọ polongo ọlọ́run ẹ mọ ṣe dáwà fáwọn èèyàn akíra wa ní kíkí ẹyẹ kíkí tá a máa kí ọ náà lè jẹ́nà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ètò táwọn gbọ́ yìí òun náà ni ètò tó já sí pé àwọn ọmọ ẹ̀yà yín Muslim Student Society of Nigeria ta ṣe olùgbọ́wọ́ rẹ̀ MSXN Ondo State Area Unit. Abọ́lọ́ba subhanahu wa ta'ala ń táwọn fi ń béèrè lọ́dọ̀ ọlọ́run kọ́ ló mọ́ ṣàṣe fún wa. Kọ́lọ́wọ́n bá ń bò wọ́n ládàá rẹ̀ àwa táwọn sọ́nà àtàwa tí a ń gbọ́ kọ́ ló mọ́ ṣàṣe bò wọ́n ládàá rẹ̀. Ìmí ọmọ ìyá ayé náà ni Arun Mutawakil Diya Wilhak. Pẹ̀lú ọlọ́run ń tá a máa fi bára wa sọ̀rọ̀ lónìí. Òun náà ni àlàmá tó sáà. Kí làwọn àmì tá a fi mọ ipé jálkì á mọ̀ sún wọn. Àkọ́kọ́ náà fàyẹ́ jì bàálà kúlì mùmìn. Àyìn yóò mìíràn bí yẹ́wò mi àxẹ. Gbogbo ẹni tá a máa ti ń pè lólùgbàgbọ́ òdodo. Tó sọ pé òun gbà fọ́lọ́run ọba òun gbà fáwọn nẹ́ẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam. Àyìn yóò mìíràn bí yẹ́wò mi àxẹ. Kó nígbàgbọ́ níjọ́ kẹyìn. Èyí pe ara èyí gbọ́dọ̀ pe ara mùmìn ní. Kí ẹ má wà nígbàgbọ́ pé ìjọ kan ń bọ̀ wá ò tí yóò padà wá jẹ́ṣẹ́ tí yóò padà wá jábọ̀ ṣẹ́ ẹ̀ fọ́lọ́run ọba subhanahu wa ta'ala. Ọba tó dá wa ó wá dá wa sáyé àwa ń ṣe kálukú wá ń ṣe tiẹ̀. ija mo ipejo kana a wa jabo ise ise ta ti se laye a wa jabo re follow Allah subhanahu wa ta'ala kila ayatul qur'aniya awa ayatul qur'an allati tadullu ala wujubil iman billahi billahi allati tadullu ala wujubil iman bi yawmil akhir tin toka pe dandagbon ore yen ni fu gbogbo eni o ba je olugbagbo ododo ko ni gbagbo nujo keyin Olorun ba nso nu Olorun ba nso Al-Qur'anul Karim da wa nabi ti won ti shaaju anaba Muhammad sallallahu alaihi wasallam awon nsa so le be fa won jo won anabi wa Shu'aib alayhi salatu wassalam Olorun ba nso ni suratul Ankabut Olorun wa ila madiyana akhahum Shu'aiba oni o ma ya Shu'aib to jo anabi Olorun ba in so fa won je pe ya qaumi abudullah ay jo mi Abudullah ajo si follow oba to da yin Olorun oba to se da yin oba tin pese je mu fun yin wa uju yawmal akhir e wa ti pe ko si be se pe to laye jo kan bo wa te wa jabo se yi follow oba subhanahu wa ta'ala yala o se da da ni Olorun fun e ni wo ni pada da da to se yala nkan mi na lo se ni o pada wa jabo se re follow oba ko si bo se pe to laye jo kan na o gbo pe ah lagbaja ku bo ba ku na o no si o ijo kan wa to pe o wa jabo se to ti se follow won ba e wa so fa do e kan mo pe ile aye te wa ye gbe lo gbere wa khuju yawmal akhir e ye ti jo keyin kila an kan ta fi ma pale mo fu jan kiyama o re ni ki e se re kale ki e si ki wa ma tu qaddimu li anfusikum min khayrin tajiduhu inda Allah gbogbo n ta ba ti lóore ní dáadáa síwájú ọlọ́run ọba a bá pàdé lọ́dọ̀ ọlọ́run ìlẹ̀ àmì annalláha la yudiyu ajra al muhsinin nítorí pé ọlọ́run ọba tàǹtí dáadáa sọ́dọ̀ rẹ̀ yìí kéèrà ẹ̀sìn àwọn ẹni dáadáa láàyè yóò san ọlọ́sẹ̀ ni yálà ìmọ̀ àkáyọ̀ dáadáa ló bá ṣe ni sọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run ó san ẹlẹ́sìn tó bá sì dẹ́yà kejì náà ni ọlọ́run ọba ó san ẹlẹ́sìn Alaba Allah subhanahu wa ta'ala inda Allah ban so pe laysa al birra an tuwallu wujuhakum Allah wani walakin al birra en ti won gbin dada man amana billah en yoni gbagbo nu Allah won ba ni o en yoni fo afokan tan nu Allah won ba en yo mo ipi to won wa yo Allah ba lo le fi lohun lowo ko si gbogbo igbin yo to ba se Allah ba ti se a Allah ba ti ni yo te Allah ko si bo se sare na to ko ni te Allah ni man amana billahi wal yawm al akhir ati nti won pin daada o na ni eni o ni gbagbo nujo keyin o tumo si pe al iman bi yawmil akhir gbogbo eni ta ba ma so kila won alamatu saafu o wodo je n to je si wi pe o ni gbagbo nujo keyin elu ti o mo ipe jo kan bo a ti o ti je yawmil qiyama kila n fa ni alamatu saa ta so fun o tumo si pe gbogbo ata fe ma alamatu saa a gbodo gbagbo nujo keyin jo kan bo wa o ta wa ta jam follow ba subhanahu wa ta'ala Allah ba zo sura al-Qur'an al-Karim Allah ni ya ayyuhallazina amanu Allah ni mukoy ba gururu aminu billah eni gba bonu emi Olorun oba ti mo dai anidaat fil Qur'an ala sab'ati anwa en ti won pe ni Olorun ma pe wa Olorun ma pe wa al-Qur'an ala sab'ati anwa lori eran meje ni ngba mi nidaa unasi ama Allah o pe gbogbo awa eyan generally ngba mi Olorun pa nabi ke ya Musa Olorun pe Musa specifically nbi ni ngba mi Olorun wa pe awa Olorun wa pe al mu'minun yunadi llahu al mu'minun Olorun pe awa olugbagbo ododo Olorun wa ni ya ayu alladhina amanu o pe olugbagbo ododo aminu billahi wa rasuli eni gbagbo nu Olorun ba subhanahu wa ta'ala mi e ba ni eni gbagbo nu Olorun ti e tele to jisa nabi Muhammad sallallahu alaihi wasallam o to ni gbagbo nu Olorun wal yawm al akhir eni gbagbo nu jo keyin e mo yin pe jo kan bo wa go to ti se nkan ti oda yawma yafiqu al mar'u min akhihi nje ta won mo ya meji to mo safara won wa ummihi wa abi an baba wa ta feran ngba ta wa laye gbogbo n ta ba si ta fowo wa ta ma fowo lo won o ba dijal kiyama a ni oju aya ati e ni oju aya ra li kulli mri'in minhum yawma idhin sha'nu yughni tolukaluku to gbe olukaluku pelu afiyesi ti e ko ni sen ti o raye tegbon ko ni abu ni raye tegbon baba o ni raye tomo omo o ni raye ti baba olukaluku ma wa ja fara pe ha kini mo mo ti mo ti se se waju olorun oba ti nti e wa fi jabo olorun oba subhanahu wa ta'ala loni adeba muhammad sallallahu alaihi wasallam inu hadith ta wa fa hadith jibril hadith jibril 40 nawawiya jibril mbe la adeba muhammad sallallahu alaihi wasallam bi akhbirni an al iman fun mi ni oni ban ti won pe ni iman adebi ni an tu min billah ka pepe ka so pe yen al mu'min ka to le ni yen mu'mini ni awon kan ta fe ka igboro ti pese la an tu min billah ko ni gbagbo na olorun oba wa malaikatihi o si pe awon malaika nbe ajsamun nuraniya qadiratun ala at-tashakkul bi ashkalin mukhtalifa fi ashkalin hasana ko wa malaika yi eda olorun oba ni won la ya'suna allaha ma amahu won fi gba kan se olorun oba subhanahu wa ta'ala wa kutubihi inu tirare wa rusulihi atawon jise re wal yawmil akhir ko ni gbagbo nujo keyin nto igbe awon keferi ankaru alba'tha awon keferi won ni ko si tin je njo ta jabo folo ko si tin je jal kiyama won so olorun ni da'amal ladina sawtu taghabun olorun ni da'amal ladina kafaru an lan yub'athu awon keferi won claim gbe ah ko si ma yu likuna illa dah ko si tin pa wa fi gba ko si gezi ta ba ti ku ati ku na nu an lan yub'athu ko sese kan tun gbe wa ri ngba ti gbogbo egun ti foka olorun kul bala wa rabbi la tub athunna olorun o gbe ire thumma latunabba bima amiltum wa dhalika ala allah yafir awon keferi gbogbo en ti o ba mo nipa alamatu sa kila wa mi ta fi gbogbo jal kiyama tin sumo abutide en ti o ba mi mo nipa re ti o ba fe mo nipa re o bodo je to jasu bi alladhi amana bi yawmil akhir en to ni gbagbo nujo keyin ki wa ni awon alamatu sa'i awon fa won pin sona meji olorun oba subhanahu wa ta'ala olorun oba sonu ore olorun ni inna sa'ata atiyatun akadu ukhfiha injal kiyama yi atiya imbo wa ko si ba se pe to laye yo ni joko ta pada jabo folo oba subhanahu wa ta'ala akadu ukhfiha ni bi temi olorun oba ti mo fi pamode akadu ukhfiha Ola woni grammar abi grammar mo gbe kini kan ni kare wa khuwatuha akadu ukhfiha mo fe le fi pa mo fi fa mi fe le fi pa mo fara mi litudi za kullu nafsin bima tasa ina wa aghadu jal kiyama kolohun o ba le so kaluku wa lesan kolohun le so emi ko kan ninu to ni pelu to gbele aye se olohun to wa nso nu suratul ahzab alon yasaluka an-nasu 'ani sa'a ya nabi muhammad sallallahu alaihi wasallam o wa biire lowo re nipa nti won pe ni jal kiyama njo woni kul inna ma ilmuha inda allah wa nabi sallallahu alaihi wasallam ilmuha inda allah imani pa ajo yi odo olorun oba nikan lo wa olorun nikan lo ma wa ma yudrika la'alla as-sa'ata qarib ki wa ni ki lo fi nda lo ju pe jal kiyama yusuma alamatu sa'a awon ami ta fi ma ma gbe jal kiyama nsuma ona ni yal ahdas ona ni awon sele kan wal amarat atawami allati tasbuqu yawm al qiyama ti o shaaju jal kiyama fun ala re wa tadullu ala qurbi wuquhi ti o ma wa to ka pe jal kiyama yusuma awon fa won ni ali alamatu sa'atu suq sa'atu suwa wa alamatu suqubo alawan mi ta fi mo gojal kiyama awan mi alqubo yi to lekin kanu e yi to tobi ati to jasi pe yo saaju alamatu qubo yi wa qasama ba'du ulama awan fa awan pa kan awan fa wa pe awan mi ta fi mo gojal kiyama suma min haythu zuhuriha ila thalathati aqsam bi'tibaru pelu pe sisele bi o ti ma waye o pe sona meta kismu dhahab apa kanu e to ti jasi pe o ti han wa nkan to o si ti lo wa kismu dhahab atawa pe kan to jasi pe isere ni laye ta wa yi wa la yadhalu tadaba isi ti nsele ki pa ki isi ti nsele wa kismu lam yadhhar at alhan awa pe kanu re to jasi pe we ti isele awa hadafi awa marati awa mi we ti wa yi ati mo ri ti da ti si disin ki wani alamatu sa'atu as-sughra kila wa mi ta fi mo gbe jal kiyama yi ti suma as-sughra be awa mi keke akọkọ na ọrẹ ni bi ẹsàtún nàbí muhammad sallallahu alaihi wasallam gbígbé dìde anabi wa muhammad sallallahu alaihi wasallam gẹgẹ a ṣe fẹ pé anabi akhirul anbiya ẹni tí ó kẹyìn àwọn òjíṣẹ ni anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni èmi anabi obo istu wa ana wa sáà káhàtẹyìn wọn gbé mi dìde èmi àti jal kìyàmà sáà káhàtẹyìn ó dá ó gẹgẹ bí ọmọ níka méjèèjì. Wàhádà yàdúlù àlá kó òbí òkú yàmà kìyàmà eléyìí ń tọ́ka dújẹ́lì kìyàmà kó gúbẹ̀ ha gẹ́gẹ́ bó ti súnmọ́ ó túmọ̀ sí pé gbégbé ìgbédìrí anabi muhammad sallallahu alaihi wasallam nínú àmì alákọ̀ọ́kọ́ tá a fi hàn pé ha ayé ń súnmọ́ àti parẹ́ nu dújẹ́lì kìyàmà ń súnmọ́ wa nu. Ẹja wo ẹja wo how many years tí anabi muhammad sallallahu alaihi wasallam tí anabi ti kú. Ẹwù how many years tí anabi muhammad sallallahu alaihi wasallam tẹ́mi ti ṣe hijira mi makka ta ilẹ̀ medina láti makka sí medina ẹwà wo àtìgbà tí àlàmà tó sáà sògùrà yìí àwọn àmì tá a fi mọ̀ pé àwọn àmì kéékèèké tá a fi mọ̀ pé jẹ́lì kìyàmà ti ń súnmọ́ ẹjẹ́ awo àtìgbà títí ń bọ̀ wá. Nínú ẹ̀rẹ́ ni wọ́n tún nàbí sallallahu alaihi wasallam níjọ́ tá anabi ti papòdà nínú àwọn àmì tá a fi mọ̀ pé jẹ́lì kìyàmà ti ń súnmọ́ nu. Nínú ẹ̀rẹ́ ni istifadatul mal wastighna'i anis sadaqa òun náà ni pé owó kárí ọrọ̀ ó kárí àwọn yóò wá ọrọ̀ kúrò ń bi sàárà afẹ́ lè mọ rí àwọn tí ó mọ gba sọ́dákọ̀ tí ó mọ gba ìtọrẹ adúláwọ̀ àwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn ní tí mo fẹ́ gbà lọ́wọ́ lágbájá yìí èmi ò ní bùkátà sí mo ní tó jù lọ yóò wá pọ̀ rẹpẹtẹ yóò pọ̀ lásìkò wa yóò wá pọ̀ bí ti ń ṣẹlẹ̀ kódà anabi muhammad sallallahu alaihi wasallam nínú ẹgbà tábúrò yẹn gbà wá ó ní látàkú musa jẹ́lì kìyàmà ò ní dé o hátà yúkìsì òfin kòwòl máa ìjásọ tó fi wá jásọ pé owó wa pọ̀ láàrin yín owó ní ní ìmọ̀ kò ní sí ìmọ̀ bí owó ẹni tí ò lẹ́tọ̀ kó lóògan yóò ní ẹni tá yóò fọkàn tí ò tí wọ́n rán kan owó sí lọ́dọ̀ wọ́n bo lọ́dọ̀ rẹ̀. Nínú rẹ̀ náà ni zuhurul fitan fitina ó pọ̀ láwùjọ wa nínú rẹ̀ náà ni salbul am lábẹ́ zuhurul fitan yìí fitina ó pọ̀ ogun pé wọ́n wàhálà pé wọ́n jíyàn gbé lónìí wọ́n jíyàn gbé lọ́la wọ́n jíyàn gbé lónìí wàhálà pé wọ́n wá ń ka ọmọlé wá gbé ọ yóò wá pọ̀ nínú àwọn àlámà tá a fi mọ̀ yí pé jẹ́lì kìyàmà yìí ó ti súnmọ́ nù nínú ọdẹ ni zuhurul dẹ ìnùbúwà a máa rí àwọn tí wọ́n máa pàpè mọ́ra ìjà nẹ́bí ọlọ́run ọba gẹ́gẹ́ bí musa ilimatul kazaab ìdáhà nùbúwàtà ó pàpè mẹ́ra ajá nàbí ọlọ́run ọba ànábì ilé mi ànábì ilé mi nínú ẹ̀rọ ni kọ́bdùn ẹ̀rì ìmọ̀ kú láwùjọ wa mọ́ ìmọ̀ kú láwùjọ kò ní símọ̀ láwùjọ wa mọ́ àwọn tí wọ́n máa fi jolórí wọn ní nímọ̀ nípa ti bó ni wọ́n ṣe tukọ̀ àwọn èèyàn wọn ní nímọ̀ kódà nínú ẹ̀sìn mọ́ nísìnyí àwọn olórí wà wọn bàbàrà mọ̀mọ́ nínú àwọn àlámà tá a fi mọ̀ pé jẹ́lì kìyàmà ń súnmọ́ àwọn tí wọ́n ń yin àwọn èèyàn nípa aṣáájú inú ẹ̀sìn kò sí tó kàn wọ́n pẹ̀lú pé ìjẹni tá a fẹ́ yàn yìí ìjọ onímọ̀ ìjọ mọ tí ó sọ ìjọ mọ àwọn nǹkan kí ló ìjọ mọ títóbi ààyè tá a fi sí ìjọ mọ̀ kódà láyé tá a wà yìí àti rí mọ́ọ̀mù tí ò lè ka kùránì àwọn èèyàn mọ ìmọ̀ nínú àwọn àlámà tá a fi mọ̀ pé jẹ́lì kìyàmà súnmọ́ nù wọ́n zuhurul jahl àìmọ̀kọ́ wa yóò wá gbalẹ̀ ayé ọmọ wa bàbàrà ìmọ̀kan ẹni tí ò nímọ̀ ó bàbàrà rẹ̀ ó mọ̀ fún ní ọ̀rọ̀ onímọ̀ ó bàbàrà rẹ̀ láwùjọ wọ́n mọ̀ pọ́nlé ó mọ̀ rìgáàdì gẹ́gẹ́ bí onímọ̀ nínú àwọn àlámà tó sògùrọ̀ nù nínú wọn náà the yahoo làmánà àwọn yóò mọ̀ jàmbá àmánà ẹ wo iye ẹ wo àréètì táwọn ẹ̀yẹ fi ń gbára wọn lónìí tí wọ́n fi ń dúpọ̀ ra wọn ẹni tó rajà lọ́wọ́ ẹ̀ tó sì rí mọ́ tó dúpọ̀ ẹ̀ tó lòun gbọ́ yóò wá fọ́ká yóò wá kódà ní láwùjọ tá a wà lónìí àwọn kan tiẹ̀ tí wàá mú kí fọ́n wá náà gẹ́gẹ́ bí iṣẹ́ ọ̀nà ọgbà tí wọ́n fi máa jẹ tí wọ́n fi máa mú kódà tí wọ́n fi máa tán ọmọ wọn irú owó bẹ́ẹ̀ ta fi ní owó ìwọ tó ń fowó fọ́ wa náà yín tán mọ́ ìjọ ó máa retí ìjọ ó máa wá rò pé àwọn ọmọ rẹ̀ wọ́n yẹ̀ wọ́n yẹjú ìjọ ó pé ó látùpọ̀ tán dáadáa látàbí pé ọ̀nà ìgbà tó ń fi owó náà ọ̀nà ìgbà tí ò dáa ni. Níwọ̀n náà ni istishahu dhina ṣìnà ó fọ́ká kódà ọmọ 9 years ọmọ 15 years tó bá lóyún lónìí yóò tún rí ara ẹ̀ kí lẹ́yìn gbà ọmọ kìí sọmọdé mọ̀ òun náà ti tó lọlé ọkọ̀ lo to to lo le oko ona gba to wa gba loyun o da aye o ni kan kan kan ku mo won ni kazina po o mo e wo bizina se foka loni eni oni yawo nle na se zina eni ele lokan le na se zina eni ti eti ni yawo na se zina won wa baba won mo aburu tin ben bizina o wa so zina di alali latara pe jal kiyama tin so mo ni ra wa alama tu sa tu sogonu ori ani istishahu riba inu re na ni pe awon yen o mo wa gbowo riba owo riba o ja awon yen lojumo loni o mo gba interest ke ba ti mo gbogbo awon cooperative muslimi ti po lawujo wa e ja lo ojo ni won kini muslimi gba lapo si aimam mo yi nkan wa nu islam lo sun muslimi ko mo gba lapo olohun oba olohun la yukallifu allahu nafsan illa wus'aha olohun oba oni wa lara yasiru wa la tu'assiru lan nabiyyi e o fa we yan ina onagba te da o fi mo ne are la re ko mo gbowo la ko mo gbowo ile olohun ya mhaqullahu riba wa olohun oba wo ti yal baraka ko nbi gbogbo owo to ba ti lele nu wa yumi sadaqat gbogbo eni ti ma n tawon yan lore insha allah fa we yan o to yo mo lo kiri ye dul ulia o re o ma yo ma gasi ni kuni wale yo re ne ka so tu shubil khamri wasti halaliha awon yo mo mu oti lawujo wa koda o ni mi bo ba lo ka fa mi le la ko tutu bayi to ba gbo o do enu e yo mo wa hun keke yo mo wa hun oti ni awon yo ni mo yi pe ah oti yi tori anaba muhammad sallallahu alaihi wasallam pe al khamru ummul khaba'ith ayi pe gbogbo kodà àwọn tí wọn rí pomi lóni ìmí ni ó ti yó bam nítorí pé ọtí fún ara rẹ òun ni ìyá gbogbo ẹsẹ òun ni bí ẹsẹ orí rẹ látara pé yẹn mutí wọn sì ti hì láàrin ẹhà àwọn èèyàn ó máa wá aṣọ tí lẹtọ fáwọn èèyàn ẹ wo ọ̀nà gbà kódà láì lọlé ẹ mọ iye àwọn àdìmẹnu àdìmẹnu àdìmẹnu tó já sí pé wà ọkọọlìkì lónìí táwọn yẹn mu táwọn yẹn ò sì mọ ìgbé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ọlọ́run ọba sọ nípa ọtí àwọn yòówá mọ̀ pé ọtí yìí nǹkan tí ò dáa ni yóò dẹ́ ni takọ́ rúbù zaman àsìkò mọ̀ súnmọ́ ara wọn bàbá monday katomo àti ìdè thursday àti wàjọ thursday yóò mọ̀ súnmọ́ ara wọn yóò dẹ́ ni kẹfọ́tùl cotton a mọ̀ gbọ́ pé wọ́n pa lágbájá wọ́n pa lágbájá wọ́n pa lágbájá wọ́n pọ̀ tàmàdo níjàlùkìyà mọ̀ súnmọ́ nù kí wá ní èèmù wa káfí máa mọ̀ yí pé jẹ́lìkìyàmù súnmọ́ náà ni pé kálukú kó lọ ṣiṣẹ́ dáadáa kó lọ di ẹrù rẹ̀ dáadáa kó bá lè gbọ́ lọ́wọ́ ọba ní dáadáa gbogbo ẹni wọ́n máa yẹ fàálùmí ní kọ́yìn ìyá alámùhùnlọ́ gbogbo ń tá a bá ṣe nítorí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba mọ ọlọ́run gbogbo sì san wa lẹ́sàn ọlọ́run subhanahu wa ta'ala eléyìí tá a gbọ́ yìí ọlọ́run dákun mọ́sàjú ṣe wá láǹfààní àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà Muslim Student Society of Nigeria MSSA Olundakun basa san gugu wa lesson la la hawla wala quwwata illa billah imi omo ya yin ti mo ba yin so lata o na ni awul mutawakkil liya hak assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
1: wa alaikum salam wa rahmatullahi wa barakatuh eje ka tun pade lojo mejo lori eto imole sin ti egbe awon akeko muslimi nile Nigeria MSSN eka ti ipinle Ondo ti won se onigbowo re boya fun iwadi tabi ibere tabi eyin fe se iranwo owo lati fi da si eto yi e le pe number yi 08032426989 le kan si 08032426989 ma salam
3: laylatul qadri khayrun min alf shahr

0: gbadun adaba
1: mo gbadun adaba
0: o gbadun adaba
2: gbogbo wa la gbadun adaba
3: Ẹ̀yẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
4: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà mi rọrùn sùn déédéé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kó rọ́nà báyọ̀ oje. Ayé òun ti ẹ̀ wá sú mi.
5: Ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
6: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
7: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́run náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
6: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lèyìn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
7: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀ ná ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yemí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbaka ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baboko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo yi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19
6: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
7: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro hun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin te rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latunse yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akure nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni maran kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
4: o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o rona bayo je aye ohun ti e wa su mi agbo yi ise lo se je lobe se wo gbo nipa babo oke ogun ni ogulu gode to fi wi ategbo somo ara aye lore lori eyike yi isoro to njo omo idalenu ibo na gbianju ko si babo oke ogun loni e ma pe 0706460649 0706460649 babo oke ogun agbalagba ode to fi wi ategbo se wo san

0: o ki gbogbo eyin te n fi adua sowo si wa labi aso lori eto yi papa julo lawon akoko to ba ku ni e keto yi ko gbina ya bakan na ni mo tun ki gbogbo eyan lati leyin eto parapata gbogbo ninu re olokan re tolohun lo lori eto ibo ki yin o mo ki gbogbo eyin te fi akoko ti awojo lore ngori ategun sere mo dupe lowo yin o ìyá ìbàlọ́wọ́ elédùmarè ọba tó ní mẹ́tọ́lẹ̀ mímí àtòdélò ní elédùmarè wa bá wa tukọ̀ ètò yìí àtàwọn tọ́pàràn lọ́wọ́ sórí ètò àti àwa tá à ń tukọ̀ ètò àtàwọn aráalé tí wọ́n dúó gẹ́gẹ́ bí olùlàjà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n múnú àwọn èèyàn dùn nílé ọlọ́run wa dùn gbogbo wa nínú ibi tí náà bí aṣọ ti jẹ́ ń jó ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run wa bá wa pa náà rẹ̀ wọlá títóbi rẹ wọlá ìjẹkàn ṣoṣo rẹ wọlá bó ṣe tó torí àkókò láìní dènà pẹnu ẹjá mo wọnú agbami ìròyìn lọ díẹ díẹ torí pé díẹ díẹ láti ẹ mú mi yó bẹẹ àìkánjú káfẹyìn ẹsẹ kọ oore ṣíṣe rèé àṣẹ elédùmarè ni o ìdíre tí ètò àwùjọ olóore fi wà gẹgẹ bí àtẹ tí gbogbo wa lè sá gbàmígbàmí wá sí ètò tó ń kéde ìrètí fún gbogbo ènìyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ilé ayé yìí gbogbo bá jẹ lọ ọgbọ́n á sì jẹbọ ọmọọba sunday oyedèrà lórúkọ mi ti bọ́ jẹ́ atọ́gùn ètò àwùjọ olóore ẹ jẹ́ ká lè jọ̀wọ́ ọmọ wọnú ilé bọ̀ wá bàbá ẹ mọ wọnú ilé bọ̀.
1: ẹ wà ara wa nǹkan fi ìdílé ẹ pẹ̀lẹ́ báwo lọmọ tó mú yín wọlé yìí ṣe jẹ́ ọmọ yín ni ẹ pẹ̀lẹ́ ẹ̀kọ́ àgbà ẹ kí lohun tó ṣẹlẹ̀ sí tó wá fi dogun pé ẹ lè dájò kó ọrùn yín náà tó dúró ìjìkánìyàn tó yẹ lọlẹ̀.
2: ẹ ṣeun àdúrà yóò gbà
1: àmì
2: ọ̀rọ̀ ẹ̀mí kan ló wà kí sí mi nílé.
1: kí lorúkọ yín.
2: orúkọ mi ni ṣẹ́gun adéníyì.
1: iṣẹ́ wo lẹ̀ ń ṣe.
2: iṣẹ́ ọ̀pẹ́tọ̀ ní sẹ́mi.
1: ọ̀pẹ́tọ̀ àwọn tó ń gbégi
2: àbí. tí a ń kí wọ́n kí n jẹ́ àjọ sáré lọ ṣiṣẹ́ kékeré kan.
1: níbo lẹ ti fẹ́ lọ ṣiṣẹ́ yìí.
2: ìmàfọ̀n. ìyẹn ni tàbá kọjá alágbàká. alágbàká la ń gbà lọ síbẹ̀.
1: ok
2: n bá dẹ̀ gbà rọ́ọ̀lù nìyá jẹ́ mẹ́ta tẹ̀lé lọ. ó wà lápò òkè níbì kan tó ti ń gégi. èmi wà lọ́wọ́ ìsàlẹ̀ tí mò ń san àwọn ìdí igi yẹn. pé tó bá ti kú fún bẹ́ẹ̀ tán o yóò gé ibi. àfi irú ibo tí mo gbọ ní orí mi máa ọrùn mi máa apá.
1: igi tó ń gé lókè wólù ìmọ́lẹ̀.
2: igi tó ń gé lókè wólù ìmọ́lẹ̀. mo bẹ̀rẹ̀ sí ní ké abẹ́ igi náà mo wà mo bẹ̀rẹ̀ sí ní ké wọ́n sàmú àdá wọn ké àwọn igi ọwọ́ igi yẹn kò ní orí mi. nígbà tí wọ́n sà ṣe gbogbo àwọn èèyàn tó wà lóko tó lọ́ọ́ rí wọn yẹn pọ̀ èyí pa opó ara mi. kì í sáà mọ fọrọ ogun àwọn ibi méjì ni wọn gbani mú lẹyìn màsínì tá fi gbé mi dé ìmàfọn ní mẹtánítì ṣùgbọn wọn ní pé ká máa lọ gbòòrò ní gbòòrò yẹn wá júwèé fún mi níbi surprise hospital ìjọba tó wà lẹgbẹẹ surprise àbádébẹ báwọn yẹn ṣe rí bára ṣe ní mí ganan wọn sáré gbé nítorí sketch kìí ṣe máa fi ń wọ̀nyàn yẹn àbáza bí wọn ṣàṣeṣe nìyẹn máa fún mi ní abẹrẹ nàbá ní tó pé àwọn ò lè ṣe kínní níbi o.
1: ó ti pọ̀ jù ó pọ̀ dágbára
2: táwọn lọ. àwọn ò lè kà nàbá fún wa níwèé nàbá ní ká gba ọ̀wọ̀ lọ báṣà ṣe gba ọ̀wọ̀ lọ gbàdá dé ọ̀wọ̀ àwọn yẹn náà rí i ní májẹ́sì tí wọ́n pè mí dé wọ́n rí i pé ìlú wa lè nira yìí pé ó pọ̀ báṣà sáré sí mi abẹ́sẹ̀ ti ní tọ́jú mi. wọ́n gbé mi sórí bẹ́ẹ̀dì wọ́n láṣẹ test pàtó sáà àdìjọ́ kejì àlọ́ṣẹ test pàtí test ó dé báyìí wọ́n ní agbára wọn ò ká o pé kí wọ́n máa lọ sí ìfẹ́ aláṣẹ tó gbé mi ní wọ́n bá di ìfẹ́ wọ́n sọ nípa ọ̀rọ̀ owó ní kò sí wàhálà wọ́n ní kí wọ́n lọ ta ilẹ̀ mi tó wà ní ibi báyìí wọ́n sáà lọ ta ilẹ̀ yẹn wọ́n wá kú ọ̀la tó ní wọ́n ti sọ fún wọn pé wọ́n á ní àgbọ̀dọ̀ jẹ́ ní títílẹ̀ bá ti máa wọ́n sà wá sọ fún wa èmi náà ti san gbogbo owó tó yẹ kí n san àbáṣà fi yé ìgbà tí ó wá tó dààmú tí ó ṣe operation fún mi tó fẹ́ kàn mí báyìí wọ́n bá ní engine ti bàjẹ́ wọ́n ní kò sì ṣe ọgbọ́n táwọn lè dá sí pe ti wa ma lo si Ibadan ni UCH Ibadan UCH Ibadan ni nira ti wa po owo ina wa po igba neyin ni nkan kan won tun mu ile mi ti mu ko lowo ti o ti to bi o ti fe de ege ite window pa ti o so mo mo ton ni kan lo ta
1: kabisi
2: pe eni to ba wa ni alafia on lo loki o mi kemi mi o le safe za ton lo ta igba neyin ni awo ni nkan kan ke mo foro gun sa mo ya ba ni ti wa ma lo le ki ma lo le bi bo ara mi o ti ya mo wo ri won ke sa ma lo le idi re mo wa denu le ati gba ni ateyin ni mo yin gbadun gbadun mi o gbadun e dakun omo Nigeria ran mi lowo awojo loro ni won pe bi e dakun e meje ki nku e sanu mi lati nu su kini ni mo ti wa ninu le e sanu mi olorun ran ran lowo seyin na
1: ibo ni won ti wa fe toju yin bayi te fi wa sori eto
2: yin to je wa sori eto ni pe won ni specialist hospital kan wa nipa ipo ti ara mi wa ati bi esre se gbe jade pe o wa ni ilesha
1: igba te dohun kini won so pe ma lo yin
2: ti an so pe ma na mi ni kin lo
1: loruko hospital ni
2: faragon hospital ni
1: faragon okay kini won so pe ke mu
2: gbo to ba jo mo egungun tabi eyin orun gbo e ma se ambassador ni kin lo wa 1.5 million wa
1: kabisi olohun
2: pe 1.5 million won ti gbo kan ti yo na mi wọ́n ní tó wá pa mí lẹ́kún jù ẹ̀yìn ọmọ nàìjíríà ẹ̀kọ́ ìsàánú ẹ̀ ní rí lábúrábú ò ní sẹlẹ̀sẹ̀ yìí náà ẹjọ́ ẹ má jẹ́ ń kú báyìí wọ́n sà ní monday ní pé kí n máa bọ̀ pé làwọn ò ṣe àwọn bẹ̀rẹ̀ sẹ́ pẹ̀lú ọ̀rọ̀ mi pé kí n lọ wá owó wá ẹ ràn mí lọ́wọ́ ni o ẹ ràn mí lọ́wọ́ àwùjọ olóore ní bí ẹ̀dàkọ̀ ṣe mí lóore ẹ ti ara mi kẹ́ fi sin lọ́hùn ara mi báyìí àti ara mi ni ẹ fi sin lọ́hùn gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì ayé gbogbo ẹ̀yin mùsùlùmí ayé gbogbo ẹ̀yin alábàlá àbáláyé ayé ẹ ràn mí lọ́wọ́ ẹ méje ń kú báyìí ẹ dákun ìnira yìí pọ̀
1: ẹsẹ̀
2: sí oromi la páró
1: ẹ ń bọ̀ sá gbogbo èèyàn ẹni lọ darapọ̀ mọ́ wa lórí youtube lọ́wọ́ àwùjọ olóore for mr adeniyi ẹ mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń gbọ́ yìí òtítọ́ ni o kò sẹ́dá tí ó rí wọn àgbàlagbà báyìí dádìdádì ẹ mọ̀ sunkún ọlọ́run á gbìnà lọ́wọ́ dìde fún yín lágbára ọjọ́ monday yẹn ẹ lọ síbẹ̀ yẹn ọlọ́run á dẹ̀ wò yín sàn ẹ̀kọ́ àgbẹ̀pẹ̀lẹ́ ẹ yá mọ bẹ́tọ̀ ṣó.
0: gbogbo ẹni tọ́lọ̀ ń bánú sí bàbá yìí ẹ̀dá kan akánọ́bà tẹ́lẹ̀ fi ràn wọ́n ní 64064-500-66 money point àwùjọ olóore 64064-500-66 money point àwùjọ olóore ẹ dákun ẹ já fi tàtàrà tí wọn sin ọlọrun lóòótọ òótọ kálukú ńlá kọjá lásìkò yìí ó lé o ẹnìkan ló mọ ni ìbànújẹ ayé ò ní kàn án gbogbo iye tọlọrun bá ní ojú lọ tó lè fi ran bàbá yìí lọwọ ẹ dákun ẹ já ro tàwọn ọmọ wọn kéékèèké ó yóò bá sọ pé ọ̀rọ̀ tó ṣe àkàlàmọ̀gbò tó fi dẹ́kun ẹ̀rín bó bá ṣègúnlógún awokun kò mórí ẹyin tó fi mú odidi ọkùnrin àgbàlagbà pẹ̀lú ojú orí wọn kọ́ mọ́ sunkún báyìí kọ́ mọ́ bọ̀mí lójú ìnira yẹn pọ̀ bàbá ìnira yẹn pọ̀ gan-an dákun mo fi ọlọ́run bí ọ́ ọlọ́run ò ní jẹ́ kọ́ náà dàrú mọ́wọ́ náà lọ́wọ́ ẹlòmíà béèrè pé ṣé yẹn mọ́ ń tọ́jú owó ọjọ́ ìṣòro ni owó tó pamọ́ lórí eré ò ní wà lórí eré lágbára ọ̀gọ́ ọlọ́run lórí ọmọ lórí aya lórí ìwọ náà ìwọ tó bá fẹ́ já dárúkọ ẹ bá ṣe wà lórí program lọ́wọ́ yìí bẹ́ẹ̀ náà ni a máa dárúkọ àwọn tọ́lọ́run bá ní ó mọ ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ já dárúkọ sákọ̀ọ́sí pé ẹrù ọlọ́run kan kọ síbẹ̀ pé anonymous ètò tó darapọ̀ mọ́ lónìí kì í ṣe entertainment program o charity program emotional program tó ní ṣe pẹ̀lú ìlàkọjá ẹlòmíì ni gbogbo iye tọ́lọ́run bá wà ní ojú lọ mọ́ wò pé owó tí bàbá yẹn wá pọ̀ ọlọ́run bá ní ojú 1000 lọ kò bá jẹ́ 2000 kò bá jẹ́ 10 kò bá jẹ́ 20 kódà bó ṣe 100 kó a tó di pé àmọ́ tẹ̀síwájú mo dúpẹ́ lọ́wọ́ bàbá tí ọlọ́run lò fún ètò yìí níjẹ̀jọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́lọ́run lò any consoso lati le won send the 100,000 naira singularly see adupe lowo yin se won ko gboruko won wa ko pe number won wa won tun ni a ma daruko awon olohun mo yin o ibanuja yo ni wo yin woro yin na gbogbo ye tolohun ba ni wa le fi ran baba to wa lori to le ni gbogbo tolohun ba ni o le fi ran won lowo dakun mo fi olohun be jo mo ko fe je o se lohun lara won ni ko se ni ti o lohun to nla koja n time ye o ko wa si ye to kereju ko si ye to po ju gbogbo dede bolohun ba se fi bowo na la si ri si account yan le kan si 64064 500 66 money point awujo olore loruko account yen bank yen ni money point le kan si 64064 500 66 money point awujo olore bibili so pe eni to ba ra okun eniyan pada ologbon ni edakun eja fun baba yi ni ite lati wa laye wa laye ati se bo fun won atun le ran won lowo lote kan yi edakun omo Nigeria ibanuja yo ni woro yin o e ni wowo ti ibi aro ibi osun ibi ali o ni pa yin koni ku eyin nikan ni waju olorun ona oni dojurumo lowo o mo gba alado ale kan si ona oni dojurumo lowo o eyin te ba fe ja daruko yin account number ti a ma pe account te ba fe ja daruko yin ko sibe pe don't mention my name e ko sibe pe anonymous owo yen po looto sugbon mo mo pe olorun to be oju be lo edaku mo fi olorun be gbogbo ran lowo tolorun ba ni ele se fun won mo fe je ke tatara won ke fi si olorun ase ni olorun fi riran ra eni lowo se fun wa olopolopo mi o ni jesu mi o ri o igba olowa sodo mi to ni ki fun olumi igba oloni ki fun olaso igba oloni fun olowo oni won ba te ba ti le se fun awon won yi ibi ti oro olorun wa ti onbu mi jo laye nibe to ti so pe enikeni to ba nipa lati ran lowo ohun le ni keji re gbogbo ye tolorun ba ni eju lo te le fi ran won lowo etakun a gboro lati nu ti won na funra won funra papa lori eto loni a gboro lati nu awon na bebe funra won account yen 64064 500 66 money point awujo olore gbogbo ye tolorun ba ni oju lo to le fi ran won lowo edakun isanu ola ode yi won budo lo si ile iwo so yen olola ode yi edakun 64064 500 66 money point awujo olore iba se 1000 2000 10000 50000 gbogbo ye tolorun ba ni oju lo to le fi ran won lowo edakun account yen 64064 500 66 ibi ton wa na inu inira nla nla ni won wa olohun o ni fara ni won na gbogbo eyan ton gbe to yi inu inira gidi ni won wa epele e sa ma rora account yen 64064 500 66 money point awujo olore 64064 500 66 money point awujo olore sha egbe won sori agambi egbe won sori agambi epele epele agbe won sibe agbe won sibe epele epele rajuku rajuku olohun ni fara ni e gbe fara e gbe fara se e gbe o tori joko olohun button loke lohun e dako ba si line alakoko yi e ba se kale fun e pele e sumo mic e sumo e ra kabisi olohun mo ti epele
3: yesa
0: baba ite ni odun mi lo be se wa
3: no wa ni 58 58
0: ni glory tag mi ko mi ngba ti mo n pe
3: ori machine la wa mẹsìn ọkọ tí fọgá tí mo ní ni kò wá ibi iṣẹ ọmọọṣẹ rẹ ló wá so wọn bá ní fáàbù bàjẹ kò wá rí táyà yọ tí ó fi kí kíní mi bọ wọn tó gbé lọ kò wá ibi iṣẹ.
0: tó ẹbí àwọn èèyàn fúnra yìí àánú bàbá yìí ń ṣe mí kábíyèsí ọlọrun àwọn tó gbé yíwá ìbò náà sì jẹ sí.
3: Ọ̀rẹ́ mi ni ọlọ́kadà ni.
0: Ẹpẹ̀lẹ́ ẹ̀kásán.
3: Ẹ̀sán.
0: Ọlọ́run adúró tẹ̀yìn náà wọ̀n. Ní fi rú ẹ̀gbà.
3: Ẹ̀bá ń dúpẹ́ lọ wọn. Wọ́n ṣe gan.
0: Ẹ̀pẹ̀lẹ́. Ẹ̀wò kábíyèsí ọlọ́run. Ẹ̀yin náà a ti ń bẹ́tò bọ̀. Ibi sáà ń ṣe fọ́lọ́run torí
3: ìtì. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Mo ṣe fọ́lọ́run, mo sì sọ ọlọ́run látara yín.
3: Bẹ́ẹ̀ni mo dúpẹ́.
0: Torí pé nígbà tí mo kọ́kọ́ wá sọ́dọ̀ yín, mo gba ohun yín kalẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
0: Torí àwọn aráalé tó ń gbọ́ wa ni mo ti ń sọ̀rọ̀ yìí o, mo gbóhùn bàbá yìí kalẹ̀. Ipe ipò tó wà yìí wọn ò lè wá. Ṣùgbọ́n a ti gbìyànjú ẹ̀ rí tó jẹ́ báwọn èèyàn rí lè ràn wọ́n lọ púpọ̀ bóyá nítorí pé wọn ò gbọ́ wọn pásánálì ni. Àgbà tá a wá tètè rí wọn ohun tí mo ti gbà kalẹ̀ yẹn ni mo kọ́kọ́ ń lò kó tó di pé ọlọ́run ní kẹ́yìn náà wá dé báyìí.
3: Ẹsẹ̀ mọ́tò ló táyà mọ́tò ló ṣe.
0: Ọlọ́run ní fara ní ẹnì kọ̀ọ̀kan wá ń lé.
3: Ọlọ́run ní fara ní
0: yóò.
3: Ọmọ ẹdakun.
0: Sá kíni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí yín gangan.
3: Mo lọ bí iṣẹ́ ọpírítọ̀ ni mí ọpírítọ̀ kejì ló ké sí mi pé ká ló kó pé ànípẹ́ dé mbárẹ́ tẹ̀lé ibi tí mo ti ń ba sán ìdígi èyí tó wá gé ní ọwọ́ òkè mo sì wá bá mi nísàlẹ̀ nù tó bò mí mọ́lẹ̀. Mo sì di ẹni láti september last year 3 september 3 last year ni mo ti wà ní orí rẹ.
0: Bàbá báwo lára ṣe ní tó kí ló ń tẹ́ tó ń ṣẹlẹ̀ sí
3: i. Ẹ̀gbọ́ ẹ̀bá wo kíní mi bá gan oògùn òkè ó wà níbi machine lọ́hùn torí téèyàn bá ti lè lo oògùn báyìí wàhálà ni èsì ìrówó lọ sọ́spítù ìrówó lọ sọ́spítù lẹ́yìn ìwọ̀nba tí.
0: Ẹ ti wá sórí ètò yìí rí.
3: Bẹ́ẹ̀ ni.
0: Àwọn èèyàn fún yín bí ó tábí 170 àbí. Wọ́n fún yín 20 kan 150
3: kan. Lọ́dọ̀ pé 140 ni.
0: Ok.
3: 145.
0: Ok. Wọ́n tún kọ́kọ́ fún yín ní 20 kan náà.
3: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ẹ wá papọ̀.
3: Àkọ́kọ́ papọ̀ ó jẹ́ bí 160 wa.
0: Tó bàbá ẹ bẹ àwọn èèyàn fúnra yín.
3: Tó
0: níbo tẹ wà yí.
3: Mo wọra lé mo bẹ̀ yín o. Ọlọ́run ní fara ni yín o. Ọlọ́run ní fara ni yín o láti ọdún tó kọjá mo ti ń ba yí báyìí o. Àti náwó náwó ṣùgbọ́n ń bọ̀ wáyà wọn dàrẹ́tì mi sọ́spítù kan ní iléṣà. Ẹ̀dàkùn sí ò ní dàbí ìkéde.
0: Kìí ṣe kéde.
3: Paragon ni ó kọ kílíníìkì yẹn. Ìtàkọ́kọ́ tí owó jẹ́ fún mi lákọ̀ọ́kọ́ mo lọ síbẹ̀. Ṣùgbọ́n láti ìgbà náà ìrówó lọ sọ́spítù yẹn mọ́. Ìrówó lọ síbẹ̀ mọ́. Ara tó wá ní mí. Ara ní mí ẹ̀wò ẹsẹ̀ mi. Ẹ wo ìgbà tí wọ́n fẹ́ gbé ni wọlé gbẹ̀ngàn yín gan ó rí i pé ó lágbára ẹ̀yìn lè dá dúró.
0: Ẹ wo bàbá tẹ̀ ń gbóhùn yẹn géńdé ọlọ́run méjì
3: ìdókùn ẹ̀ ràn mí lọ́wọ́. Ọlọ́run ẹ̀yìn náà lọ́wọ́ ojú òní tí yín o. Ìṣẹ̀lẹ̀ burúkú ò ní ṣẹlẹ̀ sí yín o. Tọmọtọmọ ọlọ́run máa bá ń dáàbò bo yẹn dákun. Ìṣẹ́ yín ò ní dojú. Ẹ ṣeun bàbá yìí dúró ná.
0: Account yẹn ni 64 064 500 66 gbogbo iye tọ́lọ̀ ń bá ni ẹ wo bí mo ṣe wà yìí mo fẹ́ mọ sunkún ni.
3: Ẹ dákun ìṣàánú mi.
0: Bí wọ́n ṣe fi gbé bàbá yìí wọlé kábíyèsí ọlọ́run. Ṣé báwo èèyàn ṣe dáàmú náà láṣẹ wà yìí?
3: Ara òní ni yín o ẹ dákun èèyàn ara lé ẹ̀ṣánú fún mi.
0: Ṣé báwo èèyàn ṣe dáàmú náà láṣẹ wà yìí? Ẹ̀ṣánú fún mi
3: o ẹ̀sìn lọ́n lára mi o. Ẹ̀sìn lọ́n lára mi o ẹ
0: dákun. Ẹ jẹ́ kó wọ́n ti mọ̀ pé táwọn bá gbé kọ́ mi màá ní kó mo gbókadà wá ló ṣe jẹ́ kó gbé kọ́ mi àbí bẹ́ẹ̀ kọ́.
3: A ti wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni.
0: Ẹ bá wa ti gbé kọ́ mi.
3: Orí máa ṣe
0: ìnira yìí pọ̀ kọjá kẹ tó wá kẹ àbá ti lo àwo ta gba ohun yìí ta gba kalẹ̀.
3: Ẹ̀dàkùn ẹsẹ̀ mo dúpẹ́ ojú òní ti yin gbogbo ara lé o ọkùnrin obìnrin ṣàánú fún mi o
0: ìrọ̀wọ́
3: lọ sọ́spítù jíjẹ náà tú láàsì ni.
0: Ẹ̀dàkùn ẹ̀sìn ọlọ́run látara bàbá 064-500-66 Money Point Awujo Lori. Bàbá yìí náà jáde ní o, wọ́n dágbére fún ìyàwó àtàwọn ọmọ pé mò ń bọ̀ o.
3: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n jáde láti lọ rí ṣiṣẹ́ òjọ́ ní o. Ibi tí wọ́n ti ń gége lọ́wọ́ nìgẹ̀ tí ẹnìkejì wọ́n ń gé lókè lọ́wọ́. Owó lù wọ́n mọ́lẹ̀ ní o.
3: Owó lù wọ́n mọ́lẹ̀ ní.
0: igun eyin atejika mejeje ṣugbọn olohun ni kun so spinal cord nu ṣugbọn orun yin o da duro ida kun ṣanu
3: ni nkan be won ri pe mo fi kini si ni kini ti
0: ati ni kon lo wo yin lori lori YouTube awujo olori for Mr. Deni le fi wo won lori YouTube awujo olori for Mr. Deni edakun gbogbo oye t'olorun ba ni oju lo to le firan to le firan won lowo edakun esin olorun latara won
3: esin olorun mi o
0: isa nu account yen 64
3: oju oni ti yin o
0: 064
3: iru aburu ba yo
0: 566 money point awujo olori eyin te ba fe ja daruko yin e sa ko sibe ke please don't mention my name edakun
3: Fun alafia mi ni fun alafia mi ni edaku
0: account in 64064 566 money point awujo olori 64064 566 money point awujo olori gbogbo atolohun ni a le ran won lowo
3: fun
0: tolohun ba ni oju lo koda leyin eto yi ka so pe gba yin lo to ro wo lorun ko si yonu iba se 1000 ba se 10000 ba se 20 koda bo se 100 gbogbo e tolorun ba ni oju lo lori eto yi ni jejo ari yan fun yan ni 100000 naira anu olohun ni gbogbo e tolorun ba ni ele fun baba wo emi wa mo so kini kan pe mo so re ti o ni o lara o gbogbo e tolorun ba ni oju lo to le fi ran won lowo dakun
3: lọ́wọ́ ni mo ń bẹ̀rẹ̀ fún o
0: ẹ jẹ́ ká pé àkáǹtì náà bàbá torí àkókò wa ti lọ́kẹ́ tó wọlé ọjọ́ ti lọ rẹ̀dí àkáǹtì ẹni 64064 566 money point àwùjọ olóore àkáǹtì ẹni 64064 566 money point àwùjọ olóore yín tẹ́ bá fẹ́ pe nọ́mbà mi ẹ láwọn nǹkan tẹ́yìn náà làkọjá tàbí ẹ nílò ìrànlọ́wọ́ bí èyí àbẹ́yìn náà fẹ́ dá sí ètò yẹn fẹ́ ṣonígbọ̀wé ètò ẹ fẹ́ darapọ̀ máwọn tó ń ṣonígbọ̀wé ètò yìí fóònù nọmbà mi 090-3246-9843 account ẹni 64064-566 money point àwùjọ olóore ọmọ bá sunday oyedèrán lorúkọ mi o a tún pàdé níjọ méjọ ẹ ṣeun.

tí ìmọ̀ ẹ̀rọ dé dúró lónìí nípa àgbékalẹ̀ ilé tàbí ibi àmúyẹ tó lágbára gidigidi kò máa sí ẹni lè kóyan mímọ lo kọnkéré eléyìí tí àwọn olóyìnbó ń pè ní kọnkéré kò sẹ́ni lè kóyan eléyìí kéré rárá o ǹjẹ́ báwo ni ìmọ̀ àgbékalẹ̀ kọnkéré báwo gan leléyìí ṣe bẹ̀rẹ̀ káàkiri àgbáyé àwọn èròjà wo ni wọ́n fi ń pèsè kọ́ńkírẹ́tì tó le kókókó dáadáa ipa wo gan ni kọ́ńkírẹ́tì wá ń kó ní bí ayé ṣe lajú tó lónìí tí àkùdé bá wá lọ ṣe bẹ́ẹ̀ tó débà àgbékalẹ̀ kọ́ńkírẹ́tì tí wọ́n fi ṣe àgbékalẹ̀ ilé irú àdánù wo gan ló ṣeé ṣe kí eléyìí mú wa gbogbo eléyìí àti àwọn ọ̀rọ̀ mìíràn gan láwọn máa gbéyàwó fún tọjọ́ tòní o lórí ètò àwárí ọ̀tún the science of concrete.

0: lónìí èròjà tó ṣe bí ẹni wúlò jù níbi iṣẹ́ àkànṣe èmi ni à ń kọ́ ilé ọlọ́pọ̀ àjà tí a mọ̀ sí skyscraper ni o a ń ṣe àgbékalẹ̀ gbọ̀ngàn tó lè gba ọ̀pọ̀lọpọ̀ èrò lẹ́ẹ̀kan ṣoṣo kódà à ń kọ́ pápá ìgbábọ́ọ̀lù tó jojú ń gbèsè tó fi máa gbékalẹ̀ àwọn afárá ńláńlá lórí ilẹ̀ àti ní orí omi ohun èlò tó ṣe bí ẹni gbajúgbajà jù fún àwọn iṣẹ́ wọ̀nyí ohun gangan ni concrete táwa ń pè ní kọnkéré concrete the most used building material on earth lápá ọ̀dọ̀ ti wà nílẹ̀ áfíríkà odo làwa máa fi ń kọ́lé o tí yóò sì dúró rekete eléyìí náà ni wọ́n sì ń lò lọ́pọ̀ ibi lágbàáyé àwọn onímọ̀ ẹ̀rọ tó bẹ̀rẹ̀ sí ni máa ṣe àwọn àwárí àwọn èròjà ìkọ́lé mìíràn àwọn èròjà bíi sìmẹ́ǹtì àti erùpẹ̀ gbogbo ibi lágbàáyé làwọn èròjà yìí sì fẹ́ ṣe bí ẹni wà tán káríkárí wọ́n kàn pọ̀ sí ibì kan ju ibòmíràn lọ ni sìmẹ́ǹtì ló jẹ́ èròjà kan tó ṣe gbòógì ó ṣe kókó gidigidi níbi iṣẹ́ ilé kíkọ́ ohun tí wọ́n sì fi ń pèsè rẹ̀ ń kọ́ eléyìí náà ló yí gbogbo agbègbè wa po èyí láti lè pèsè sìmẹ́ǹtì àwọn èròjà tó ṣe gbòógì níbẹ̀ ohun gangan ni òkúta kan tí wọ́n ń pè ní limestone ilẹ̀ amọ̀ tí wọ́n ń pè ní clay soil àwọn méjèèjì yìí gan ni wọn yóò ro àwọn èròjà kẹ́míkà tí a mọ̀ sí iron àti àwọn nǹkan mìíràn papọ̀ mọ́ wọn yóò lọ gbogbo àwọn èròjà wọ̀nyí papọ̀ mọ́ ara wọn dáadáa lẹ́yìn èyí ó di inú irinṣẹ́ kan tí wọ́n ń pè ní cylinder inú cylinder yìí ni wọn yóò ti lọ gbé gbogbo àwọn èròjà wọ̀nyí léná wọ́n máa ìtì gbogbo àwọn èròjà wọ̀nyí dé nǹkan 3000 degree iná eléyìí ní agbára gidigidi o iná yìí yóò jẹ́ kí àwọn èrùpẹ̀ yìí rò pọ̀ dáadáa tí wọn yóò sì fẹ́ máa rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àwọn iná tó lè se òkúta jiná lẹ́yìn tí àwọn èròjà wọ̀nyí bá tutù tán wọn yóò tún taari wọn ó di inú ẹ̀rọ mìíràn tí wọ́n ń pè ní grinder eléyìí ni yóò lo àwọn èròjà wọ̀nyí tí wọn yóò fi kúná tí wọn yóò sì di nǹkan lúbúlúbú sìmẹ́ǹtì máa ṣe bẹ́ẹ̀ ó máa délẹ̀ nìyẹn o láti wá pèsè concrete tó le kókókó tí yóò lè di òpó elémú dáadáa àwọn èròjà mẹ́rin péré lélẹ́yìí náà nílò yanrin tó lálàáfíà òkúta tí a mọ̀ sí crush rock eléyìí táwa ń pè ní gravel tàbí òkúta tí a mọ̀ sí granite àwọn èròjà yìí gan ni wọn yóò ro sìmẹ́ǹtì mọ́ o èyí tó wá ṣe bí ẹni ṣe kókó jù gangan nínú wọn ó ní omi tí a máa ń dà sí wọn lẹ́yìn tí wọ́n bá da omi sí àwọn èròjà wọ̀nyí tán àwọn ìgbésẹ̀ àròpọ̀ tí a mọ̀ sí chemical reaction tó lágbára gidigidi eléyìí yóò ṣe bí ẹni wáyé láàrin àwọn èròjà wọ̀nyí hydration ni wọ́n ń pè nǹkan tó ń wáyé láàrin wọn yìí gbogbo àwọn ẹ̀ka ara sìmẹ́ǹtì yìí gbogbo wọn yóò ṣe bí ẹni gbéra wọn yóò sì bẹ̀rẹ̀ sí ni máa lẹ̀ pọ̀ mọ́ àwọn èròjà tó kù wọ̀nyí káríkárí iṣẹ́ tí gọ́ọ̀mù tàbí glue ń ṣe ohun gangan ni sìmẹ́ǹtì ń ṣe níbi àgbékalẹ̀ concrete bí omi bá sì ṣe ń kan ara concrete ń kọ́ bẹ́ẹ̀ lélẹ́yìí yóò máa lé kókókó sí o omi yìí yóò jẹ́ kí àwọn sìmẹ́ǹtì àti àwọn èròjà yìí máa rò pọ̀ mọ́ ara wọn dáadáa láti ìgbà dé ìgbà láti wá lè ṣe àgbékalẹ̀ concrete tí yóò jẹ́ alálòpẹ́ tí kò sì ní jánikulẹ̀ kì í ṣe kákàn dá yanrìn òkúta sìmẹ́ǹtì àti omi papọ̀ lásán ni o èèyàn yóò nílò láti ní ìmọ̀ ní kíkún nípa òṣùwọ̀n tí yóò lè gbé èsì rere jáde tí èèyàn bá lọ ṣe àṣìṣe níbi àwọn òṣùwọ̀n èròjà wọ̀nyí pẹ́rẹ́ eléyìí máa lè ṣe bẹ́ẹ̀ o lè fa àdánù ayérayé kódà o lè mú ọ̀pọ̀ ẹ̀mí lọ nǹkan tá a lè pè ní àgbékalẹ̀ concrete àkọ́kọ́ lágbàáyé eléyìí ló bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ará egypt àti àwọn ará rome láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn wípé ìdàgbàsókè kọ́kọ́ jẹyọ nínú ìlú ọ̀dọ̀ àwọn ìlú méjèèjì yìí ni ọ̀rọ̀ tí wọ́n ń pè ní concrete eléyìí gan ló kọ́kọ́ jẹyọ ó jẹyọ láti ọ̀dọ̀ àwọn ará rome wọ́n yọ eléyìí láti inú èdè latin ìyún ọ̀rọ̀ kan tí wọ́n ń pè ní concretal eléyìí ti túmọ̀ sí kí nǹkan so papọ̀ mọ́ ara wọn dandan àwọn èròjà tí wọ́n kọ́kọ́ fi ń pèsè concrete nílẹ̀ ro àwọn eléyìí gangan ni yanrin o òkúta àti omi ohun tí wọ́n máa ń lò gẹ́gẹ́ bí cement nígbà náà ohun gangan ni eru tí wọ́n bá kó látara àwọn àpáta tó sè wá láti inú ilẹ̀ eléyìí táwọn onímọ̀ sáyẹ́nsì ń pè ní volcanic ash ó dà títí di òní gbọ̀ngàn ńlá kan wà nílùú rome eléyìí tó jẹ́ wípé èròjà concrete yìí ni wọ́n fi ṣe gbogbo ara títí ẹ̀ láti ẹgbẹ̀rún kan àbọ̀ ó lé more than 1500 years ago eléyìí sì ṣe bẹ́ẹ̀ ó wà digbí ni pantheon ni wọ́n ń pe orúkọ gbọ̀ngàn ńlá yìí ó sì jẹ́ ọ̀kan lára àwọn ohun ìṣẹ̀ǹbáyé táwọn èèyàn lọ ń wò nílùú rome níbi tí ayédélódé yàtọ̀ sí máa lo concrete ní orí ilẹ̀ láti gbé ilé dúró àwọn onímọ̀ ẹ̀rọ kò mà tún dúró níbẹ̀ o wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n gba inú àwọn alagbalúgbú omi lọ láti lọ máa fi concrete dára níbẹ̀ ní nǹkan ọdún 1858 orílẹ̀-èdè france gbé ìgbésẹ̀ akin tó lágbára gidigidi wọ́n fẹ́ la ojú ọ̀nà tí àwọn ọkọ̀ ojú omi ńláńlá yóò lè máa gbà ṣe ìrìn àjò ní ibi tí kò ti sí ọ̀nà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí àwọn ọkọ̀ ojú omi akẹ́rù ńláńlá tí a mọ̀ sí cargo ship àwọn eléyìí ló máa ń yí gbogbo omi tó wà lẹ́yìn kúlé ya áfíríkà po láti lè kó ẹrù láti ìhà europe lọ sí ìhà asia lọ́dọ̀ àwọn china lọ́hùn wọ́n lè lo nǹkan oṣù méjì láti ṣe ìrìn àjò yípo áfíríkà kódà wọ́n máa ń gba inú omi òkun tó gba ìlú èkó kọjá lágbègbè títí wa nígbà náà eléyìí jẹ́ ohun tó kọ àwọn onímọ̀ ẹ̀rọ lóminú gidigidi nígbà náà nígbà tó wá di ọdún 1858 arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Ferdinand de Lesseps tó jẹ́ ọmọ orílẹ̀-èdè France arákùnrin yìí bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti la ọ̀nà sí inú aginjù láàrin alagbalúgbú omi Mediterranean àti omi òkun pupa tí a mọ̀ sí Red Sea lórílẹ̀-èdè Egypt gbúdọ̀ la ọ̀nà yìí kí wọ́n sì fi nǹkan dí lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kómi má bàá lọ ṣe bẹ́ẹ̀ kó má bàá ya lọ sí ibòmíràn tí wọn kò fẹ́ kó ya dé fún ìdí èyí àwọn èròjà tí a mọ̀ sí concrete eléyìí di ohun ààyò láti lò ní ibi àgbékalẹ̀ yìí bí ìgbà táwa ń ṣe gọ́tà tágbàrà ń gbà á lọ bẹ́ẹ̀ gan gẹ́lẹ́ ni wọ́n ṣe la ojú ọ̀nà ńlá fún àwọn ọkọ̀ ojú omi yìí kànáà làwọn olóyìnbó máa ń perú ọ̀nà bẹ́ẹ̀ wọ́n gbẹ̀lẹ̀ yìí jìn ní ìwọ̀n 24 meters ó fẹ̀ ní ìwọ̀n 205 meters ó sì gùn ní ìwọ̀n 193 kilometers bí kéèyàn máa ṣe ìrìn àjò láti ìlú àkúrẹ́ lọ sí ìlú ìbàdàn bẹ́ẹ̀ gan gẹ́lẹ́ ni ọ̀nà yìí ṣe gùn tó àwọn concrete tó le kókókó àwọn gangan ni wọ́n fi ṣe àgbékalẹ̀ ojú ọ̀nà omi tí a mọ̀ sí kànáà yìí concrete nísàlẹ̀ pátápátá concrete lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti ní ẹ̀gbẹ́ òsì wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n mọ eléyìí tó ga sókè dáadáa bí ìrìn àjò olóṣù kan bí eléyìí má ṣe ṣe bẹ́ẹ̀ rẹ o tó di ìrìn àjò ọlọ́jọ́ péréte àmọ́ kí ọkọ̀ omi akẹ́rù kankan tó gba ojú ọ̀nà yìí kọjá ó máa san owó tí a mọ̀ sí toll kó tó gba ibi ìkọjá rárá ó kàn dà bí ìgbà tí àwọn ọkọ̀ orílẹ̀ náà sanwó toll gate kí wọ́n tó kọjá ni ó kéré tán wọ́n ń pa nǹkan bílíọ̀nù márùn-ún dọ́là ó lé more than $5 billion every year lójú ọ̀nà omi tí wọ́n pè ní Suez Canal lórílẹ̀-èdè Egypt yìí lọ́dọọdún ó kéré tán 12,000 ships ló máa ń gba ojú omi yìí kọjá wọ́n máa ń gbà á láti ìhà europe lọ sí ìhà asia ọdún 1869 ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìmúlò ojú ọ̀nà omi tí wọ́n pè ní Suez Canal tó wà lórílẹ̀-èdè egypt yìí kátó máa tẹ̀síwájú lórí ètò ẹ̀jẹ̀ kásáre dókè lọ́rùn.
1: Princess Paint yìí dé ẹ̀yìn ọ̀dà olómi ṣòro ẹ wá gbígbà.
2: Ṣé ìwọ náà ti gbọ́ ń pa ẹ ni?
1: Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi, Princess Paint ọ̀dà ti gbogbo kunlékunlé yàn láàyò torí pé ó ń gbéṣẹ́ wọn yọ bẹ́ẹ̀ làwọn contractors dìbò fún lára ilé lára ilẹ̀ lára igi lára irin àti ceiling irin ló ń dán bí kòlò jíà.
2: Èmi náà sọ bẹ́ẹ̀ ọ̀dà ni ó ròyìn ara rẹ̀ ariwo kọ́ lọ́jà tọ́bọ̀ ò bá sí ń lé ìjòyè lè máa dún mọ̀ wúrú mọ̀ wúrú. Princess Paint dé kí ìjòyè má ṣe bí ọba láàrin àwọn ọ̀dà torí ọ̀kìn lọba ẹ ẹyẹ.
1: Products yìí wọ́n pọ̀. Acrylic emulsion.
2: Wọ́n satin.
1: Matte emulsion.
2: Cellulose.
1: Bright aluminium.
2: Àtàwọn tó kù.
1: Ẹ máa fowó ọ̀ wọ́n ra ọ̀dà olómi ṣòro.
2: Orí ariwo tó ń pa.
1: Princess Paint lónìí.
2: Ẹ lè ríra.
1: Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí.
2: Mo fikun lé mo ríṣẹ́.
1: Ní mo ṣe ń pariwo tán.
2: Mi ò ní ròyìn ọ̀dà tí n ò lò.
1: Tó jẹ́ pé
2: wọ́n ní iná ń pariwo ẹ̀ faraàlú.
3: Jẹ́ ọmọ Depo àti nọ́mbà wọn.
1: Nọ́mbà 13 bíi Ondo Road beside Energy Filling Station.
2: Àkúrẹ́.
1: Nọ́mbà 47 Ìrọ̀mù Street, Ọ̀tẹ́sákó Filling Station.
2: Ọjà ọba Àkúrẹ́.
1: Opposite Government Field Junction, Òkìtì Púpá Road,
2: Ọ̀rẹ́.
4: Nọ́mbà 5766 Ajilosun Street, Ìkẹrẹ Road, Àdó-Èkìtì.
1: Tẹlifóǹ 003-343-0031.
5: Ilé-iṣẹ́ pàtàkì kan tó máa ń bá ní ṣètò ẹ̀yẹ ìkẹyìn fẹ́ni tó relé ìyẹn láti ṣe fọ́nira o.
6: Ló máa ń kẹyìn tọmọ tẹbí tara olóògbé.
5: Ó ní kí n máa pè wọ́n fún gbogbo services tó jọmọ́ ti fọ́nira.
6: Torí ẹni tó ṣojú ọ̀dà bí ẹni tó ṣẹ̀yìn.
5: Ṣíṣe ẹ̀yẹ ìkẹyìn tó gba ìfẹ́ni tó relé a máa mú nǹkan rere.
6: Àti nǹkan pàtàkì báwọn mọ̀lẹ́bí ẹ̀.
5: Torí ní ẹ̀kọ́ ra láti ṣe fọ̀gbọ̀n Jewel casket. Léyìí tó fẹ́ wà tó ti mo sì ṣàbúràsí láti bá yín gbéyàn lọ léwòsàn without any delay. Bí ẹni tó ti sùn lọ sí ibi ìpamọ́. Mo sì ṣe ibi ìpamọ́ fún olóògbé eléyìí tó wà Magnificent and Secure. Come to St. David Mortuary Long Ago Expressway. Agbogbo area Àkúrẹ́. Aláti ṣe Fọ́nira Home tí ẹ̀ka wọn wà ní ìpèsà náà ló tún wá kalẹ̀ sí St. David Mortuary yìí o. Call 081-321-28864 or 081-489-5163. Gbogbo ẹni tó fẹ́ gbẹ̀yìn tẹ́yìn ṣe fẹ́ ní ìyàn rẹ̀ ẹ máa bọ̀ ní aláti ṣe fọ́nira o.
0: Lẹ́yìn táwọn onímọ̀ ẹ̀rọ ti ṣe àṣeyọrí nípa lílà ọ̀nà omi artificial waterway tí a mọ̀ sí Suez Canal lọ́dún 1869 lórílẹ̀-èdè Egypt. Ojú àwọn onímọ̀ ẹ̀rọ ti wá ṣe bẹ́ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní là sí wípé kò sí ọ̀nà táwọn kò lè gbà lo ohun èròjà concrete yálà ní orí ilẹ̀ ni o tàbí ní orí alagbalúgbú omi. Tó di nǹkan ọdún 1914, gbogbo àwọn ọkọ̀ ojú omi akẹ́rù ńláńlá tí a mọ̀ sí cargo ship táwọn eléyìí bá fẹ́ ṣe ìrìn àjò láti ìlà oòrùn sí ìwọ̀ oòrùn ní ìhà America. Journey from east to west coast in America. Àwọn eléyìí yóò ní láti yí ìhà gúúsù America tí a mọ̀ sí South America kó ní. Ìhà South America yìí, ó náà fẹ́ fi ara jọ ìhà Africa ti wà díẹ̀ lórí àtẹ ìhà àgbáyé. Eléyìí tí a mọ̀ sí World Map. Ìrìn nǹkan oṣù méjì, ó ń gangan làwọn ọkọ̀ omi akẹ́rù ńláńlá yìí máa ń rìn o. Kí wọ́n tó dé ibi tí wọ́n bá ń lọ ní ìgbà náà. Àmọ́ lẹ́yìn àṣeyọrí Suez Canal lórílẹ̀-èdè Egypt lọ́dún 1869, ìgboyà máa tún ṣe bẹ́ẹ̀ o. Ó dé bá arákùnrin Ferdinand de Lassalle. Lórílẹ̀-èdè France ṣe bẹ́ẹ̀. Wọ́n tún kó àwọn onímọ̀ ẹ̀rọ bíi mílíọ̀nù kan. Ó di agbègbè kan tí a mọ̀ sí Panama. Panama yìí ni wọn yóò la ọ̀nà gbà láti so omi òkun Atlantic àti Pacific papọ̀. Bí wọ́n bá lè ṣe àṣeyọrí eléyìí, ìrìn àjò oṣù méjì, eléyìí yóò ṣe bẹ́ẹ̀, yóò di ti ọlọ́sẹ̀ kan péré. Orílẹ̀-èdè France bẹ̀rẹ̀ iṣẹ́ gbígbé ojú ọ̀nà yìí lọ́dún 1881. Lọ́gán tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́, orílẹ̀-èdè America náà tún ti ṣe bí ẹni nífẹ̀ẹ́ láti ṣe iṣẹ́ gbígbé ọ̀nà omi tí a mọ̀ sí Canal. Láàárín ọdún 1881 sí ọdún 1894 tí orílẹ̀-èdè France fi bẹ̀rẹ̀ sí ní máa mọkàn kéré sí orí omi yìí, ó kéré tán nǹkan 100,000 workers ló ti dolóògbé o. Àwọn ẹ̀fọn tó wà lágbègbè yìí àti àwọn kòkòrò mìíràn, àwọn eléyìí ni kò ṣeé fi ẹnu sọ. Níṣe ni àwọn òṣìṣẹ́ kan kó àìsàn malaria àti kọ́lẹ́rà lọ. Kò sì tí ì sí oògùn tó ṣe bí ẹni yanrantí dáadáa láti kojú àìsàn ibà tí ẹ̀fọn fà dáadáa nígbà náà. Ohun tó wá ṣe bí ẹni mú ìjákulẹ̀ dé bá iṣẹ́ orílẹ̀-èdè France nígbà náà. Ó ní bí ìpele gíga omi Atlantic àti Pacific tí wọ́n fẹ́ so papọ̀ nígbà náà. Bí àwọn eléyìí kò ṣe ga bákan náà. Level Pacific gaju ti Atlantic lọ. Àwọn onímọ̀ ẹ̀rọ ti orílẹ̀-èdè France yìí rò nígbà náà wípé àwọn yóò gbẹ ilẹ̀ títí tí àwọn omi òkun méjèèjì yìí yóò fi ga bákan náà bíi ti Suez Canal lórílẹ̀-èdè Egypt. Àmọ́ eléyìí kò ṣiṣẹ́ rárá ní orílẹ̀-èdè Panama o. Nígbà tí yóò fi di ọdún 1894, ipa orílẹ̀-èdè France ṣe bẹ́ẹ̀. Ó wọ́n kó gbogbo ẹrù wọn kúrò. Wọ́n láwọn jáwọ́ níbi iṣẹ́ Panama Canal. loju ese ti orilede France jawo orilede America tewo gba sise agbekale oju omi amọ si bi won yo se le se agbekale kana yi o lai se wi pe orilede ti ona yi wa fowo si inu orilede Colombia ni Panama wa nigba na awon Colombia lawon ko gbokan le orilede America won lawon ko gba won laye lati tesi waju nipa sise agbekale oju ona omi ti amọ si Panama Canal ni won gba ti agbekale ona yi si ti se bi eni mumu pupo laye orilede America tawon to lona si lawon ko gba won laye lati se orilede America se be o won dogbon si ora ara won nigba to de odun 1903 orilede America ko awon omo ologun sowo si agbegbe yi won bere si ni ko si awon ara Panama ninu ki won pin kuro lorilede Colombia won sa se be won da eja sile ninu orilede yi ere lawon orilede Colombia n pe nigba na laarin osu mefa pere awon ara Panama ma se be o won pin kuro lorilede Colombia ti peke awon eyun ko se gbin gbagbagba lorilede America wa leyin awon ara Panama bi Panama ma se se be re o o di orilede olominira lodun 1903 leyin ti Panama ti daduro gege bi orilede orilede America fun Panama ni nkan million $10 lati je ki awon tesi waju nipa lilo ojo ona omi ti orilede France bere re won san owo to ye fun orilede France won si tesi waju nipa agbekale ojo ona omi awon nime ron fi eroja concrete dara ni bi akanse ise kan ni ti Panama Canal ni orilede Panama ni won gba ti isowo ga awon mi okun mejeji ti won fe so papo wayi ni igba ti awon eleyi ko ti ga bakan na sea level Atlantic ati Pacific ko ri bakan na rara won gbero lati lo ona kan ti a mo si lock system bi eleyi se nsise ni wi pe won fi opolopo concrete o le kokoko dada won fi eleyi se agbekale isale ati egbe mejeji to fi ga wa soke bi ti awon oju agbara ta wa ma nri lagbegbe titi wa yen won fi concrete se ilekun lati da oju ona yi won se ilekun yi si ona bi mejila 12 lock gate lati ibere titi de opin awon gate concrete yi lomi ko ni le baje ni titi won lai lai o ti oko oju omi ba ti n bo lati nu omi Pacific Ocean to ga ju logan to ba ti de oju ona omi Panama Canal ilekun akoko yo se oko yi yo wole loju ese won yo ti ilekun abawole yi lati be lo ilekun miran yo tun si ni waju step omi bi yo se bi eni lole die logan to ba ti kuro nibe yo tun bo si bi ilekun to wa ni waju won yo tun titi eyin eleyi yo tun se bi eni lole die bi oko oju omi yi yo se ma gbe nu ona awon gate yi lo re pelu step omi to n lole die die ti eleyi yo le fi dogba pelu ti Atlantic Ocean to fe lo ja si ni waju to ba si je wi pe lati nu omi Atlantic ti ko ga lo ti n bo ipele omi bi na eleyi yo ma ga soke die die o lo wa se n se awon concrete gate yi le oko ti eleyi yo si ti ga soke daada de won omi okun Pacific nigba ti yo ba fi jade lodi keje lo nigba ti yo fi de odun 1914 orilede America ti pari ise ni bi ona omi ti a mo si Panama Canal yi o kere tan eyin egberun lona ogoji 40,000 workers awon gangan lo nsise loju ona yi lojoju nkan million 4 abo igbelewon concrete 4.5 million cubic yard of concrete o gangan ni won lo ki ise yi to pari eleyi yo fe le da titi alabala meji lati ilu Eko lo si ilu Abuja fun imulo awon oko rile Panama Canal yi logun ni won 82 kilometers bi irin ajo ilu Akure si ilu Ilesa gangan niyen awon osise to le legberun marun more than 5000 workers awon gangan lemi won bo si bi ise akanse yi o leyin ti won se oju ona yi lodun 1914 orilede America bere si ni gba owo ona won bere si ni gbe eleyi lowo gbogbo oko oju omi akeru won gba to lowo gbogbo awon cargo ship to ba n gba bi yi kota awon gba opolopo million dollar owo lododun won sin san $250,000 pere fun orilede panama gege bi iwe adehun ti won fi owo si lodun 1903 nigba ati yo fi de odun 1977 orilede america ti pa owo ti won fi se ona yi pada won si ti je opolopo $250,000 pere fun orilede panama lododun lara bebere sini ta awon mo orilede panama o kere tan won se iwade fun ogun odun ki orilede america tun iwe adehun odun 1903 se orilede america na ba da won lohun won ni ki won fun awon lodun meji le logun 22 years pere si ka won fi pa owo loju ona panama canal nigba ti yo wa fi de odun 1999 orilede america da isakoso panama canal pada fun orilede panama won na lo ma fi erebe won lo ma fi tun ilu won se bi awon onime ro ma se nse re o ti won fi eroja concrete ti won fi eleyi dara kakakire agbaye ti won si nse awon ma araye lore concrete a simple component mixed together to make the difference between tragedy and triumph between ordinary and extraordinary.
7: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything office, schools, and study. Ni agbayanu leta janla Evergreen, la walara ton tata wen leye yogbokale, full quality stationery materials, be pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, artistic note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallet, filing cabinets, and envelopes, cotton sibe, diaries in bed, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories, lawo jawa se chip be, okos in benkale, lati bayin kawen rute bara, bagede jutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, latak bangba lebi o shusi fanfa ninyi, telephone 0816-531-6655, tabi 0803. 3855-4422 Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
0: Ṣeun tẹ́tú tẹ́tí sí wa fún tọ́jọ́ ti tò ní tó bá tún di àwọn àsìkò mìíràn ẹ ó tún máa bá wa pàdé pẹ̀lú àkọ̀tún ọ̀rọ̀ lórí ètò àwárí ọ̀tún Adéwálé Abdulrahman Adéwálé onímọ̀ ẹ̀rọ ìyẹn gangan lorúkọ tèmi ń jẹ́ ẹ lè máa pè mí sórí ẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ tèmi 08064407517 08064407517 Atun ki yin ku dede wo yi ni gbogbo bi te ba ti lanfani lati ma tẹti si kan ni alalubarika yi etu ka bo sagbala ile ise Maxonic Inverter and Solar Company ti won wa ni block D Ondo State Industrial Park ni Oyarogbolem ni Akure oga agba lati ile ise Maxonic onimo ero Dauda Tijani Ahmed won tun ti wa ni ile agodo pelu wa
8: akiyin gbogbo olugbo wa
0: oga agba lati ile ise Maxonic okan lara ohun elo ile to me eyan le mo lo ni gbogbo igba o ni ero ti a fi n fa omi ile ta n pe ni pumping machine opolopo igba lati ri ti won se inverter fun wa pe inverter yi o we le fi lo pumping machine ta ba ti tan bayi pom lagbo overload inverter o muna lo loju ese ni kini nkan te n se ile ise yin sa awon inverter wa n ile ise yin to je pe won le gbe pumping machine te eyan o le pon omi lasiko to ba wu ti ko ni sewu to san to ru a le fa omi lati inu le
8: ni ile ise Maxonic a ni inverter to je wipe a ma fi pump omi to je pe ta ba ti connect e inverter ile ta ma fi pump omi a ma fi lo AC a gbe air condition to wa nu ile a gbe iron ti e n lo nu ile e le lo pelu microwaves gbogbo nkan to wa ninu ile patapata ni e le lo pelu e ti a ba wa tun install e pelu lithium battery ta ko solar panel to toju won nkan ta nlo ni leta ko si e se bye bye si ina mi niyan boya lo generator ko si yen mo boya lo na mi ko si yen mo
0: gbogbo te ka sile yo ga gba se kan latan gbogbo won ni abi e ton freezer e pa pump machine etan microwave a le lo gbogbo e na lekan abi se ero yin le gbe gbogbo e lekan bi
8: a dupe fun olorun se ri category by category ni oro ile aye bi owo ba se ri na la se fun awon yan ni solar system
0: bo we ku ba se mo je mi noju
8: se wa ri awon category kan wa to je pe ko si full option ni ko si pe boya a fe tan AC e lo pa pumping machine gbogbo nkan ti a wa se ati se programming ni se ri ni ori ti pumping machine ti a soro nipa e ati se to je pe onile gan kan lo ma tan pumping machine ba se ma install e fun awon onibara wa niyan
0: abi ti bo automatic ni pumping machine
8: a ma tan pumping machine sile ni awon switch kan wa to je sensor to ma npa to ma ntan kila awon condition to ro mo ni wipe ile to lo borehole tabi ile ta gbe borehole fun tabi ile ti to ni ton ni konga ati ma ni sensor ta ma install pelu pumping machine ti a wa ni ile ise Maxonic se ri ile ise wa a ni awon pumping machine kan to je wipe o nlo AC o de tun lo DC mejeji ni ina ona mejeji ni o n ba sise boya ina inverter lo ni o ba sise bo de je pe solar nikan pelu controller e ni eni o ba sise
0: oga agba e mo da wa lori ru e tin da kini po ju pumping machine ta mo lati aye igbon topolopo wa nlo nle AC ni te ba wa so pe pumping machine kan wa ti o lo DC a je wi pe a connect e directly mo solar nu ti o ni si pe a nlo inverter pelu e mo da wa lori re salaye kini ko ye wa e jo
8: ti wo kuro bi ta na be ni a ni solar pumping machine ni le se wa to je pe ti e ba connect e mo ina AC yen ina to ja lara inverter o tun ba sise so a ma install e fun yin pelu sensor ninu konga tabi inu boho atu ma sensor meji lo nlo ikan ninu konga tabi yala inu konga le nini tabi boho atu a ma fi kan sinu tank yin se ele to wa ninu tank yen lo ma so pe omi ti kun iwo pumping machine da wo se duro to ba wa di pe pumping machine sise lo awari condition to je pe boho yen ko se be lomi omi ti gbe
0: ni
8: o ti kanle sensor yen ko ni je ko kanle tan ko omi si ma wa nbe ati calculate esibe pe to ba ku die ko mi o gbe mo pumping machine a dawo duro
0: e fun wa ni address ati number to ja tara si ile ise yin lekun rere
8: ile ise yi wa ni block D Ondo State Industrial Park ni Onyadugbule Market ti e ba de fe kan si wa e le pe ero alagbeka 09162 14 14 14 09162 14 14 14
0: atu ma ba yin pade nigba mi
8: e se gan
9: Hello
10: se gbadun adaba
9: mo gbadun adaba
10: mo gbadun adaba
9: mo gbadun adaba

ẹ kábọ̀ sórí ètò ìdílé ọ̀tún níkànnì àdàbà 88.9 FM àkúrẹ́ ìdílé ọ̀tún family and tabitha empowerment foundation iftef òun ló ṣàgbékalẹ̀ ètò yìí wípé kí bàbá wà nínú olúwa reverend wọlé afọlábí jp

0: pada ma lo sibe yen o marketing office at Abbey FM ni won wa number 1 lawa ile gogoro to wa legbe A division police station oba adeshida road nilu akure o de tun le pe marketing manager sori 0803 0414344 ronke sori 0703 529 5755 tabi Grace sori 0803 247 4686 ibe gangan lo wa yen.
1: Oh yes! Koma tu ti tu! Agbayamu yamu eto automatic miracle hour! Total deliverance to man waye ni prayer center church of God! To kale si adofure dare road akure! Ojo kini lo cho shu ni! Ibele ochu ele ya tu lagbara kupo! Kori ibele olu wabati ishore kaluku fulo ni kwo jikpo!
2: Akiri shore ya sagari mo! Cheminore!
1: Olopolo ti yale yale tori airida irilu ailoma iloko ailaya edise! Bosi agbado bosi si aisan! Oh my God! Orisirisi disorders ati ina di quizzes! Hey! Adura gidi man lawon isoro wonyi nfe! Oye titi mambo ni bi automatic miracle hour yi! From 9 a.m. to 6 p.m. ni awe ati adura! Isoro yo si bere lale moju ojo keji! Papa Prophet Samson lolu wabo dede tuti beraji lati man shina adura bole! Kenya fi recharge remote remotivate resuscitate arae! Uduwa iwa di akata ganga lati ibere usu titi tofi ma adi okbe! Osho mani o yes automatic miracle hour ta pe ni total deliverance ni prayer center.
3: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight? Come to Wesley University Ondo today, where excellence lead the way. We've got the right path for you. From College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food Science and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, so the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, sub-degree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. Management announcer.
4: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kon sun lo ni
5: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro apo gede gede jo ti ara danu logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo na da ki fun te gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062625309160626253 oruko mo ni janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me.
6: Toto arere iroyin rere ni mo muto ni wa o papa julo fun gugu eni to ti ni lokan lati lo ri kawe tabi sise loke okun abi gugu eyan to ti kun sowo awon aturo tabi elubo ti won wa je ki irin ajo ati lo soke okun wa pakaso ewo ile ise kan re ti won fi otito inu ati iberu olorun sise won Arise Travels and Tours ni Arise Travels and Tours gugu ala re lati lo ri kawe tabi orilede mi ni yo di mimu se tori otito inu ati iberu olorun to nti riri la fi sise wa awa ni number 5 Ondo Avenue Ijapu Estate Akure elu elu watuni 08034752735 08034752735 Arise Travels and Tours, your gateway to the world.
7: Appreciation. The Senator Ondo South Senatorial District, Professor Dayo Faduile, OON, and the APC family extend our deepest appreciation to His Excellency Governor Lakiyoremi Sanyidatua. Thank you for your leadership, support, and commitment to the progress of Ondo State. To the APC Chairman, Ondo State, Honorable Babatunde Kolawole, a.k.a. Amechi, thank you for your commitment and dedication to the progress of the party. To all revered traditional rulers, Anwobalayewa, with thank you for your prayers, wisdom, and fatherly guidance. To the good people of Ilaje, Ese Odo, Uleolijo Kegbo Ireni, Okitipupa Anodipo, Eshe Pupo, your love and support made this victory possible. To all APC leaders, youth groups, women groups, community leaders, campaign teams, and volunteers, Akwariro, Professor Dayo Fajoile OON assures you that your trust will not be taken for granted. Together, we shall build a brighter future for Ondo South. Ondo South, Adukpe o Amolore o Eshe Tedi Bofuwa o Oro Wati Dayo.
8: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
9: Ètò ìgbéyàwó láyé.
10: Jọ̀wọ́ ẹ dúró ná jàre.
11: Kí ló ṣẹlẹ̀?
10: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
8: Ní tòótọ́.
10: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
8: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
11: Èmo ló tún jẹ́ CDK báyìí.
8: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
10: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
8: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
10: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
8: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
12: Ẹ pè CDK sórí 0707-454-3005.
13: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
14: Ṣé ń gbádùn àdàbà?
15: Mò ń gbádùn àdàbà.
16: Mò ń gbádùn àdàbà.
17: Mò ń gbádùn àdàbà.
18: Mò ń gbádùn àdàbà.
19: Gbogbo wa là ń gbádùn.
20: Bàbá kẹrin wà dé. Balẹ̀ Kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Chai chai chai. Ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kan lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ. Débi pé tiwa sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ. Bàbá kẹrin wà ní ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ. Ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn. Ara títa ara gbígbóná. Inú kíkùn àyà tí ń lù pipi ìpì. Má lè gbẹ́ pá má lè gbẹ́sẹ̀. Ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì. Níwájú ta ni bàbá kẹrin wà ní ó kàn sí. Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fún òtúfẹ́ tẹ̀ ni. Kì í ṣe ti bàbá kẹrin wà. Bàbá kẹrin wà wà pé mi débẹ̀.
21: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Bàbá Ngana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
22: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
21: Fóònù nọmbà mi 08164122777. Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ ọba ńlá wa ni. Ọba wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fọ́ọ̀ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá. Bàbá kẹrẹ wà.
22: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
21: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. 27777 boya won se eyo e marun e mefa ile to mo bo se se eyo lo se mo mi abi to ba ye se eyo ti e a ma yun e boya ara ta e ni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro e ni orikerike ara nro e ni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni ipenija ninu isu ara ni iye olomokunrin ni pe ko jilowuro ki kan omokunrin re ko duro dede to ba ti pe kan omokunrin yo do dede a je pe aiso kan wa to nfa a pe nija ninu isu ara ni se mo pe ogogon wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon wire to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to mi ngba wole omi o ni le gba be wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isu ara omo olomokunrin isu ara kan wa to sise pato ti isu ara yi to ba ti ni pe nija o ni olomokunrin ma di boda suke suke abi won ti e ni aiso ti a pe ni arun jedi jedi won fe se gati e nkan ma jade ni bi gati e wa ma fo ti sinu iru nkan bayi yo da kosimi baba ngana baba kerewa
22: kosimi ni ile ise wa to wa ni ifelotu street off continental street akure
21: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse wo olomokunrin ninu agbo ara ninu isan ara olomokunrin nikan ni mo npe o
15: phone number mi 08164122777
21: agbo marugbo takebe ohun ni agbo temi n gbe kaakiri ti olomokunrin to ma le dangaja to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun daada bo se sun tele gbogbo nkan bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba tan a tu para si bo se nse ni iru nkan bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to ni le a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun o awa ki n se yi a ki n se ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori oko re
22: kan si mi ni ile ise wa to wa ni ifelotu street off continental street akure
15: baba ngana baba kerewa phone number mi 08164122777 08164122777

0: Mon gbadun adaba.
1: Gbogbo wa na gbadun adaba.
2: Aje ki a ma ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa te tin anfani ati ma gbo wa yala nile yi tabi nile okere. Oloyin bo ma so nkan kan wi pe agbara ni afin toni je, iyen ni pe information is power. Ti eyin oba mo nipa awon nkan tin lo, eyin kan ma padanu awon anfani loloko ijo kan tin lo kaakiri ni. Sugbon lasiko yo pon se tun ti sun, iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan. Wa so pe ami ilowo lowo, mi o le ri kini ira. Anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon duki ata mo si properties daada lai se yipo lagun. Ile ise kan wa ti en pe ni CDCare. Kini won ki e fun gan, kini won duro le lori. Jo e la fi ni asoju CDCare ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla. E ba mi ki gbogbo awon ara ile.
3: E ku dede woyi o eyin ara ile. Oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko. Application Asiriola oni agbo aba ti a mo si CDCare CDCARE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
2: gas
3: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe te de mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
2: kini yo ko ma se pe fe gbe won ma ra o
3: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
2: mo be bi nke se won kokoso iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die bawo won se se
3: e seun olotu seri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati bebe lo bo se wa niyan sa
2: kini idi ti e fi se ba npe kawo yan kokko san owule die de to di pe e gbe oja fun
3: e se won olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo san owo die die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
2: eleyi
3: yo le mo sanwo lo olotu en to si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
2: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
3: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ironu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo wo ru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin laamu rara
2: nibo ni office yin
4: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factor Chief Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
3: Oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
5: e pe CDCare sori number yi 07074542995 lekan si 07074542995
3: e seun olotu
2: oro leti gbon lati enu ogbeni Abdulhakim Okunla teje asoju CDCare iwa na ma gore loni ko le ba de ti oni dukia
6: ore wa kilo de to roju koko bayi
7: wo ore o su mi o je iya isese pe tan lori phone ni onu gbogbo abo oda na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
6: ara nta nwo nu shop o gbo nipa CDCare ni
7: CDCare kini nje be
6: CDCare CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo èlò tó bára fódi di oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
7: Irọ́ ni o.
6: Òótọ́ tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Care ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
7: O sì ríru èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
6: Ìwọ ló béèrè. Ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù. Ràǹtò nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
8: CD Care, making life easier.
9: History beckons. Excellence takes the stage. The Institute of Chartered Accountants of Nigeria, ICAN, Owose, and District Society proudly invites you to the investiture of Dr. Kaudi Ismaila Ashaju as a second chairman and induction of the new executive committee members. Chief Host Ajia Quinsley Soforatu Segosime, Co-host Dr. Adeyinka Joseph Ayemi, Acting Medical Director of Federal Medical Center, Owa. The occasion will also feature leadership awards to Chief Jamiu Ekumba, Senator Remy Okunrinboye, Mr. Ibrahim Salu, Dr. Daniel Farinri, Mr. Bolaniwa Adetola, and Dr. Sami Sumanu. Venue is Federal Medical Center Auditorium, Owa. White date is Tuesday, 30th June 2026. Time 11 a.m. Bamidele Ebenezer Folorunsọ is the vice chairman, while Dr. David Ajayi, chairman Investiture Planning Committee, is the announcer. Don't miss this memorable celebration of leadership, professionalism, and excellence. Be there.
10: Tẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
11: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isara náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kó rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
12: Ìwé àtẹ̀gùn sọmọ ara yẹ lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣe ìwòsàn.
13: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà number 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ béèrè kankan àbọ̀ fẹ́ béèrè onímọ̀rẹ̀ kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn nímọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní number 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gege bi epo hun fe subu eyin ewa won baba wa ewa won baba baba wa elomi won a lo gorun odun won a lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba si ni won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na ma pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se ara wa be ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe atebo yin na la wa na lo iwa na wa janfa ni ewe atebo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yamilen opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alafi ara wo ni bi fi abia ojuba
14: Live it, live it, my father.
15: ADABA 89 Adaban.
16: The word heals. The word of God delivers. It inspires, strengthens, and renews all spirit. A word from God.

Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: keep it locked on Adaba FM.
1: Ǹjẹ́ ìwọ fẹ́ mọ àkókò tó dára jù láti ra tíkẹ́ẹ̀tì tó wo rẹ̀ wọ́n ní Green Africa? Àkókò náà rèé. Green Africa, ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú oníyebíye tó tayọ tó sì tẹ̀wọ̀n dójú àmì níbi ká jáfáfá lẹ́nu iṣẹ́ àti fífò láwọn ìlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Torí náà, má jáfara, tètè ra tíkẹ́ẹ̀tì tìrẹ lówó tí ó gara ní greenafrica.com nìkan lónìí. Green Africa, ẹ káàbọ̀ sí ọjọ́ iwájú.
2: Tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kó rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi. Fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà number 4 Dúdú Yemi Lane, opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan, bọ́ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa ní rẹ̀, ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní number 4 Dúdú Yemi Lane, opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́. Bí èpo òun fẹ́ ṣubú, ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa. Ẹlòmíì wọn lọ 100 ọdún, wọn lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kẹ́bẹ́kẹ́bẹ́. Ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú Ìsẹ́yìnòrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá lò, táwọn náà máa rí, tá a bá máa ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọ ọdẹ, a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àti egbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àti egbò lọ́dọ̀ èmi Bàbá Òkè Ògùn tí mo wà ní number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wo ni bipi abia oju
4: Gbadun adaba mo ngbadun adaba
5: mo ngbadun adaba
4: mo ngbadun adaba
5: o ngbadun adaba
4: gbogbo wa na ngbadun adaba
6: akoda aye iba aseda aye iba ati waye ojo iba

yo. Ìṣọ̀lá Akínrẹ̀mí ó lé kẹ́ńkà káàbọ̀. Ọmọ inú ọgbà tí ò gbọ́dọ̀ sísú yọ. Ayò ẹyin dú Elédùmarè. Ọmọ àwọn àgbàlagbà táwọn àgbádálódù tí wọ́n jẹ̀ nífa. Ó dorí así, ó jẹ̀rú ejò, ó dorú ọmọ àpáṣà, ó dòrìṣà kúnlẹ̀ bọ́ tí wọ́n ń fobi kàn nígbàlẹ̀ èdè. Ìṣọ̀lá Akínrẹ̀mí ó lé kẹ́ńkà. Bíṣọ̀gbó bá sọ ẹnu lókè, takọtabo a máa ṣákíjokíjo. Bára bá sá jìnnìjìnnì abọ́lẹ̀. Àyè ṣetán, wọ́n fẹ́ gbọ́n tó fẹ́ sọ. Òwìwí òní jẹ́ òsì wí, sọsọ òní jẹ́ òsì sọ. Àkọjálẹ̀ níta kúkọ, àjàgbáyé níta ara. Egungun kìí jáde àìgbáyé bọ̀. Ọ̀kan làwọn kàyàkàyà. Mẹ́rìírí gbáǹkọ́ gbèètò. Tá a ti ń fojú sọ́nà fún. Yóò bẹ̀rẹ̀ wáyé o. Òkò àṣà kìí balẹ̀ kó sánwọ́. Orí òní balẹ̀ kó mọ̀ yí nǹkan. Ọ̀pẹ̀lẹ̀ òní balẹ̀ kó mọ̀ yan bọ̀. Bóso gidi omi ẹkù. Ọ̀pẹ̀lẹ̀ ó yàn. Ẹ jẹ́ ká fara balẹ̀ pẹ̀sẹ̀ ká jọ gbọ́. Ẹ gbọ́ bí lásìkò tá a wà yìí kẹ́tò gorí àtẹ. Ọmọdé ò gbọ́dọ̀ sunkún ọmú o. Ọ̀fọ́ ò gbọ́dọ̀ firùnà sáàsùn. Agogo idẹ ò gbọ́dọ̀ dúkogó. Àjà òrìṣà ò gbọ́dọ̀ mìsẹ̀kẹ̀. Ọpọ́n rèé, òbèlè rèé. Ó yá máa túkọ̀ ìtòníṣó. Ògúnlẹ̀

0: bàbá òkè ògùn ògbólògbó àgbà ọdẹ abàgọ ti ẹmí lọwọ adágọ jìnnì oníṣègùn ìbílẹ tó ń lo ewé àtegbò fi sọ ọmọ adarí hurun lóore fi tú wọn kalẹ kúrò nínú ogun ayé gbogbo bí ìkẹdọ máa mú àmúgbò rere kábàánì bẹlọn lórí àwọn ojú ọlọrun ni ayé pọn omi burúkú sí nínú kókó ẹlẹ́nà máa kọ́ni lójú bàbá òkè ògùn àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò bàbá òkè ògùn lẹni náà àgọ́dẹ ni bàbá tó dẹgbó títí sawo bólú gbọ́sẹ̀ ọdẹ ìjùsà pàdé olúbíkì ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ wọn náà gbéra ńlẹ̀ mọ́tàgúlú túkú bàbá òkè ògùn àgbọ̀dẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ̀lọ́ àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
1: tẹlifọ́nù. 08 24 91 36 69
0: bàbá òkè ògùn àgbàlagbọ ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yomi Lane opposite Oyèmẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08 24 91 36 69 08 24 91 36 69 Àlàáfíà ara wo ni di.

0: ẹjẹ́ tó ń jọ ṣe bẹ́ẹ̀ ká tún jọ sí pẹ́lẹ́ ọ̀rọ̀ síra wa létí lórí ètò lálẹ́ tèmi. Ilé ayé ta wà yìí ó dùn ó sì dùn ún gbé bẹni bá lálàáfíà tó péye. Ìṣòro ṣe ń lo ilé ayé torí pẹ́ni tó bá wà nílé ayé pẹ̀lú ìnira àti ìdààmú fìtínà kò ní ráyé gbé o. Mo ń fọ̀ lẹ́nà tàbí tí mò ń nà lẹ́fọ̀ fún ẹni wípé ilé ayé ta wà ìrọ̀rùn ló ṣe é lò. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá lọ wà bí wọ́n bá rìnrìn àrìn pé bèbá ẹ̀ wọ́n mọ mí hẹlẹhẹlẹ ni bí olókè ilẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin àtọkùnrin míì ni wọ́n ti ṣègbéyàwó lọ́kọ láyà ọjọ́ ti pẹ́ wọn òrèrè ìgbéyàwó tí wọ́n bá gbọ́ pábà yìí omi ló kan sórí ìpáànù lóòótọ́ o ẹlẹ́dùnmọ̀rẹ̀ lọba tí sọmọ o kò sẹ́ni tọ́ lọ́mọ lọ́dọ̀. Bàbá àgbàlagbà òde oníṣègùn bílẹ̀ bàbá òkè ògùn wọn ò lọ́mọ lọ́dọ̀ tí wọ́n fún òyàn o ọba ní sọmọ o ṣùgbọ́n èyí tí ń pè ọ́ lágàn ó kọ́ tóbi ìrè ọ̀sán ẹ̀ ẹ́ ṣàgán o ìdádúró ló ní. Ohun tó wá fàdádúró ni wọ́n lo ewé àtegò láti ṣe ìtọ́jú àti àwòtán àti àmúkúrò rẹ̀ lọ́lẹ̀ ayọ̀ ọba sọnú ìwọ náà ó dọ́lọ́mọ. Ìkórira láyé fi sẹ́lòmíì lọmọbìnrin míì bó ṣe rẹwà tó kù sí ní lọ́kọ tí wọ́n bá ti là mọ́lẹ̀ tán bí gígẹ́dú wọ́n já jù ú lẹ̀ ni bẹ́lòmíì bá sọ̀rọ̀ láwùjọ òun ní gba tiẹ̀ bẹ́lòmíì bá dé pàdé ìpàdé ó sì tú kọ̀ ẹ́ korí bẹ́ẹ̀ ìkórira ayé ní ṣe bí èèyàn ní ń ṣèkà. Bọ́mọkùnrin tó jẹ́ ọmọkùnrin gidi bá jí làárọ̀ gbogbo ara rẹ̀ bọ́bá nínà báyìí kí gbogbo ara rẹ̀ ó nà ni tọ́ba di àsìkò tá a ní kẹ́lòmíì tó yẹ kó lọ ṣètò ẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ ẹni tẹ́ àṣìlẹ́tọ̀ fún lọ́wọ́ abẹ́rẹ́ ìtàn nígbà tó mọ̀ yìí pé òun kojú ìṣòro kan àwọn ọmọbìnrin tá a sì fẹ́ ń sìn ẹnìkan ní sọ oúnjẹ ní o méje ń tàn o bẹ́ẹ̀ èèyàn bá lè gbìyànjú tó o bá lọ fẹ́yàwó àwọn tí ọmọ bá o gbà lánàá lọ lọ fẹ́ fún ló fi jẹ́ pé ọ yẹ kọ́mọkùnrin kó tó ọmọkùnrin ipa ewé àtegbò náà ka ẹ méje ń tàn yín o bàbá òkè ogun tó bá pewé làárọ̀ ajẹ́bìmọ̀nà wà kó tó dalẹ̀ tó bá sọ̀rọ̀ ewé àtegbò yìí ni bàbá òkè ogun àgbàlagbà òde oníṣègùn ìbílẹ̀ lẹ́nu koso tó kù láyé làákò tó mojú ewé àtegbò báyìí lè mọ̀ orílẹ̀-èdè india táwọn èèyàn wá ti lọ́ọ́ gbàtọ́jú ewé àtegbò ni wọ́n ń lò ń bẹ̀ àwa lọ́mọdé eléegun àwa lọ́mọ ẹlẹ́ran tá à ń jà sàmì eegun aláṣọ wa ń wà kí sàwa lálẹ́ ewé àtegbò kó tó di wípé wọ́n fẹ́ síjú wa kúrò ń bẹ̀ nàmbà 4 dúdú yẹmi lane opposite to emeko grammar school ni àgbàlagbà òde oníṣègùn ìbílẹ̀ bàbá òkè ogun wà o gbogbo kíní ń ṣe ọ̀tọ̀ kàkún sòrò tó wá rò pààyàn mọ tiẹ̀ yàtọ̀ àdúrà tiẹ̀ náà gbà pọ̀pọ̀lọpọ̀ ológun lẹ́gbẹ̀ẹ́ ẹ̀dá ṣe ń pè wá tí wọ́n ń ṣàdúrà fún wa pé àmàdúpẹ́ tẹ júwèé ọ̀dọ̀ bàbá òkè ogun fún wa o àgbàlagbà òde oníṣègùn ìbílẹ̀ bàbá tí wọ́n sọ mọ́ bàbá ni ẹ máa dúpẹ́ fún Elédùmarè Elédùmarè lọba tí ń ṣe o ọlọ́run gbàdúrà tiẹ̀ náà inú oṣù kẹfà tá a wà kó tó kolẹ̀ ọ lẹ́nu ọpẹ́ nọ́mbà tó lè pè wọ́n sí rèé o 08024 91 36 69 08024 91 36 69 nọmba wọn nù nọmba 4 dúdú yẹmi lane opposite to Emekun grammar school lákùrẹ́ ń bi ni wọ́n wà ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn kí n gbọ́ ìpolongo wọn mò ń padà bọ̀ ẹ̀kú ò kalẹ̀ ìṣọ̀lá akẹ́rẹ̀mí ó lè kínka ló kọ́ mi o.
1: Bàbá òkè ogun ògbólógbó àgbà ọdẹ abàgọ tí ẹmí lọ́wọ́ adàgọ̀ jìnnì oníṣègùn ìbílẹ̀ tó ń lo ewé àtegbò fi sọmọ adarí hunu lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo bíi kẹ́dọ̀ máa mú àmúgbó rere kábàánì bẹ́ẹ̀ lọ́run lórí àwọn ojú ọlọ́run ni ayé pọn omi burúkú sí nínú kókó ẹlẹ́nà máa ń kọ́ni lójú. Bàbá òkè ogun àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò. Bàbá òkè ogun lẹni náà àgọ́ ọdẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe ọdẹ ìjùsà pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbárí oríire fún tẹrú tọmọ wọn náà gbéra ńlẹ̀ mọ́tàgúlú túkú. Bàbá òkè ogun àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ ń tọ́lọ̀ àǹfààní wà fẹ́yìn tẹ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
2: tẹlifóònù 08024 91 36 69.
1: Bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 dúdú yẹmi lane opposite Oyèmẹ́kun grammar school ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08024 24 91 36 69 24 91 36 69 Alafia ara woni di fiafia.

0: Nàìjíríà ìṣẹ̀lẹ̀ ta lé òní torí ìjọba àkó ẹ̀jẹ̀ mú wa lóní kánkànkan torí pé èní kúrò ọ̀la jìnà orí òsì gbantá fẹ́ ṣe àgé gbogbo ẹ̀ pépépé bí a wọ bàbá àsọnù arákùnrin kan bẹ àbíbù lórúkọ ẹ bàbá tó bí ní ìyàwó méjì ṣùgbọ́n ìyá ẹ̀ làkọ́fẹ́ ìyàwó lọ́dọ̀ bàbá ẹ̀ kí ni n tó ṣẹlẹ̀ tẹ̀fí láǹfààní àti gbọ́ ìṣẹ̀lẹ̀ lórí àtẹ́gùn gbogbo títí gbọ́ mi gbẹ́tò lálẹ́ òní lábẹ́ òní sálẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan yìí ò lágbára láwùrábí wọ́n tán àbíbù ọlọ́ọ̀lẹ́ẹ̀wé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó lọ ti girama ṣùgbọ́n láti iléèwé girama ó kù dẹ̀dẹ̀ kó parí ni wọ́n ti rí wípé ìrìn àbíbù ọ̀fẹ́ mọ́ o àwọn tí ń bá rìn bíi kan mo gbáná kan mo pàyà ó ti bẹ̀rẹ̀ sí mùmúkùmù ọmọ nàìjíríà kódà gbọ́ ó yá lóde pé àbíbù fẹ́ máa ṣe bíi ẹni tí ó ní skánskán ọyọ kó ti yé yín bàbá ẹ wò yí pé ìṣòro ti dé o bàbá ẹ bẹ̀rẹ̀ sí í mójútó o ó bẹ̀rẹ̀ sí í nẹ́wó lé lórí ńgbọ̀ yá làbíbù sá lọ sílùú ìbàdàn lọ́dọ̀ àbúrò ìyá ẹ̀ tẹ̀ni mo rí lónìí kó ní òótọ́ má fọjọ́ kejì rí ẹsẹ̀ mọ̀nàmọ̀nà bíi iná àwọn nẹ́pà ọmọ nàìjíríà gbogbo ìyá bàbá ẹ gbìyànjú wọn wárí ọmọ bíbù ọ bẹ̀rẹ̀ sí í ṣètọ́jú ẹ̀ ó wò ó pé olè ò ní jàgbà kọ́mọ ṣe lójú fìrí sọ wá ṣe é ṣe kó jẹ́ pé ọmọ tí mi ò bí báyìí kí ni tó ṣubú tẹ̀wọ̀n o bó ṣe jáde sọ̀rọ̀ eré o ọmọ nàìjíríà kí ni wọ́n sọ fún un bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn òbílẹ̀ lágbára aláwùrábí èyí tẹ́ ẹ dè tó dè elédùmarè tí ń bá yín dè èyí tẹ́ ẹ tú tó sì tú elédùmarè ò ní kọ̀ fún yín o ọmọ nàìjíríà wọ́n jọ yẹ ń wípé kòkòrò tí ń jẹ̀ fọ́ àbíbù ara ẹ̀fọ́ lọ́wọ́ o ìyàwó mélòó lẹni wọ́n ń bi bàbá àbíbù onímúyàwó méjì ìyàwó yìí kékeré ń ẹ lọ pè wá ọmọ nàìjíríà la fi sọ pé ìṣòro tí ń ṣẹlẹ̀ sọ́pẹ̀lọpẹ̀ ẹ̀dá kì í ṣojú lásán o ṣùgbọ́n torí ipò ọ̀yà múgùn ló fi ń wò pé bọ́yọ́ wà ordinary bíbélì ni gbogbo tẹ́lẹ̀dùnmọ̀rẹ̀ dáadáa ni ayé ní ṣe bí èèyàn ní ṣèkà ok àpẹẹrẹ rẹ sọ ò lè bímọ kọ wá wò pọmọ tó bí ọ̀fẹ́ kó ní láárí ok kò ṣeé ṣe bẹ́lẹ̀dùnmọ̀rẹ̀ náà ṣe rí nu elédùnmọ̀rẹ̀ gbogbo wa ló nífẹ̀ẹ́ sí kẹ bára burú tó ṣẹlẹ̀ sí yẹn ẹ lọ sì wádìí ẹ wò èèyàn náà lẹ́ẹ̀bàá díẹ̀ èèyàn náà ní kó pàṣán ti ọmọ èèyàn bí rọ wọn o ọmọ nàìjíríà nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn òbílẹ̀ sí ọdẹ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tóó di wípé ọwọ́ adò oníṣègùn òbílẹ̀ sẹ́ mọ̀ páwọn ọdẹ nílẹ̀ yorùbá àwọn ọdẹ a máa gbówó gan tààrà nọmba wọn rẹ 08024 91 36 69 08024 91 36 69 08024 91 36 69 nọmba tẹle pe bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn òbílẹ̀ sínú wọ́n jáde sọ́rọ̀ àbíbù wọ́n jẹ́ oyin àwọn wípé ìyàwó bàbá ẹ̀ lọ́wọ́ ń dé ọ̀rọ̀ ẹ̀ wọ́n pè ìyàwó bàbá ẹ̀ bàbá fi gbólóhùn yorùbá bá sọ̀rọ̀ kí ló dé lóòótọ́ yorùbá a máa sọ wípé ilé olórogún ilé ogun ni ṣé dandan ni kó lórogún ọ̀ṣọ́gun ni ìyàwó bàbá ẹ̀ jẹ́wọ́ wípé òótọ́ ni bọ̀dọ̀ àbíbù ṣàgbà ọmọ òun ọkùnrin kò sótó ń bí náà làbí kẹ́yìn ọmọ nàìjíríà ọwọ́ afẹ́ bá ń ràwọ̀ jẹ́ torí pọ́ jẹ́ àkọ́bí lọ́kùnrin fún ọkọ rẹ̀ ọ̀ṣọ́dẹ̀ tí mo gbáná kiri ẹ̀jẹ̀ ìdókè lọ́hùn kí n gbọ́ ìpolongo mò ń padà bọ̀ ẹ̀ kú kalẹ̀.
1: àwọn máa ń ṣe fàìsàn ọgbà nílẹ̀ yìí wà ó àwọn aláǹfààní ìyá ìyẹn ló dára jù. dé bàbá òkè ògùn
2: ògbólògbó àgbà ọdẹ abàgọ ti ẹmí
1: lọ wá dàgọ jìnnì oníṣègùn ìbílẹ̀
2: tó ń lo ewé àtegbò fi sọ ọmọ adarí hunun lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo
1: bí kẹdọ máa mú àmúgbó rere
2: kábàánì bẹlọ lórí àwọn ojú ọlọrun
1: ni ayé pọn omi burúkú sí nínú
2: kókò ẹlẹ́nà máa ń kọ́ni lójú
1: bàbá òkè ògùn
2: àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò
1: bàbá òkè ògùn lẹni náà
2: àgọ́dẹ ni bàbá tó dẹgbó títí sawo bólú gbóse
1: ọdẹ ìjùsà
2: pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ
1: wọn náà gbéra ńlẹ̀
2: mọ́tàgúlú túkú
1: bàbá òkè ògùn
2: àgbọ̀dẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ̀
1: àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
3: tẹlifóònù 08 24 91 36 69
2: bàbá òkè ògùn
1: àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08 24 91 36 69 08 24 91 36 69 Àlàáfíà ara wo ni di fíafíà.
0: Àwọn Nàìjíríà bá a ti ṣètò ẹ Ọlọ́run ti ń dá ògo padà torí pé àbíbù kọ́dà ó ti padà sílé kéwú ti lọ kéwú. Kẹ́kẹ́ kì í bá ṣe wípé bàbá rẹ̀ náà tọmọ ìbílẹ̀ tó wòye pé olè ò ní dàgbà kọ́mọ̀ ṣe lójú fìrí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àánú ìdààmú tọmọ ń jẹ́ ìbànújẹ́ fún ẹ̀sìn kọ́ ẹ̀ gbígbésẹ̀. Àwọn bàbá wa níjọ́ òun àná wọ́n pe kíní kan ní ẹsẹ̀ ìtayé tán bá bímọ wọ́n lọ bèrè bọ́mọ ó ṣe rìn tí òfin ní níṣòro gbogbo ẹ̀ láàkọ̀ láàṣì mọ́ láyé ṣe di jújú láàkò yìí o. Wọ́n sọ fún ọgbà náà pé ọmọ yẹn ọba àlú ni ó jẹ tó bá dàgbà o wọ́n wàá mú kú òun ó ṣètò pé ẹ mú kú ò lábẹ́ ọ̀tá. Wọ́n sọ fún ẹlòmíì wípé àwọn kọ́lọ̀ báyìí àwọ̀ báyìí má máa wọ̀ọ́nú aṣọ má máa lo nǹkan báyìí kọ́dà má máa jẹ nǹkan báyìí. Gbogbo ẹ̀ ni ò sí mọ́ o tí dààmú fi wá dorí àgbà wá kodò. Wọ́n ṣètò ìtẹ́nikú wọn ṣe táàyè ò gbà wá lórí àtẹ́gùn láti sọ. Ó jèbùrẹ́ ni àwọn olùgbẹ́bẹ̀ wọ́n pa ọ̀rọ̀ wá sí ní títí bẹ́lẹ̀. Àbí ìbò ti padà bọ̀ ọ́pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ wà nínú ìṣòro báyìí tó jẹ́ pé wọn ò lè gbégbèsẹ̀ ni wọ́n sì pẹ́ náà ṣòro kárin kése. Mo fi sọ fún ọ pé lẹ ayé tá a wà yìí àwọn aṣáré ìjì ń bẹ̀ ni ayé kálásẹ̀ ti kú sẹ́ àwọn tó ti wà lókè gan ọ̀fẹ́ kẹlòmíì ọjọ́ ẹ̀ àwọn mọ́ ìwọ lọ́làkàkà ló gbìyànjú lọ́wọ́ pé ọ̀gbọ́dọ̀ dèrò ẹ̀yìn àwọn kan bẹ odò adẹ́gùn ni wọ́n o wọn ò sún lọ wájú wọn ò sún lọ ẹ̀yìn. Mo gẹ̀sìn rí ayé yìí yàgò fún wọn o ìwọ ló pè ọpọlọ rẹ. Ìṣẹ̀lẹ̀ ta lé òní rí ọmọ Nàìjíríà nọ́mbà tẹ́ fi dá sétò lẹ́yìn ètò 07039582607 07039582607 07039582607 ìṣẹ̀lẹ̀ akẹ́ mi ò lè kíkà ló kọ́ mi kárí aláyọ̀ ká pàdé ní rẹ̀ ká má dòlódì lẹ́yìn ara wa á pàdé tó bá dọjọ́ mẹ́jọ ẹ̀yìn ò ní kú èmi náà ò ní kú àjọ fà ẹ̀kú dẹ́gbẹ̀rẹ́ ni lágbára àláwò rabi ó dọjọ́ mẹ́jọ.
5: Káwọn máa ṣe fa ìsọmọ wa ní ayé wa o káwọn lálàáfíà
2: bàbá òkè ògùn
1: ògbólògbó àgbà ọdẹ abàgọ ti ẹmí
2: lọ wá dàgọ jìnnì oníṣègùn ìbílẹ̀
1: tó ń lo ewé àtegbò fi sọ ọmọ adarí hunun lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo
2: bí kẹdọ máa mú àmúgbó rere
1: kábàánì bẹlọ lórí àwọn ojú ọlọrun
2: ni ayé pọn omi burúkú sí nínú
1: kókò ẹlẹ́nà máa ń kọ́ni lójú
2: bàbá òkè ògùn
1: àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò
2: bàbá òkè ògùn lẹni náà
1: àgọ́dẹ ni bàbá tó dẹgbó títí sawo bólú gbóse
2: ọdẹ ìjùsà
1: pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ
2: wọn náà gbéra ńlẹ̀
1: mọ́tàgúlú túkú
2: bàbá òkè ògùn
1: àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ̀
2: àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
3: tẹlifóònù 08 24 91 36 69
2: bàbá òkè ògùn
1: àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 24 91 36 69 24 91 36 69 alaafia ara wo ni di fiafia.

0: dove.
1: Pada, ma lọ sibẹ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one la wa. Ile gogoro to wa lẹgbẹ A Division Police Station. Ọba Adesida Road nilu Akure. O de tun le pe marketing manager sori 0803 041 4344. Ronke sori 0703 529 5755. Tabi Grace sori 0803 247 4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
2: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
3: Abba aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure. Kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062 6253 0916062 6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
4: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ní tòótọ́.
6: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
4: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
7: Èmo ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí.
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ẹ pè CDK sórí 0707 454 3005.
7: CDK sọ díẹ̀díẹ̀ gbé ìgbé ayé ìrọ̀rùn.

0: Àfàlágbà ètò kí ọ̀rọ̀ Ọlọ́run ti ń jáde lọ́tùlọ́tùn. Hour of truth.
1: Wákàtí òtítọ́.
0: Ibi tí gbẹrẹgẹdẹ ti ń gbiná tí lálà ti ń wò.
1: Ó dé lákọ̀tún sá.
0: Ètò bàbá ètò.
1: The hour of truth.
0: Wákàtí òtítọ́.
1: Láti ìjọ
0: First Baptist Church.
1: Òkèdọ́gbọ̀n wọ̀.
0: Ọ̀jọ̀jọ́ Sunday.
1: Ó máa balẹ̀ bàgẹ́ sórí agbágbé àdàbà.
0: 88.9 FM.
1: Aago méjọ àbọ̀ ìrọ̀lẹ́ sí aago mẹ́sàn alẹ́.
0: Ọ̀jọ̀jọ́ Sunday ni o.
1: The hour of truth.
0: Wákàtí òtítọ́.
1: Ibi tí Ọlọ́run ti ń lo ikọ̀ àti ìríjú rẹ̀.
0: Reverend Dr. Joshua
1: Oládàpọ̀
0: àti màmá wa Fúnmiláyọ̀
1: Oládàpọ̀
0: láago méjọ àbọ̀ sí aago mẹ́sàn.
1: Ẹ má mi ṣe.
0: Nítorí Ọlọ́run máa rán ọ̀rọ̀ rẹ̀ sí yín.
1: Nítorí pé
0: ó rán ọ̀rọ̀ rẹ̀.
1: Ọ̀rọ̀ rẹ̀ sì mú ọ lára dá.
0: Fún àdúrà àti ìmọ̀ràn.
1: Ẹ pè lórí 080-3745-3962.
0: Oní ìrere Jésù ti máa dé olú ọba ní Ṣọlá bàbá ìyẹrẹ.
1: Ọmọ ọba Olíbàlẹ̀ tìlú ìyẹrẹ ni ó máa tukọ̀ ètò náà.
0: Wákàt

0: lọ́run ọ̀rọ̀ rẹ sì pọ̀, ó níye lórí ju eyín kíyùn lọ. Lónìí ètò The Hour of the Truth ti ilé-iṣẹ́ First Baptist Church Òkèdọ́gbọ̀n ní ìlú Ọ̀wọ̀ tí wọ́n ṣe agbátẹrù fún látútẹ́pẹpẹ sí orí agbágbé. Orúkọ tèmi ni oníyìn rere Jésù Jìmádé Olúọba Níṣọlá rẹ̀, bàbá ìyìrẹ́. Ẹ jẹ́ àtẹríba fún àdúrà.
1: Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tí ẹ tún fún wa láti jẹ́ ẹni tí yóò tún jẹ́ alábàápín nínú ọ̀rọ̀ iyè èyí tí ẹ ti rán sí wa nínú iṣẹ́ ìránṣẹ́ wákàtí òtítọ́. Bàbá ẹgbà ọpẹ́ wa. A tún ti wá síwájú yín ní òní láti gbọ́ ọ̀rọ̀ iyè ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ rẹ ẹ̀rọ lágbára. Lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ ẹ jẹ́ kó ṣiṣẹ́ ìyanu, ẹ jẹ́ kó ṣiṣẹ́ ìgbàlà, ẹ jẹ́ kó ṣiṣẹ́ ìràpadà lópin ìrìn àjò ayé wa. Lórúkọ Jésù ẹ jẹ́ ká bá yín jọba. Ìránṣẹ́ yìí tẹ fẹ́ lò ẹgbà ẹnu wọn sọ̀rọ̀. Ẹ ṣe torí pé ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Olúwa wa. Olúwa fún mi láyọ̀ ládàpọ̀ ní orúkọ mi.
2: Orúkọ yín gbà wá. My name Reverend Dr. Joshua Oladapo, 08037453962, 08037453962 is my

0: off with the message on the end time warning.
1: A mu iṣẹ́ ìránṣẹ́ èyí tó ní ṣe pẹ̀lú àwọn ìkìlọ̀ fún ìkẹyìn ọjọ́ àmú wá sópin lónìí.
0: This is the fifth series of this message.
1: Eléyìí ló jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún iṣẹ́ ìránṣẹ́ náà.
0: And we are looking at the divine charge to keep in the last days by God's children.
1: À ń gbéyẹ̀wò àwọn nǹkan èyí tó ṣe pàtàkì tí àwọn ọmọ Ọlọ́run ta gbọ́dọ̀ pamọ́ ní ìkẹyìn ọjọ́ yìí.
0: That is divine commandment, divine instruction to keep in the last days by God's children.
1: Àwọn ìtọ́ni àtòkè wá tí a gbọ́dọ̀ pamọ́ ní àkókò ìkẹyìn ọjọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run.
0: Having understood what the last days means.
1: Nígbà tí a ti ní òye ohun tí a pè ní ìkẹyìn ọjọ́.
0: And we have looked at different way Bible describe the last days.
1: A sì ti wo oríṣiríṣi ọ̀nà tí Bẹ́ẹ̀lì ṣe àkàwé ìkẹyìn ọjọ́.
0: And we also have examined the evidences or signs of the last days.
1: A tún wá ti gbéyẹ̀wò kí ni àwọn àmì ìkẹyìn ọjọ́.
0: So what should be our

0: ìmọ̀ ìjìnlẹ̀ nípa líle wí àtegbò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́.
1: Bẹ́ẹ̀ni ó tiẹ̀ tayọ pé wọ́n ń kọ nìkan, àwọn ọmọ míì gan tí wọ́n bá ṣe tán ní school wọn á ní kán lọ ṣe research nípa ewé kan nípa egbò kan, irú wọn náà máa ń padà wá sọ̀dọ̀ wa pé wọ́n fẹ́ research, wọ́n fẹ́ torí òun ni wọ́n fẹ́ fi ṣe project tí wọ́n fẹ́ submit.
0: Bàbá, kí ni ìyàtọ̀ tó wà láàrin practical àti theory aspect lórí ìlò ewé àtegbò? Torí ẹ̀yin practical láìsí ẹ̀ ní báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń rí ìdáǹde.
1: Ẹ ṣe olóòtú, ṣé mà pé practical ó rọ̀ mọ́ nǹkan àfojúrí? Ṣé mà pé nípa practical yìí ó jẹ́ nǹkan tó fojúrí tó farahàn? Gẹ́gẹ́ bí ẹni tó bá ní skin problem, ẹlòmíì báyìí tó bá ṣe gbogbo ara kò lè ṣe ara lẹ̀ torí pé bí àwọ̀ ara ẹ̀ ṣe rí, ẹlòmíì ó dàbí pé ó wọ ọ̀rá sínú ara ni. So àwọn practical tó jẹ́ pé ó fojú hàn nìyẹn, ṣùgbọ́n ìgbà tẹ́niyẹn bá wá tá a bá fún lóògùn tó rí para wà òkè, ṣé ti rí i pé ó ti fi hàn wípé oògùn tó lò ó ba lára mu. Ngbà tí ènìyàn bá ní àìsàn kan tàbí míì tó bá dé, nígbà tí a bá ní òkè báyìí ní nǹkan tí wàá lò lélẹ̀ tó sì lò tó rí bẹ́ẹ̀, ìyẹn ni practical aspect. Òun náà ti rí i pé kinní tó ń lò yìí ó mú ìlera bá ara òun.
0: Táwọn èèyàn bá fẹ́ pè yín, ẹ bá ń ju nọ́mbà yín fún ọmọ Nàìjíríà.
1: Nọ́mbà tí ẹ lè pè mí sí ni
2: 08155787027 08155787027. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Àkúrẹ́ àti agbègbè ẹ̀, ẹ máa bọ̀ ní Ade Super Hotel along Oye Mekun Road after Ilesha Garage, ibẹ̀ la wà ní Àkúrẹ́, ibi tẹ́ ti máa rí bàbá Èkìtì nìyẹn. Then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè ẹ̀, a wà ní House 8 Road 7 Pele Ondo City.
1: Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Òkìtì púpà àti agbègbè ẹ̀, kán máa bọ̀ ní Maryland Hotel, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
0: Bẹ́ẹ̀ni
1: gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ọ̀rẹ́ àti agbègbè ẹ̀, wọ́n lè kàn sí wa ní Mandarin Resort ní òpópónà Òkìtì púpà Road ní ìdojúkọ Mega School ní Ọ̀rẹ́, ibẹ̀ ni ọ́fíìsì wa wà. Màá tún pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí
2: 08155787027 08155787027 08155787027.
0: Bàbá, kó tó di pé n ó tẹ̀síwájú, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé wọ́n ti ń lo ewé àtegbò tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹlòmíà ní mo lò ó kò ṣiṣẹ́, kí ló lè fà á?
1: Ẹ ṣe olóòtú, ṣe rí tí a bá ní ká wò ó níbi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, àwọn oríṣiríṣi nǹkan ló ń fà á ló lè fa kí ènìyàn ó máa lo oògùn. Yàtọ̀ sí pé ewé àtegbò even conventional drugs tó jẹ́ pé ó lè fa, ṣùgbọ́n torí àkókò wa lórí ètò màá fẹnu bà á díẹ̀ díẹ̀ díẹ̀. Nǹkan àkọ́kọ́ ni wípé ọ̀tọ̀ ni kéèyàn ó ní ìmọ̀ nípa oògùn pé egbògi báyìí ó lè wo irú àìsàn báyìí. Ọ̀tọ̀ wá ni pé kéèyàn ó tún ní ìmọ̀ nípa àìsàn tí egbògi yẹn ń wò. Ìkan méjì ni tí èèyàn bá ní ìmọ̀ nípa oògùn yẹn nìkan, tí ò ní ìmọ̀ nípa àìsàn, tẹ́ bá ń fún ẹni tí irú àìsàn yẹn ń ṣe tó ń lò ó, á dàbí pé ó fẹ́ lọ àìsàn yìí, ó tún fẹ́ padà wá, ó fẹ́ lọ, á wá wà lójú kan bẹ́ẹ̀. Ìkan nìyẹn. Àwọn àìsàn kan wà tó jẹ́ wípé communicable disease, àwọn kan wà tó jẹ́ pé non communicable disease. Àwọn non communicable disease yẹn máa ń wá láti ibi oúnjẹ tá a máa ń jẹ. So tó bá jẹ́ pé irú àìsàn bẹ́ẹ̀ ni tí a wá ń tọ́jú ẹ̀, bóyá yálà rheumatism ni, arthritis ni, tó jẹ́ pé kò wà communicable, tí èèyàn wá ń lo oògùn fún irú àìsàn yẹn, ó yẹ kí ẹni tó bá ń fúnyàn ní oògùn fún irú àìsàn yẹn kó lè sọ fún wípé nǹkan báyìí má jẹ́, nǹkan báyìí má jẹ́, nǹkan. Ṣùgbọ́n tí ò bá wá mọ nǹkan tẹ́niyẹn ò ní jẹ, tó kàn gbójúlé oògùn nìkan, a wá di pé o àbíkú ó fẹ́ sọ lóògùn dèké. Ìkan nìyẹn. Ṣé rí èkejì ni wípé ìgbà míì ó lè má jẹ́ pé problem láti ọ̀dọ̀ ẹni tó ń fún ẹni yẹn lóògùn. Àwọn gangan aláìsàn yẹn ó lè má jẹ́ ẹni tó lóòótọ́, ó lè má sòótọ́ nípa nǹkan tó ń ṣe. Bẹ́ẹ̀ ni sà. So àwọn míì tó tún máa ń fa tí èèyàn máa ń lóògùn tó máa ń lóògùn tó jẹ́ wípé kò ní sí result specifically ni wípé ṣé máa ń sìn wọ́n ní ọbẹ̀ tó dùn owó ló pa, bí Yorùbá ṣe sọ nìyẹn. Ṣé wá rí bóyá ẹni tó wá tó máa wípé irú nǹkan tó ń da òun láàmú yìí, fún àpẹẹrẹ, wọ́n máa ra àdín, wọ́n máa ra oyin, wọ́n máa rọsàn wẹ́wẹ́, ó níye tó jẹ́ lọ́jà tẹ bá fẹ́ lọ rà. Ok, ẹ wá ti sọ fẹ́ni yẹn pé ẹgbẹ̀rún mẹ́ta ni ó máa ná ẹ, òun gbà tá máa ra àdí tá máa ra gbogbo ẹ̀, òun wá fọkàn sí ẹgbẹ̀rún kan. Ṣé mọ̀ wípé dájú ṣáká ẹni yẹn gan náà kò lóòótọ́ pẹ̀lú ara ẹ̀, pẹ̀lú àìsàn tó ń dà á láàmú.

0: oríṣiríṣi nǹkan ló ń fa ẹlòmíì náà tán bá ní kó má jelé kó má jelé ńgbà tí ẹni tó fún lóògùn bá ti sí ń bẹ gbogbo ẹ lábẹrẹ sí máa jẹ lásọ wọn.
1: ẹ ṣe bàbá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé èmi fúnra mi mo ti mọ̀ ń gbọ́ tẹ̀wé àtegò lọ́tún ló sì mẹ́lẹ̀ bá máa sọ ní ẹgbẹ́ àìṣedédé yín wá mítọ̀ bá máa sọ ẹgbẹ́ àìsàn yín wá oríṣiríṣi gbogbo wọn ló pọ̀ níta ẹ̀rọ a máa ti ẹ̀bà mí láti gbé anybody anyhow wá sórí afẹ́fẹ́ báyìí ṣùgbọ́n torí bá a ṣe ń gbórúkọ yín àti báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ tó ń jẹ́rìí nípa yín la ṣe gbé yín wá kí ló ṣẹlẹ̀ nípa pé àwọn oníṣègùn ìbílẹ̀ tán wá ń pọ̀ sí.
0: ẹ ṣe olóòtú ṣe rí kò sí nǹkan tó burú níbẹ̀ o torí wípé tí ẹni tí ò bá kọ́ṣẹ́ carpenter ẹ lè rí kó lóde lọ sí ṣọ́ọ̀bù kó sọ pé òun fẹ́ máa ṣe carpentry ẹni tí ò bá dẹ̀ kọ́ṣẹ́ tailor bákan náà kò lè déédéé lọ sí ṣọ́ọ̀bù pé òun fẹ́ máa ṣe iṣẹ́ tailor bákan náà ni ẹni tí ò bá kọ́ṣẹ́ mẹkáníìkì ẹ lè rí wípé kó déédéé sí ṣọ́ọ̀bù pé òun fẹ́ máa ṣe mẹkáníìkì so gbogbo àwọn èèyàn tí ẹ rí tó jáde tẹ ẹ ń gbọ́ lọ́tún tẹ ẹ ń gbọ́ lọ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ torí pé wọ́n ní ìmọ̀ nípa ẹ̀ ni kì í ṣe pé bóyá àfojúdi àbí àsáwọ̀ àbí wọ́n kàn dédé gbégbá ẹ̀ ìmọ̀ kan wà nípa ẹ̀ tí wọ́n ní ni àti pé tẹ bá wo gbogbo oníṣègùn ìbílẹ̀ tó wà lórílẹ̀‐èdè bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọn ò tíì tó iye tí yunifásitì kan produce ní èyí ẹ̀ ní department tàbí faculty kan so pé kankan ò mu ó dà bẹ́ẹ̀ ìyẹn fi hàn wípé àwọn ènìyàn ń padà sí orísun
1: nìyẹn
0: bẹ́ẹ̀ ni ayé lè má gbà wá ni tá a bá lọ nú ìwé mímá a rí àwọn one or two quotations tó jẹ́ pé ó point torí pé ewé àtegbò yìí
1: ó dà
0: ní lílo bẹ́ẹ̀ ni.
1: bàbá kí ni tí yín fi yàtọ̀ nínú gbogbo àwọn tó mọ tìfún tẹdọ ewé àtegbò.
0: ẹ ṣe olóòtú ṣe rí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yàtọ̀ sí pé a jogún ẹ̀ nílé àtúnkọ́ ẹ̀kọ́ kun ṣe rí lára àwọn ẹ̀kọ́ tá a kọ́ ó ní àwọn impartation that is ó ní àwọn ìmọ̀ tó fún wa nípa àìsàn nípa ewé àtegbò ṣe rí èèyàn ò ní dọ̀dọ̀ tiwa ká dédé máa kóògùn fún a máa kọ́ ṣàyẹ̀wò fún ká lè mọ irú nǹkan tó fà á ẹlòmíì gan ó lè má jẹ́ pé oògùn lọ́rọ̀ ẹ need ó lè jẹ́ pé kó kàn ní time àti sinmi ni kó kàn lè jẹ́ pé májèlé náà ni ara wọn fi máa wà òkè ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe wá rí ní some of the African country a ní àwọn affiliated that is àwọn olùbáṣepọ̀ tí wọn àwọn náà ń ṣe iṣẹ́ àbáyé tó jẹ́ pé a máa ń consult tó jẹ́ pé láwọn ìgbà míì tí a bá rí àwọn nǹkan míì tá a lè bá wọn sọ àbá wọn sọ tó bá jẹ́ consent àwọn nǹkan míì sí wa bóyá ní yálà ewé kan tí wọ́n ń rí lọ́hún tí ò sí ń bí ni àbí formation tá a bá ń sọ pé formation àpapọ̀ nǹkan téèyàn lè lò fún àìsàn kan so gbogbo àwọn wọ̀nyẹn ni ó jẹ́ kí our stand out tó jẹ́ kí ti bàbá Èkìtì kó yàtọ̀ so a ní déédéé fún yàn ní oògùn láì jẹ́ pé a ṣàyẹ̀wò fún then a tún láwọn tí a tún ń fọ̀rọ̀ lọ kì í ṣe ìmáwá nìkan a tún láwọn tá a jọ tó jẹ́ pé even outside Nigeria even within Nigeria tó jẹ́ pé a tún jọ ń kó debate lórí issue tí a bá ní lọ́wọ́.
1: tọ́ bàbá mo kí yín ẹ̀kú àtótónu látẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà náà ti ń gbọ́ wa báyìí a lè wà nílé ayé ń bí kẹ́yìn ó mọ̀ ní oríṣiríṣi àwọn ìdojúkọ táwọn èèyàn bá fẹ́ pè yín ẹ bá ń ju nọ́mbà yín fún ọmọ nàìjíríà.
0: ẹ ṣe olóòtú 08157870271557870271557870271 gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní àkúrẹ́ àti agbègbè ẹ máa bọ̀ ní Ade Super Hotel along Oyemekun Road after Ilesha Garage ibẹ̀ la wà ní àkúrẹ́ ibi tẹ́tí máa rí bàbá Èkìtì nìyẹn then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè a wà ní House 8 Road 7 Pele Ondo City.
2: Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Òkìtì púpà àti agbègbè ẹ̀ kan máa bọ̀ ní Maryland Hotel ibẹ̀ ní ọ́fíìsì ibẹ̀ ní ọ́fíìsì wa wà bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ọ̀rẹ́ àti agbègbè ẹ̀ wọ́n lè kàn sí wa ní Mandarin Resort ní òpópónà Òkìtì púpà Road ní ìdojúkọ Mega School ní Ọ̀rẹ́ ibẹ̀ ní ọ́fíìsì.
1: ẹ ń gbìyànjú láti pè wá wọlé ṣùgbọ́n mo ń fàsìkò yìí sọ fún wa pé ẹ mọ wulẹ̀ pè wá wọlé báyìí nítorí àròjọ mùsùlùkùn ẹ̀yẹ sáàrípẹ́ rí nọ́mbà bàbá kọ ẹ pè wọ́n gbo béèrè tẹ́ ẹ bá ní lọ́kàn ẹ láǹfààní láti béèrè lọ́wọ́ wọn.
0: ṣe rí ìdákọ́lẹ̀ ìyá àìsàn ọkùnrin ni òun ni olóyìnbó máa ń pè ní male dysfunction that is inability of man to perform his responsibility in the house. So and forgetting that this is the only responsibility that be endowed on man naturally that cannot be transferred to any other person that is tó yẹ pé iṣẹ́ tí ọkùnrin ò lè fi rán ẹnìkankan natural responsibility ọkùnrin ni ṣe wá rí okunrin to ba ti wa fail to ti kuna ninu eleyi o ti kuna ni gbogbo that is okunrin ti o le se ojuse deede pelu iyawo e ninu ile nkan to nje idakole niyan
1: ko de salagba ko salagba se
0: ara
1: o da na baba idakole yi ki lo ma nfa
0: e se olotu awon nkan to nfa po fun anfani awon to ngbo wa se ri okunrin to ba ni jedi jedi a ma ni idakole yato si yen olotu se ri okunrin to ba je pe oni infection kan tabi mi lara to je pe ko moju to dada a je ko ni di dakole ta nso be ni sa se wa ri yato si yen stress ma nfa be ni sa old age ma nfa over anxiety ma nfa opolopo nkan lo ma nfa idi niyan to je pe teyan ba koko dodo ti wa ayewu la wa ma ko se ta koko carry out analysis lati le ma nkan to fa ohun ni awa fi re result tori ti to iru e ba se taye to ba se kainde nkan to fa ta awon mejeji le yato sira be ni sa
1: e se baba kini awon apere teyan mo ri ti dakole ba nbo tabi ti idakole ba ti wa lara yin
0: o po o se wa re ti okunrin to ba ni idakole sa akoko re wi pe o ma ma se network failure be ni sa ti won ba so pe network failure a wo ri te ma te ba wo ri phone o le network ile wa ti call ba fe wole bayi te ba ni ke gbe a kan ja wa le ni iru okunrin to ba wa ni po be o ti ma yi awon eyan wa ba se nso bayi idakole lo n ba fira se ri yen lo be sa awon okunrin mi ma wa to je pe no network ni won rara to je pe laaro losan lale to ba wa nu le no network ni ko si gba kankan ti network wan ti won lara afi han idakole ni se ri awon mi wa to je wi pe iseju kan won ti wa won ti lo se ri awon mi okunrin mi won wa gege bi moto ti carburetor e o da ni to je pe to ba wa lori ere to n lo bayi iseju kan to ba ni ko te break bayi a kuna be ni awon awon ifarahan idakole le yo yato o po olotu se ri yato se le se ri e ma pe ti eyan ba dia ode ere to dia awujo ere eyin na mo wi pe nibi kan lu alujo oni ode ere to fi n gba yagi yagi sugbon e wa ri pe igba to ba ye kokunrin mi ko lu alujo fun yawo e ninu ile ngba yen gangan lo ma ti story bole bi won se ja ogun biafra nkan to sele ni 1943 gbogbo awon itan ti japa ati ejo nkan to fa arekereke gbogbo itan to ma ma so niyan to je pe iyawo de ni nife si boko wa limit so yi okunrin nikan o se ri ba se nso ina e ma rin awon obirin mi ta ma so pe ta ba ti en lalujo fun gan ka ti so pe won ti en lalujo fele ko ni le ju rara te ba wa bere pe kini a ni awon oki ni feelings ko ye ko ma ni feelings nkan ka ti wrong ni
1: beni
0: beni mena
1: eh baba o tumo si wipe gbogbo awon orisirisi awon challenges won yi ton ba dodo yin gbogbo e lọlọrun oba ni o se kini
0: kuro e ka to di pe gan pe ati e fi ati e promise awon eyan lori afefe sey won ni problem share is half solved sey ngba ta ti ma awon e kan won ati sumo solution e wo bi sa ti ago mefa bo ba lu o ti ago mefa ba le ri pe owo ago adura attention ni
1: yes
0: bo se ye ki omokunrin ma duro niyan sugbon opolopo omokunrin won dori kodo bi ago mefa bo ni be ni sa
1: baba ikiti le ngbo won lori afefe eni to mo nipa ilewe ategbo olorun lo won kakakiri origun mererin agbaye ki so lorilede nigeria nikan ati loke okun baba address yin e tun ba mi to pe lekan si ati phone number
0: e se olotu gbogbo eni to ba n gbo wa ni akure ati agbegbe e ma bo ni ade super hotel along oyemekun road after ilesha garage ibe la wa ni akure bi te ti ma ri baba ikiti niye then gbogbo eni to ba n gbo wa ni ondo ati agbegbe a wa ni house 8 road 7 pele ondo city
2: office wa ni okiti pupa a wa ni Maryland Hotel ninu ogba hotel yen ni te ba ti debe pe baba ikiti le ferry e ti ri mi ni ore e ma bo ni Mandarin Resort ibe la wa ni ore ni dojuko mega school lopopona okiti pupa bakan na number ti e le fi pe wa ni
0: 081 55 78 70 27 081 55 78 70 27 081 55 78 70 27
1: baba opolopo awon nkan ta n soro nipa re yi mo ti bi n lere legan ki lo n fa idakole e si ti da wa lohun baba nje ni o le wa lati inu emi ta n pe ni spiritual problem kini gbagbo yin gan nipa anything cause spiritual problem
2: e se olotu ojo ti pe die won gege bi yoruba se man so won ni ojo aboki ti pe ni sabo ninu isegun ibile yi ati rin die emi oni so fun yin lori eto ba se nso ati bi won yan se nbo wa ipe ko si spiritual problem o wa bo kini kan ti mo ma ni ti mo fe je ko da awon eyan wa loju ba se nbo wa lori eto ni wipe gbogbo nkan lagbara olohun kapa there are spiritual oriented disease to je pe won a fi se niyan ko le ma now so but agbara olohun kapa gbogbo nkan
1: agbara olohun ka
2: be ni
1: o da adupe lopolopo baba ekiti le tin gbon lori afefe late kan nipa ori ofe olohun mo wa baba kan mo gbe won wa sori eto leni baba infertility bawo ni yun se je
2: that is iroma bi se olotu
1: ife e mo binu e mo kan to ni kokunrin o mo le takutu oto ni ko takutu o mo le di omo
2: be ni o atototo ni sharing infertility yen ni inability of couple to have a child after a voluntary affair between them for period of a year or more ti won o de lo any contraceptives to je pe o le da oyun duro to ba ti wa ri be te pe laarin odun ka ejo wa papo oko ati yawo e ri pe e de nso bi o se ye ke se sugba ko so oyun ko so ma infertility niyan se wa ri olotu o pin si meji primary infertility wa secondary infertility wa be ni se ri primary yen ni pe won fera odun kan odun meji odun meta
1: ko
2: ti so ma primary niyan secondary ni wipe won ti lo mo kan abi meji idaduro wa wa fun ojo gboro seri o tun wa pin ni bi secondary yen o tun pin sori si meji bakan na eri iyawo to ti bi ma meji si bi kan awa fe okunrin mi awa di pe won wo mo wo ma titi won oro ma ero okunrin mi to je pe o ti bi ma meji tele ko to pade obirin kan
3: egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kan sun lo ni
4: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugu bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogede gede jo ti ara danu logo lomo okunrin aba ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nadaki fonte gugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 091

0: májẹ̀mú o.
1: Kábíyèsí o.
0: Ọlọ́run gbogbo àgbálá ayé.
1: Ogorí forúkọ rẹ.
0: Kò sí ẹlòmíì. Ogorí forúkọ rẹ. Màmá tí ń gbọ́ mi yìí. Bọ̀dá ẹ̀yìn gẹ́gẹ́ ni
1: o.
0: Sórí ibi tá ń bá a lọ
1: yìí.
0: A fẹ́ wọ ìpínlẹ̀ lọ. Ìpínlẹ̀ là ń lọ. Ẹ má kọ́. Ogun ìpínlẹ̀. Ilé bàbá mi. Tí ò ń jẹ́ kán tẹ́gbẹ́. Nílé bàbá mi. Jáde o. Ẹ̀yin ogun ìpínlẹ̀. Tí ì jẹ́ kán tẹ́gbẹ́. Nílé bàbá mi. Jáde lára mi. Oya. Ogun ìpínlẹ̀. Tí ì jẹ́ kán tẹ́gbẹ́.
1: Nílé bàbá mi.
0: Ogun ìpínlẹ̀. Ègún ìpínlẹ̀. Ilé bàbá mi. Tí ń jẹ́ kán wòrán ìràwọ̀. Nílé bàbá mi. Èmi sínú ayọ̀ mi o. Odórí mi parẹ́ o. Ègún. Àbáláyé. Ilé bàbá mi. Tó jẹ́ àmà wòrán ìràwọ̀.
1: Ilé bàbá mi.
0: Odórí mi parẹ́ o. Hello. Ó yẹ kó o wà ní ilé yín. Kí ni wọ́n ń ṣe wọ́n mẹ́? Kí ni wọ́n ń ṣe wọ́n mẹ́?
1: Kí ni wọ́n ń ṣe wọ́n bẹ́ẹ̀?
0: Hello. Ilé wọn ò ní bàbá rẹ kọ́. Ìyá rẹ kọ́. Iṣẹ́ ńlá wọn náà dálẹ̀. Santa Company ńlá lẹ̀. Hello. Ta ló lọ ìlú òyìnbó lẹ́yìn? Hello. Ta ló kìkì rẹ láyé jẹ́? Hello. Ta ló gbé sẹ́nẹ́tọ̀ lẹ́yìn? Gómìnà ńkọ́. Bọ̀ tí ì sí àbí? Ẹ máa kẹ́. Ègún àbáláyé. Tí ì jẹ́ tẹ́gbẹ́ lè wá. Jẹ́ bọ́ọ̀lẹ̀. Ègún àbáláyé. Tí ì jẹ́ tẹ́gbẹ́. Nílẹ̀ dádì mi. Jáde o. Ó yẹ dúró. Ẹwọ bá sọ tá a fún ní mẹ́sẹ̀.
1: Ó
0: ní ní bá sọ ni o. Bí mo ti sọ mi lọ́jọ́ yẹn. Mo ní bá sọ. Olúwa wíbẹ́. Òsàkó ń bẹ. Ilé bàbá yìí. Ẹ̀sà. Níta gbangba. Ìta gbangba. Ní pásítọ̀ yìí. Ó ti yẹ.

0: ẹ̀sà ogún ọmọ nínú ogún ọmọ yẹn ọkùnrin ibẹ̀ ó tó mẹ́tàlá mẹ́tàlá tàtí ẹ̀sà gbogbo ọkùnrin méjìlá ó dẹ̀ kú ọkọ òun nìkan. Kọ́mọ̀ mo dẹ̀ sọ fún mo ní bàbá ẹ jẹ́ bá ẹ̀gún ìjẹ́ ẹ̀gún ìbẹ́ àbáláyé ni ẹ̀gún ìpínlẹ̀ ni ẹ jẹ́ bàjẹ́ lórí àwọn ọmọ yín ni o ẹ jẹ́ bàjẹ́ ọmọ yín kọ́ ó ní kẹ́mbẹ́ lábúrọ̀rì ìkẹ́jì olóńgbẹ yunifásitì ìkẹta yunifásitì ìkẹrin ọmọ mẹ́lò dàbí ó ní márùn ni mo ní pásítọ̀ ẹ̀sà sóbìnrin sáàní márùn-ún ó ní rárá ọkùnrin mẹ́rin obìnrin kan mo tún bẹ̀ẹ́ bàbá àní ìpín ọ̀sà kan wà ó ń kígbe fún ẹ̀sìn ẹ̀jẹ̀ kan wà tí òrìṣà yẹn ti gbà tó ń kígbe fún ẹ̀sìn lórí ìran mẹ́sàn-án ọ̀gá tó ń rọ tàwọn ọmọ yìí ó ní ẹ̀sà ó dẹ̀ gbé báìbù ó ní mo lérò pé ìránṣẹ́ ọlọ́run tòótọ́ ni ẹ́ mo gbọ́ ẹ lórí rédíò ni mo ṣe wá ó dẹ̀ work out ó yẹ̀yẹ́ mi lọ́jọ́ yẹn ó ní ìrẹ́ èké ni mo gí ojú tì mí lọ́jọ́ yẹn ṣùgbọ́n èmi mọ tólúwa fi hàn mi ẹ̀sà gbogbo ìjọ gbé wò pé ìrìn èké ni mo jẹ́ ṣùgbọ́n lẹ́yìn ọdún méjì ọdún mélòó mo gbé ìsọjí padà lọ ìlú rẹ̀ bí mo ṣe débẹ̀ abẹ̀rẹ̀ ìsọjí pásítọ̀ yìí ló kọ́kọ́ dé ìsọjí o ẹ̀sà mo rí tán tí ọmọkùnrin kan sílẹ̀ lẹ̀ níwájú mo ní kí ló dé ta ló lọ mọ ó lè mi mo ní ó bá bú sígbe oko tó gbàmí o ẹyọ kan tó kù yóò gbúdọ̀ kú o mo ní kí ló dé àkọ́bí ńkọ́ wọ́n ló ti kú èwo ni tó wà nílùú òyìnbó wọ́n ló ti kú sí ìlú òyìnbó yé ọ̀nà sísí kí ló dé ó ní ẹlẹ́ẹ̀kẹ́yì wọ́n gbé òkú ẹ̀ wọlé láti school lọ́jọ́ graduation ọjọ́ tó ń ṣayẹyẹ ṣe ló máa sàmí o ègún ìpínlẹ̀ tó mẹ̀rì ẹ̀sìn sàmí o ó gbin náírà ó gbin náà lórí ọmọ ó gbin náà ó gbin náà. Ọ̀gá sọ gbẹ̀dúwà mo ríran o ọ̀gá mi o ìpìlẹ̀ le ibẹ̀ ni wí bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ló lọ́dọọdọ yóò ṣe èmi àti ìrẹ́ àjọ kẹpì ọlọ́run mo mọ̀ pé àdúrà ní ọgbọ́n kìrìsìtẹ́nì láti bọ́ lọ́rùn rẹ̀ tí gbogbo ẹ̀ bá dín gẹ́gẹ́ inú àdúrà láti bẹ́lẹ̀dá sọ̀rọ̀ ṣé kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ ègún ìpínlẹ̀ ṣé lè kí gbẹ̀tẹ̀lé mú ẹ̀jẹ̀ ìpínlẹ̀ ẹ̀jẹ̀ àbáláyé tó ń bèrè ẹ̀sẹ̀ tó ń fògó mi ṣe gbèsè ẹ̀jẹ̀ jésù ẹ̀ palẹ̀nu mọ́ ẹ̀jẹ̀ jésù ẹ̀ palẹ̀nu mọ́ ẹ̀lú ọmọ pásítọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀gbìnlẹ̀ kan tó jẹ́ wígbé ogun ọmọ wọn ni wọ́n fi sọ mo kéde èyí tá a fògó yìí ṣe gbèsè ìmọ̀dí ó yẹ jáde jọ́de ṣe máa kẹ́ inú ẹ̀wọ̀n àbáláyé tí mo ti fògó mi ṣe gbèsè ayé mi jáde jọ́de o nínú ẹ̀wọ̀n àbáláyé tí mo ti fògó mi ṣe gbèsè tọ́mọ mi ti fògó ṣe gbèsè mo jọ́de o ó yẹ ìrúwà
1: ayé mi o bóyá bóyá

0: ẹyin ìjọba wa jọ ẹ torí ọlọ́run òkú èèyàn máa ń pọ̀ jù báyìí. Ẹkún pọ̀ jù ẹkún pọ̀ jù. Ilé tó bá kàn ló mọ̀ ilé tó bá kàn ló mọ̀ o. Ìgbà tó kan Kwara ń jò nìyí tó wọlé wẹ́rẹ́ sẹ́rí òkú. Ní Èkìtì local government ní ìpínlẹ̀ Kwara. Ó wọlé síbẹ̀ ó kò ń bẹ̀ ó lọ sí ìlú kan náà tá ń pè ní. Ó wọ ìlú kan tá ń pè ní Koro Koro yẹn ò jìnnà sẹ́rùkú bàbá ń lọ sẹ́gbẹ̀. Ọba Aládé ibẹ̀ náà tiẹ̀ kọ́kọ́ pa retire major general tiẹ̀ ní bàbá ọ̀hún. Retire major general ó ní bàbá tán pa ń bẹ̀. Bàbá tó ṣiṣẹ́ ogun fún ọdún bíi 30 years tó ti gba gbogbo ìràwọ̀ tán ó sì wá jọba sórí àpèrè ìlú ẹ̀ pé kò mọ̀ tù lóun ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìlú kan tá ń pè ní Koro. Àwọn sì wá bóyá wọn ò rí bàbá ń pa nínú ilé torí àwọn sáàdì ibẹ̀ wọ́n máa ń sábà le díẹ̀ wọ́n pa pápá wọn ò rí pa wọ́n sì gbé bàbá kúrò nílé wọ́n gbé lọ sọ́nà inú igbó wọ́n lọ rèé pa kábíyèsí sẹ́yìn odi. Ọ̀rọ̀ ń tèpò kúrò lérùkú ó wọ ìsàpà. Ìsàpà rúbà ó máa fò bẹ́ẹ̀ yẹ. Ẹ̀ní sọ pé bóo ni mo ṣe mọ gbogbo ìlú òun ẹ̀yẹ mọ wo ń ti yín akọ̀ròyìn mọ̀ ni mí.
1: Iṣẹ́ kò kọ́ ṣe é ni.
0: Ó kò lérùkú ó wọ ìlú kan tá ń pè ní ìdọ̀fin.
1: Àkájẹ́ wọn gbẹ. Iṣẹ́ kò kọ́ ṣe é ni. Ó ṣe ọmọ rẹ.
0: Ó kò ń dọ̀fin ó wọ ìlú kan tá ń pè ní ìsánlù ìsin.
1: Adarí ètò níbi ayẹyẹ. Iṣẹ́ kò kọ́ ṣe.
0: Wàhálà sì ráàndì local government bíi mẹ́rin pọ̀. Láti Koro ó wọ Èrùkú ó wọ ìsàpà ó kò ń sàpà ó wọ ìdọ̀fin ìdọ̀fin òkè ẹ̀rọ local government ni àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta Koro Èrùkú Èkìtì local government ní Kwara State ó kò ń bẹ̀ ó wọ ìsìn local government ìyẹn ní ìsánlù ìsìn ó wá tèpò kúrò nínú ìsánlù ìsìn ó wá lọ sí àwọn ọba ńlá ó ti dé ìfẹ́lódò ìrẹ́pọ̀ nù báhun ó lọ sí ọba ńlá bàbá ńlá lọ báhun òkè ọdẹ ó ti lé gbogbo ìlú bíi mẹ́wàá kúrò lórí ilé. Àwọn aráabí wọ́n gba ti Koro ohun wọ́n jáde sẹ́kìtì láti Èkìtì wọ́n wọ ẹ̀dá oníyọ̀ wọ́n páàkì èèyàn bíi 50 nínú ìlú ẹ̀dá wọ́n sì ń bèrè fún billions of naira. Àwọn ará òbọ̀ ayé gúnlẹ̀ erí wọ́n pé tiwọn wọ́n yá ní kó àwọn ọmọ wọn mọ́ lọ sùkúù mọ́. Ọdẹ ẹ̀tàn ọdẹ ìrìkú ọdẹ gbogbo wọn wọ́n wá lọ dó sẹ́nu bodè wọ́n wo ibi tó gun ó gbà wọ̀lú. Mo ń bọ̀ látòde ìjálá ni mo débẹ̀ wọn ò kúkú mọ̀ mí èmi náà ò sì mọ̀ wọ́n àmọ́ mo ti mọ̀ pé àwọn ọdẹ ni wọ́n sẹ̀ kínú ọkọ̀ mi wọ́n sẹ̀ kí ẹ̀tàn wọ́n ní ẹpẹ̀lẹ́ o láti bo bo ní láti Èkìtì la ti ń bọ̀ afẹ́gba ti bí wọlé ni wọ́n ní ṣé àmọ́ bó ojú ọ̀nà ṣe rí àmọ́ o ẹ mọ́ rọra o ojú ọ̀nà ọdẹ wà lójú ọ̀nà ẹ mọ́ sáré wò mọ́dá yín dúró tẹ́ ẹ bá ti dúró wọn ò ju yín bọ́n o à ní ẹ mọ́ wọ́ọ́rí àti ẹ̀ dúró èmi náà kí wọ́n sápò mo tọmọlúàbí mi ṣe ìgbà tí wọ́n á rí nǹkan tí mo mú kalẹ̀ pé ó wúra díẹ̀ wọ́n bá ní pé ẹ jẹ́ kéèyàn méjì kó wà nú ọkọ̀ yín kó lè escort yín dọ̀ nígbà tí wọ́n kúkú wojú gbogbo wa gbogbo alápupa tá a ṣe mìnímìní bí ọmọ èèbó wọ́n bá tẹ̀lé wa dé junction.
1: Owó sì yọ ọmọ olóòdẹ ìbéèrè lò.
0: Ìgbà tán dé junction tán wọ́n ní sẹ́ ẹ̀tán lẹ́ ń lọ ni mo ní ẹ̀tán là ń lọ wọ́n bá ní pé ó dà kò sí problem mọ́ láti bí ìdé ìlú yẹn. Nínú àwọn ọ̀rọ̀ tí mo fi bá wọn sọ̀rọ̀ ni wípé àwọn fúnra wọn ni wọ́n ń rọta àwọn ọdẹ fúnra wọn ni wọ́n ń nìbọn ara wọn kódà wọn ní bí àwọn agbófinró bá ń bọ̀ àwọn máa ń gbèbọn táwọn fi ń ṣe kinní àwọn á gbé pamọ́ ìbọn ṣakabùlà làwọn máa ń gbé dání mọ́ dá táwọn bọ̀dá àwọn bá ń bọ̀ ńkọ́ kẹ́ tó débi tẹ́tì lọ rèé gbé ìbọn òrí jìnnà ńkọ́ torí kọ́ mọ̀ bá a mú yín ó ní ẹ̀yìn ẹ̀sà mọ̀ wọ́ọ́rí oní bá a ṣe ń ṣe àwọn yúùtì tó àwọn ògùn ọ̀la àwọn náà tún dúró sójú ọ̀nà torí pé kí ogun mọ́ wọ̀lú wọn. ode etan ode obo ayegunle mo ri yin edu ore
1: adupe to ja wa si ko foshi omo lo
0: ode obo ayegunle ode etan mo ri yin edu ope
1: omo lo ode irekini ju omo lo ode o
2: irekini
0: mo kiyin o to fi de awon ode ekun ajere rin eke ore mi daada olu ode ekun mo ri yin won duro daada awon ode un lo ye ki ijoba pe mi ta ko won lo ba won ton yonda nkan ja ogun fun won kan duro si gbogbo awon bode un kiri e ri wi pe e mo gbo iroyin ayo latenu won
1: olomo ibame lo ti mi ti rebo agbeto kale odomo ra
0: awon kini yi won ti wo eda oniyo lati ekiti lati be bayi won ti tepo sekiti won ti ndamu won were were lekiti kolo mo jan ju ba se gbo lo won ti ko eyan ni eda oniyo o se maduru ilu e maduru awon eyan ton ko local government secretariat si wa ni eda oniyo yi ba se nsoro yi se awon to ba fe lo si local government lo se se ojo won se won le lo bayi lori elo gbogbo owo ta lomi n gba ti o gba lo didi 35 years ato wo pension e won le so pe keyan lo ri o ko wa lojo kan soso nibi tan ba mu yan si eyan si ni mu won eni to tin jeun gidi wa wa mo bi on ti e se na yan elomi won o na ri ah eyin ijoba e tori olohun e wo awon ti badan na won ti wo ti badan won ti wo nu badan bayi won ti wo nu ekiri won ti wo e wo awon tan ni won ko won si geri eyan awon ileribu won wa geri eyan won si ma feri eyan se video won ge apa eyan won wa fi senu won ma fi se video ah iwo lohun ni Nigeria
1: labala labala
0: omo odun me lo ni mi temi na npa tan yi
1: labala labala ni alomo
0: nigba ta wa labule oko nibi tan ti to mi dagba ni oko fe lohun a npa baye ni aba eyin oke ta ba nse pati ni aba eyin bo ataba eyin oke lati fese rin lo si aba eyin bo o to 10 miles sira won o irole ta ba de si jan aletan lago bi meje la fese rin lo a si we lere tan la si tun pada saba ile o ti fe mo a tun wa mura soku a tun wa fese rin bi 3 miles lo si bolondo egbe joda nibi ta tin lo primary school ngba na ko si kan tan pe ni kidnapper ko si kan tan pe ni gbomo gbomo ngba na amam ogbon wo la wa nda si bayi
1: amo lode
0: olopa ipinle teni yo de ati ri o baba
1: wole were ko fo si se itan ode
0: igba ti olopa ipinle o si de e ma won ti won o ko si o te ba so pe oni bairo ni o yanju oro yi awon oni bairo ti gbianju titi won o e je ka won alakori e ko won sibe wo na ka ti e wo
1: ajo to o se ni o
0: aka iwe kan gba ta wa nle iwe giga lohun won ni alakori ki se gbe alakowe se lo to ni abiro abiro ni igba ti eyin olomo we te po loke na ni gbogbo nkan daru o
2: se la ojo tede yoruba
0: e mo binu o eyin olomo we
2: ojo tede
0: tori gba ti o eyin bo nla nla nla nla ti won o ti debe nigba ti awon baba aja sin sejoba londo state ile won o koja office kan tan ko segbe ona ni akungba amobe ile wo ile office kan na ko tori pe won lo kawe ni won o ka ogbon ti won fi nkowo je
2: lode
0: bi ta ti ri le councilor to je pe yo jule baba aja sin lo
1: o tun da si oye pa o opolo wa
0: baba tan pe ni lati won lofa baba gomina kan lo maran amole won o nigba tan se gomina ari nkan tan da se o ti baba gbangboye igba tan se gomina e lo wole baba un ile te aburo mi kan ko lenu ojo meta o daju le baba un lo so owo si wa ngba na ama won lo sinlu ni won o ko bon se nkowo je owo to ye ke na sori awon ilu e na seri ara yin so si da be to eyin nu olohun nu mo kan ni kin so fun yin ni boya e ti gbo pe awon eyan n ku lopo ninu igboro won si awon eyan po awon to wa nu ngbo won ti awon ti kidnapper ti ko ba yi o ti fe ju awa ta wa nu ngboro lo
1: odomore ise ko fo se ni
0: awon kidnapper tan gbegbegbe tan tun gbolu ode ore mi
2: awara ise ko fashi
0: igba tan gbolu ode mo ni wahala de igba ti sango fe tile o to tile osan yin jaba e mbo lati lo re mo ogun sa
2: ise ko fashi ni
0: ojo keta lo re mi de
2: kadari eto ni bi ayeye ise ko fashi
1: awon tun bo lorin ja
0: olode bo le se rin bo le se ri bo lo se bo be oni to oni ba se rinu
2: ka tun bo lorin ja
0: oni yawo un wa nu oko omo un wa nu oko aburo un wa nu oko oni ogbon olo un fe da elo na gba oni won o gba wo nera oni ojo ti o ku die kan gbowo dabi tan fe pa won o na ni ohun de e ogbon wo le wa lo iye olode igbede ile ogbon wo le lo oni kin sa mo wori wa ni ogbon bayi na la lo awon un wa laye o ijoba o ye ke lo re gbe won ki e ba won soro ogbon tan lo ti won lo ka da gbogbo ogbon ka bere ise bi agbara lakowe o ba ka e pe awon alakori awa ro boya pe gbogbo nkan kon ni technology kanu o o la fi so ta so un o binu ba bi yin e mo binu binu ba si bi yin a ku ti e bu yin a salaye oro ni pe wahala ti n poju awon to wa nu gbo won ti fe ju awa ta wa nu gboro lo eyin na la si mo kesi te ba si mo na abayo awa mo na abayo e kesi a ka kesi awon lord awon de kan wa awon ode kan wa Sunday ire wole oluode general ni gbogbo olukosi mo fowo esoya awon kan tun wa labe won lo awon kan tun wa labe awon lo comrade ori mi san oluode gbogbo okuti pupa awon kan wa arike usola agba ode ni awon ode wa o be ba mo bi ti ode wa awa mo bi ti ode wa oni jala ode ni mi oni jala ode ni mi o eyin ijoba ba gbara awon alakowe o ba ka e pe awon alakori e wa mo pe alakori ki se gbe alakowe e wa gba pe alakori ni baba alakowe nkan ta eyin ko ti yin sinu iwe nitori ke mo ba gbagbe ama awon ko ti won sinu opolo won o si ni gbagbe tori da ba so pe alakori nile yoruba eebu la won nkan uro pe alakori alakori ni baba alakowe alakori lojogbon ojelu na npe ni alakowe
2: opolopo
0: gbogbo nkan ti won o se laye inu iwe ni won ti ma wo awon mechanic alakori ni won won ki se gbe engineer tin gba billion l'office
2: omo
0: lode won wo nu iwe kan to ko ni omo me kan wa taye ni gbogbo tin fun tedo nu eun moto yo si tukale ko si ni wo nu iwe yo si tun to pada e wa so pe nu ki salakori enu ki se nse gbe awon tin ma wo iwe kan to se ti won
2: kini ju omo lode
0: e mo binu oro yi je nlogun pupo ju ni mo fi soro nipa eto abo yi ejo e ba wa fojuto e je ka mo lo tu kegan ki n sare mu iteran ko kekere kan wa fun teni se ran ko ni abeye e je ka jodo kegan

ni ijejo awon aye o je ki n gbadu bi mo se pari eto tan ni pe eran ti mo menuba pe ki I se ga si kini pe ejo e ba wa na nbe e ti mu tan e wari eran ko ti a n so yi bi e ba wo gege bi aja ale lo se ri ẹja ajá kan ti ẹ wà nlé gan ta n pè ní oko ajá igan la fi n porúkọ ẹranko yìí ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ló wà lẹ́ẹ̀rin òun pẹ̀lú ajá alé àti ajá oko ajá tá à ń sọ yìí ẹranko tá à ń sọ yìí òun náà máa bímọ bíi mẹ́ta a máa bí mẹ́rin a máa bí ẹyọ kan òun náà máa bí mẹ́fà bí méje mi ti lọ sóko ọdẹ rí o tí mo bá ilé yìí tó jẹ pé ó bí ọmọ mẹrin mo ti lọ sóko ọdẹ rí tí mo bá ilé yìí tó bí ọmọ mẹta a ti lọ sí oko ọdẹ rí tá a rí ilé yìí tó bí ọmọ méje ẹranko tèmi ti fi tàkúté pa tí mo ti fìbọn pa tí mo ti fi wáyà parí ni ẹranko tó níbi tó dá mi lójú dé ẹranko tí mo ti fajá lé parí ni dáadáa ṣùgbọ́n ibi tí ẹranko yìí ní agbára dé ni wípé a máa pajá alé ìyàtọ̀ fún ajá tí wọ́n bá dọ́gbọ́n ìbẹ̀rù sí lára nìkan ni ò lè pa o bàbá tó bí mi bó ṣe jẹ́ ń gbàgbọ́ tó ó ti parí ó sọ ìtàn ẹ̀ fún mi ní ọjọ́ kan ó ní àmọ́ ìtàn yìí kò ṣeé sọ lórí afẹ́fẹ́ o ìgbà tí ó wàá sọ pé ó fẹ́ sọ lórí afẹ́fẹ́ wọ́n sọ ìtàn ẹran yìí fún mi ẹ̀rù ẹ̀ bà mí.

0: 29 àti Tuesday 13 June. Ọ̀pọ̀rọ̀ ṣọlá nínú ọ̀rọ̀ àtòrí ló ń bọ̀. Wòlíì Àsọ̀rọ̀ Ṣẹ́ni, Professor Adébáyò Authority, Wọ́ọ̀mà Súre, wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀, mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú mọ́kànlá alẹ́ láti Ìbàdàn. Bó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, àṣejì rẹ̀ ni ẹ máa bọ̀ lájú pápọ̀ kápọ́lá. Orí òkè ògo lẹ nígẹ̀. Kó o tó wọnú oṣù keje ni, Jésù Olúwa yóò ti tó ìtàn rẹ kọ́.
1: Gbogbo ẹ̀yin ọmọ lọ́wọ́ òbí.
2: How you children with your parents?
1: Oh, bẹ́ẹ̀ pé 50 years.
2: Even if you are 50 years old.
1: Mo lóbi láyé.
2: I still have your parents.
1: Ọmọ sì ní
2: ọ. You are still a child.
1: Wọ́n rán mi sí
2: ọ. I respect to you all.
1: Gbogbo ẹni ló máa ṣáájú òbí ẹ kú.
2: Everyone that say you retire ahead of your parents.
1: Àwọn ló máa gbà kú
2: ẹ. Retire in your place.
1: Ẹni ní ojú ayé wa.
2: God has said in our lifetime.
1: A gbọ́dọ̀ fojú ró ku ọmọ.
2: We must see the death of our children.
1: Ẹ̀mí ẹ̀ ló máa lè.
2: Ẹ̀mí
1: ẹ̀ ló máa
2: lè.
1: Mo fẹ́ lu ago
2: yìí. Àwọn kan jíngù níbẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ kán máa console ẹ fún
2: ìbí. All those that want you to be consoled for evil. Ẹ̀mí mímọ́ o.
1: Gbogbo ẹ tó fẹ́ kán fọwọ́ mú ẹ léjìká.
2: Those that want to be holding your shoulder to console you.
1: Mo dúró.
2: Stand this day.
1: Níwájú ẹ̀rú Jacob.
2: Bí o bá ti fi ẹ̀ Jacob.
1: Ara pa wọ́n
2: dà. Láì máa tọ́ dà. Amen, amen, amen, amen.
1: Gbogbo ẹni tó lò mọ ibi tó ti máa dùn
2: ẹ. Dọ́jà ṣe tè ló wẹ̀ ju ìgbẹ́ yú mọ́s.
1: Ó ṣe bí gbogbo làálàá tó ṣe láyé.
2: Ó
1: ṣe bí ọmọ náà ló fi tọ́jú. Pé ọmọ náà náà ó gbà
2: lọ́rẹ̀.
1: Àyàkádà
2: bí.
1: Èdè bẹ̀rẹ̀
2: àbá lọ́rùn o.
1: Gbogbo tó bá ṣe. Lórí ọmọ mi, lórí ọmọ
2: rẹ̀.
1: Tó forí wọn gbé. Má na lè. Ika kò sí. Bẹ̀zú ọ̀dà. Ọmọ ilé wa
2: ẹ̀.
1: Ta ló fẹ́ gbẹ̀sẹ̀ lára ọmọ.
2: Who want to take and pray for my children?
1: Ẹ̀yà ń gẹ́lẹ́ ọ̀dà
2: yìí. You call us angels.
1: Ẹgbẹ̀mí ẹ̀.
2: Children.
1: Ó yà.
2: Bàbá.
1: Ọmọ
2: ẹ̀mí.
1: Àyà gàlẹ́gẹ́ tẹ bẹ rọ́gà. Ta ló fẹ́ gbẹ̀sẹ̀ lára ọmọ
2: mi.
1: Ẹ̀yà ń gẹ́lẹ́ ọ̀dà
2: yìí.
1: Ẹgbẹ̀mí ẹ̀.
3: Ẹ sọ pé ta ló fi dígí ayé mọ ní.
2: Wọ́n ìparí tí mi fi dígí ìdí rọ̀.
3: Ẹ bá ń fọ ojú ẹ.
2: Láìdá.
3: Oya oya oya.
2: Ẹ̀mí mi. Gbogbo tó bí ayé wani kàdé. Olúwa fọlọ́jú fọlọ́jú fọlọ́jú. Ẹ̀mí mi fọlọ́jú fọlọ́wà fọlọ́jú.
3: Ẹ fọ ojú ẹ.
2: Olúwa fọlọ́jú fọlọ́jú.
3: Ọkùnrin ni obìnrin ni.
2: Wẹ́dà bàdà wúbà.
3: Nà mọ̀ ní tọ́lá sọ̀lá.
2: Wọ́n ti yí di àdáì.
3: Pẹ̀lú dígí àbàmì.
2: With that evil mirror.
3: Ojú wọn fọ.
2: Bẹ́ẹ̀ tẹ go blind.
3: Ẹni fọwọ́ sọ̀yà.
2: Anyone that busted.
3: Kọ́ máa rẹ yẹn.
2: That they will see your head.
3: Olúwa lùbọ̀ lẹ.
2: Bẹ́ẹ̀ ti lọ trouble there.
3: Gbogbo ẹ̀mí mọ̀ ṣerere.
2: Help that disaster spirit.
3: Àti má jẹ̀bú ibi.
2: And that evil
3: covenant.
2: Bàjẹ́. Uproot every root of evil works in the household.
3: Gbogbo iṣẹ́.
2: That's okay. Every evil works of poverty in the household.
3: Iṣẹ́ ìpìlẹ̀.
2: That foundation of poverty.
3: Number two.
2: Jesus. Ikeji.
3: Egun like father like
2: son. That gets up like father like
3: son. Fla Monday.
2: Tomorrow be Monday.
3: Awa wa ileji.
2: We will not dig deep.
3: Mo n lọ sí another level.
2: I'm taking you to another level.
3: Lórí ṣẹ́tà ń ṣe lọ́wọ́.
2: Over this same
3: world. Torí orúkọ ẹ gbọ́dọ̀ gba owó.
2: Because your neighbor is using money.
3: Ebi di azata.
2: Bẹ́ẹ̀ ni olúwa.
3: Ibi tó lè dẹ.
2: At the hundred parties.
3: Iṣẹ́ ta máa ṣe lọ́la.
2: Ti wá pàtó tomorrow.
3: Ọwọ́ tí mo máa pressing.
2: That money I'll be praying.
3: Pẹ̀lú iyọ̀.
2: With salt.
3: Wọ́n máa pe owó mórúkọ ẹ̀.
2: Ẹ́ẹ̀ ìjà lẹ́wọ̀ bí.
3: Ṣé máa lò lè là.
2: The thing cannot be.
3: Jà parí ṣe wòlí.
2: That's the little thing I can
3: say. Ṣé mo lè gbàdúrà.
2: Can I pray for you?
3: Mo pẹ́ ló máa bà tiẹ̀.
2: So they want to ruin your life.
3: Ara pa wọ́n
2: dẹ̀. Ẹ́ẹ̀ ní thunder destroyed.
3: Sọ pé ẹ̀yin ayé o.
2: Ṣé ẹ̀yin ayé o.
3: Ẹ lè bá ògo
2: mi. You can't fall my glory.
3: Ẹ̀yin òkùnkùn àgbáyé.
2: You will not die.
3: Ẹ lè bá ògo mi.
2: You can't fall my glory.
3: Gbogbo ẹ̀yin agbára. Ògo mi jà. Lọ́sàn-án lóru. Ẹ wọ ibojì. Gbogbo ẹ̀yin ẹ̀mí.
2: Tó
3: ń bá ògo mi
2: jà.
3: Ẹ wọ ibojì. Ẹ gbé ẹsẹ̀. Èpè jáde lára. Múra o. Èpè jáde lára. Oya. Bàbá.
2: Ìwé ẹgbẹ́.

0: lára wa tí ọkàn mi fẹ́ sẹ́nìkan lè kígbe bẹ́ẹ̀ Jésù ní ìràwọ̀ òwúrọ̀ ó nìkan lára wa. Bí ọwọ́ ẹ bá yà sókè.
1: As you lift up your hands.
0: Samuel Adebayo Ojo lorúkọ.
1: Samuel Adebayo Ojo is the name.
0: Mo papọ̀ mọ́ àwọn angẹ́lì ọ̀run.
1: I join with the host of heaven.
0: Mo bẹ ja ogun tí wọ́n ní kó lọ gbé ẹ
1: mi. Amen.
0: To pray for God. Bọ́lá wẹ̀ lẹ́ni o.
1: Amen.
0: Ẹ fo dìde ẹgbẹ́ ara.
1: Lift your body.
0: Iwọ attack lórí iṣẹ́ mi.
1: Attack over my world.
0: Bóyá wọlé.
1: Bébẹ́rẹ́.
0: Bóyá.
1: Ẹ bèbí báwo gbogbo ìdojúkọ lórí iṣẹ́ mi.
0: Ìdojúkọ lórí ìpè mi.
1: Wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀
0: wọlẹ̀
1: wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀
0: wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀
1: wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀.
0: This spiritual awakening for you.
1: Ìsájú bẹ́ẹ̀ mi rè fún wa o.
0: You are not here as a mistake.
1: O ṣe rẹ ṣìwábí. O ṣe ṣìwábí.
0: There is a major purpose of God upon your head.
1: Àìrètí kan gbòógì Ọlọ́run bẹ lórí ayé rẹ.
0: That is yet to be fulfilled.
1: Tí ò tí ì wá sí ìmúṣẹ.
0: Don't lose hope.
1: Má má ti sọ̀rọ̀ tínú.
0: Don't think it is over.
1: Jọ má rò pé ó ti parí.
0: And don't stop pursuing.
1: Má bẹ̀ dẹ́kun àti máa lépa.
0: Don't you ever think that you have achieved anything.
1: Má fìgbà kan rò pé mo ti ṣe mo ṣáà ti rí kankan ṣe.
0: Never you have it in mind.
1: Má ní lọ́kàn o.
0: That you have been able to do anything.
1: Pé mo ti rí kankan pé ṣe.
0: Don't rest.
1: Má ì sinmi.
0: Until you become that goal that everybody will desire.
1: Àtìgbà tó bá ti wúrà tí gbogbo ayé ń wá kiri. Spread your hands.
0: To be realistic.
1: Taba fẹsẹ̀ òtọ́rọ̀.
0: We need to think deeply within ourselves.
1: Ó yẹ ká kọ́kọ́ kọ́ ronú jinlẹ̀.
0: Am I doing the right thing?
1: Ṣé mo ń ṣe ohun tó tọ́?
0: There is nobody that God will not test with little breakthrough.
1: Kò sẹ́ni tọ́lọ́hún ní bí àlùyọ díẹ̀.
0: Whatever you do after that breakthrough will determine what God will give you next.
1: Ohun tó bá wá ṣe pẹ̀lú àlùyọ kékeré yẹn ló máa sọ tọ́lọ̀ á fún ẹ lẹ́yìn.
0: Many of us has failed.
1: Ọ̀pọ̀ wa tẹ̀lé a kùnà.
0: We fail God, we fail ourselves.
1: Àtàjà Ọlọ́run kulẹ̀, ajá ara wa kulẹ̀.
0: School ni wọ́n ran ẹ lọ, court ló lọ sí.
1: You were sent to school, you ended up a courtist.
0: Breakthrough kẹ̀kẹ́ ni wọ́n fi tọ́ ẹlẹ́nu wo, agbèrè ló bẹ̀rẹ̀ sí ṣe.
1: They gave you little breakthrough, you enter into fornication.
0: Ìwọ tán bẹ fún ní àgbáyé.
1: You that they want to give the whole world.
0: Wọ́n wá fún ẹ ní one plot.
1: They just gave you one small plot.
0: Ó wá kọ́lé kan síbẹ̀.
1: And you build a house there.
0: Ó jára yóò gbádùn.
1: You are troubling everybody.
0: Ó ti sinmi nígbà tí ò yẹ kó sinmi.
1: You have rested when you ought not to.
2: Orúkọ tèmi ni Olúwa yẹ́mi sí láti Àjẹgún Laibandry. Ìyanu Tọ́lọ́run ṣe fún mi ní February tá a wá sórí òkè. Dádì ni pé ká gbàdúrà wípé kọ́lọ́run lo ìpè yìí fún wa. Mo dẹ̀ gbàdúrà yẹn pẹ̀lú tara. Dádì tún wá sọ pọ́ìntì kan wọ́n ni pé kí aláàánú wa kọ́lọ́run fàlẹ́ wa lọ́wọ́. Mo fi tara mo fi gbàdúrà yẹn. Ìgbà tó di March 29 ta máa ń fi owó gbàdúrà. Dádì tún wá sọ̀rọ̀ kan ní rédíò tí mo kíìtì. Wọ́n ní ìwọ tó ń gbọ́ mi yìí wà á rí owó ní ọ̀sẹ̀ yìí. Ó máa rí owó ní sọ mo fi tara mo fi gbàdúrà. Níwájú Ọlọ́run àtẹ̀yọ àkáǹtì mi ti wọ dọ́mà láti bi 3 or 4 years. Owó ayẹ̀sí owó tó ń wọbẹ̀ ní 3,000 to 5,000. So mo dẹ̀ ṣàjọ kékeré kan mi rí dápé gan 30,000 náà kó fún mi. Mo ṣàkó lọ sí warehouse. Ibi tí mo ti ń rìn káàkiri mi ìrọ́jà rẹ̀ mi fúnra mi mọ̀ pé owó yẹn ò tó mi rajà. Mo kàn jókòó sẹ́gbẹ̀ẹ́ kan ni. Bí màá yíbo kan ṣe wá bá mi nìyẹn pé madam how now mo kàn dá lóhùn mo fi mú dá lóhùn. Bàbá rẹ̀ ṣe gbọ́jà kan dínú bá ní àkọ́gbọ̀n òun tà 30,000. Nìyẹn bá ní à madam I want me buy this market mo ní à no buy. Ó ní madam I want me buy this market mo ní à no buy. Ó kàn wo ojú mi fọ́ gbá mi ní I say I want me buy this market mo ní ọ̀gá much. Ó ní my brother say na 30,000 but I want me bring 20,000. Mo ní ọ̀gá I no get 20. Ó ní how much you wan pay? Okay bring 15,000. Mo ní ọ̀gá I no get. Ó ní from your mind how much you wan buy? Mo bá ní à máa pay 5,000. Ó bá ní à madam na wow you go buy all this kind market 5,000. Mo ní okay because of say market no dey as I don waka waka I go pay 8,000. Ní wájú Ọlọ́run àtẹ̀yàn ọjà yẹn mo dẹ̀ fi pa almost 500,000.
1: Ẹ wá ẹ jẹ́ gbọ́ yín dáadáa. Ṣé ọjà tí ẹ ná ní 8,000 lẹ́bí gbà èló?
2: Half a million.
1: Ká! Dìde
3: ṣe dúró kó náwó ẹ sókè.
2: Mo ń ta àwọn kitchen equipment kò sí tó bá gbé wá sínú container tí mi kí ra tí bá ti rà báyìí máa lọ ta.
3: Inú container náà ti.
2: Máa rà máa lọ tuta.
3: Náwó ẹ sí pẹpẹ. Gbogbo àyè tí àkáǹtì yìí ti dàbí radio station number. Àwọn àkáǹtì bíi 20, 19 point something something 90 point something something náwó ẹ sí pẹpẹ yìí. Sọ́kẹ́ Ọlọ́run Sam Ojo. Láti tó máa jọ mí lójú. Ó yá yọ̀ǹda ẹ̀ fún mi lọ́sàn-án yìí. Ó yá sọ́dẹ̀ àdúrà.

0: Ọtí ayé fi dè mí tí ojú lásán ò lè rí.
1: What they used to buy me that eyes cannot see. Ọtí ayé fi dè mí tí ojú lásán ò lè rí. Oya ja ja ò lè gbé ara.
0: Gbogbo tó ń ṣe ẹ́ láyé.
1: All those afflicting you in life.
0: Wọ́n jẹ́ mí ju èdè kan tí mo fẹ́ pè yín
1: lọ. All the omi is what I want to say
0: now. Bí omi bá ti sàn, kì í bojú wẹ̀yìn.
1: Bẹ́ẹ̀ni,
0: àti ọ̀táàrí àti àṣàṣì wọn kí wọ́n rìn wọ́n gbó lọ.
1: Ẹ̀mí mímọ́.
0: Gbogbo ẹ̀yìn alágbára tẹ máa ń pa kádàrá dáṣáìdá.
1: Every strong man that change destiny to evil.
0: Ti ẹ̀ tampa pẹ̀lú kádàrá.
1: Na tampa with my destiny.
0: Ẹ fi ẹ̀mí yín san gbèsè náà.
1: Use your life to pay for it.
0: Gbogbo ẹni tó tampa pẹ̀lú original ayé tó yẹ kí n gbé.
1: Anyone that tampa with my original life.
0: Ẹ̀yin ogun ọ̀run ẹ fi ẹ̀mí wọn ṣe ìràpadà.
1: Most of them use their life to recompense.
0: Do you hear what I'm saying? Gbogbo ẹni fọwọ́ kan àyàn mọ́ mi.
1: Anyone that touch my destiny for evil.
0: Illegally lọ́nà tó lòdì.
1: Illegally.
0: Wà á ní olúwa kò yẹ kó rí bẹ́ẹ̀.
1: Lord did not want to be so.
0: Jẹ́ wọ́n fi ẹ̀mí wọn san.
1: Let them die for it.
0: Wà á máa kígbe. Ẹ̀mí yín ló máa lọ sí.
1: Your life will go for it.
0: Gbogbo ẹni fìyà jẹ mí lọ́mọ.
1: How does that oppress my children?
0: Gbogbo ẹni kí ọwọ́ bọ iṣẹ́ mi tó dàrú.
1: God has scattered my work.
0: Ẹni kí ọwọ́ bọ inú ètò ìṣúná mi.
1: God has scattered my finances.
0: Ẹni da ìrìn àjò mi rú lọ́fíìsì.
1: God has scattered my journey.
0: Ẹ jáde láyé. Orúkọ
1: Jésù.
0: Ẹni mi lọ. Gbogbo ẹ tó da ìrìn àjò mi rú. Ẹni tó lọ́wọ́ sí ìjà káyọ̀ ẹ̀kọ́ náà rú. Ẹni tó kọ́wọ́ pa ayé mi lọ́nà tí ó bọ́ fi mu. Olú ajẹ́ kí ẹni kò lọ sí. Ẹbí wọn kò lọ sí. Ẹbí wọn kò lọ sí. Ẹbí wọn kò
2: lọ sí. Ẹyin ọ̀la o. Ẹbí
0: wọn kò lọ sí. Ẹbí wọn kò lọ sí. Ẹbí wọn kò lọ sí. Ẹbí wọn kò lọ sí.
2: Ogo ni fún ọ.
0: Ẹbí wọn kò lọ sí. Olúwa gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀
2: gbàwọ̀ gbàwọ̀
0: gbàwọ̀ ogun láti ilẹ̀ bàbá rẹ̀.
1: Two from your father's house.
0: O jáde.
1: They are cast out.
0: Now we are soaking.
1: Lift up your hands.
0: Kí ni ayé ti gbà lọ́wọ́?
1: What has even one taken from me?
0: Mo gbà padà.
1: I take them back.
0: Oya.
1: Ẹ̀mí mímọ́ o, kí ni ayé ti gbà lọ́wọ́ mi?
2: Mo gbà padà lónìí.
1: Mo gbà padà lónìí. Mo gbà padà lónìí. Mo gbà padà lónìí. Mo gbà padà
0: lónìí. Yes.
1: Mo gbà padà. Mo gbà padà. Mo gbà
2: padà. In Jesus name we pray.
0: Ẹ ma kẹ́.
1: Yowé ṣe.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: A tún mi sílẹ̀.
1: I am the labor.
0: Ní dúró sójú kan.
1: Don't stay in the spot.
0: Wà á mí ara.
1: You will vibrate.
0: Wà á gbé ara.
1: You will lift your body.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: A tún ògo mi sílẹ̀.
1: My glory is delivered.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: A tún ilé ọmọ mi sílẹ̀.
1: My home is delivered.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: A tún iṣẹ́ mi sílẹ̀.
1: Wọ́n kì í deliver.
0: That name.
1: Orúkọ yẹn.
0: Give us deliverance.
1: Lọ́kùn wa ní dáńdé.
0: We find our deliverance.
1: A rí dáńdé wa.
0: In his name.
1: Nínú orúkọ yẹn.
0: That man shout.
1: Àwọn ògùn jáde.
0: Jesus.
1: Jésù.
0: Come and deliver my son.
1: Wá tún ọmọ mi sílẹ̀.
0: Wà á máa fò sókè.
1: Bébè jumping up.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: A tún mi sílẹ̀.
1: I am delivered.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: A tún ọmọ mi sílẹ̀.
1: I am delivered.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: A tún iṣẹ́ mi sílẹ̀.
1: Àwọn kì í deliver.
0: Wọ́n ní jó sọ̀rọ̀.
1: Tí
0: wọ́n bá lè ṣe àṣeparí lórí ẹ̀.
1: Ìdè kan gbé tó
0: bá yẹ. Tí o yanu báyìí.
1: Àìkàlọ́ bú yọ máa o.
0: Ó lè wu o.
1: Ìgbọ́ni tẹ́jú ọ.
0: Gọ́ọ̀.
2: Lórúkọ Jésù.
0: When I say the name of Jesus,
1: one ogun aye jade lara
0: battle out of my body.
1: Lord God, yes. I'm a sinner.

0: passage rẹ̀ ń bà dọ̀. Láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn ìrìn àjò oṣù kẹsà. Bí ọwọ́ Ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn. Ooru àṣírí. Pẹ̀lú crossover night June edition. Látọjọ́ Sunday 28, Monday 29, àti Tuesday 30th June. Next level. Ìpele tó kàn la pòrí ẹ̀. Ẹ̀mí Ọlọ́run sọ fún ọ̀lẹ̀ máa bá lọ báyìí. A fẹ́ sílẹ̀ kùrẹ̀ rí òtún. A fẹ́ mú ìwọ kúrò nípele yàgàn. Kọjá lọ sí ìpele ànító àti ànísẹ́kù. Àṣírí owó tó ń jà ọ́ máa tú. Gbogbo ẹ̀ lórí òkè owó àṣejù rẹ̀ ń bàdọ̀. Lọ́jọ́ Sunday 28, Monday 29, àti Tuesday 30th June. Ọ̀pọ̀rọ̀ ṣọlá nínú ọ̀rọ̀ àtòrí ló ń bọ̀. Wọlé àsọ̀rọ̀ ṣẹ́ ni. Prọfẹ̀sà Adébáyò ju ọtọ́rìtì. Wọ́n máa súre. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú mọ́kànlá alẹ́. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejù rẹ̀ ni ẹ máa bọ̀ ládójúkọ Coca-Cola. Orí òkè ògo lẹ́nìkẹ̀. Kó o tó wọnú oṣù keje ni. Jésù Olúwa yóò ti tó ìtàn rẹ kọ́.
1: Kọ́mi ni Fúnmiláyọ̀ Adéyẹmí láti Yábà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé orí òkè ògo tí mo lọ ní last month sọ fún wa ní òróró. Mo gbọ́ òróró yẹn délé tẹ́lẹ̀ tí n bá lọ ṣọ́ọ̀bù. Níṣẹ́ ni máa wábi tí màá sùn torí mi ò ní tà.
2: Ẹ kí n tà.
1: Mi mọ nǹkan tó dé.
2: Ẹ ti níbi tẹ máa sùn sí.
1: Owó dẹ̀ ni mí. Ṣùgbọ́n nígbà tí mo wá gba òróró mo máa ń gbòòrò. Mo ti máa ń gbòòrò ṣùgbọ́n eléyìí tí mo gbà yìí. So bí n bá ti jí láàárọ̀ màá gbòòrò yẹn màá fi pa orí pa gbogbo ara. Màá tún wá mú òróró yẹn báyìí. Màá tún wá tọ́ sí ẹnu. Ibẹ̀ ni ọmọ mi máa bí mi pé mo mì kí lẹ̀ ń tọ́ sí ẹnu. Mo lóro òróró tí wọ́n fún mi ní orí òkè ni. Ó ní kí n fóun náà náà máa tọ́ sẹ́nu. Ìyẹn first born mi máa fún. Ó dẹ̀ ṣẹ̀ ríṣẹ́ kò tí ì poṣù mẹ́rin. Lónìí wọ́n ṣe promotion. Mọ́mì èmi náà fẹ́ kan promote mi. Bẹ́ẹ̀ ló ṣe máa
2: jẹ́. 4 months.
1: Bẹ́ẹ̀ ni sà. So èmi náà tí n bá ti wá bó ṣe tọ́ tí mo bá lọ ṣọ́ọ̀bù bá dé ṣọ́ọ̀bù. Bí n bá ṣe ń ṣílẹ̀ ṣùgbọ́n dàbí pé ṣe náà tẹ̀dú mo ní àdúrà máa jẹ ti kọjá
2: bó ṣe. Ok wọ́n ń yabo yín. Màmá ti fi ìjọba nù.
1: Owó wa dé. Ọmọ mi kò tún wá pè mí pé ah. Mọ́mì promotion gbogbo àwọn tí mo bá ń bẹ̀. Èmi ni nọmba wa àwọn ti promote mi. Mo ní lóróró yìí náà. Mo ní àmàmà lòróró yìí lọ́lọ́run bàbá mi sámú òjòjò nítorí ọlọ́run o. Orí òkè ògo báwo mo ṣe máa lọ ni o. Ọ́n ní tẹ́bá ti ràn máa fún yín lówó. Owó mọ́tò máa fún yín.
2: Ó gba promotion. Àwọn àbẹ̀ ó tójú wọn lọ.
1: Àdá oṣù kẹrin rèé tọ́mọ mi ti ń ṣiṣẹ́ bẹ̀.
2: Now it's okay. Lift up your hands. Abẹ́ mo gbọ́ ẹ̀rí tẹ̀ ń gbọ́ ni.
3: Ẹ̀mí mímọ́.
2: Èmi mo kọ́kọ́ dé òsì ńbẹ̀.
3: Bẹ́ẹ̀ni o.
2: Ẹ gba promotion. Sọ pé mo dìde lójijì.
3: I am lifted suddenly.
2: Congratulations.
4: Báyìí ni Olúwa Jehovah wí o.
5: Thus says the Lord Jehovah.
4: Tún ṣerú mọ́ o.
5: Amen, you are no man's slave.
4: Tún jìyà mọ́ o.
5: You suffer no more.
4: Ogun ò borí yín o.
5: Battle overcome you no more.
4: Agbára tó ń bá ń jà wọ bojì
5: o. I was contending with your buried.
4: Ilẹ̀kùn sí fún yín o.
5: Thus I open for you.
4: Ogo yín dé o.
5: Your glory has come.
4: Ẹ wọnú ire o.
5: Enter into goodness.
4: Ẹ wọnú
5: ìrànlọ́wọ́. Enter into help.
4: Ẹ wọnú àṣẹ.
5: Enter into success.
4: Ẹ lọ síwájú.
5: Go forward.
4: Ẹ gòkè.
5: Get to the top.
4: Ẹ ṣe rere.
5: Prosper.
4: Lónìí.
5: Today.
4: Agbẹ́yìsókè.
5: You are lifted.
4: Màyà Gàmà Lúdíà Yàṣádà. Agbẹ́yìsókè.
5: Amen, you are lifted.
4: Agbẹ́yìsókè.
5: Amen, you are lifted.
4: Agbẹ́yìsókè.
5: Amen, you are lifted.
4: Agbẹ́yìsókè.
5: Amen, you are lifted.
4: Àwọn àdúrà ta ti gbà yẹn gbà.
5: All our prayers are answered.
4: Sórí lẹ́nìí.
5: Today, sir.
4: Gbogbo ẹ̀yin èèyàn.
5: Everyone.
4: Abẹ̀rẹ̀ rẹ crossover.
5: We start the crossover
4: offering. Ẹnìkan ni yes. Mo ti retí ẹ. Àwọn èèyàn mo bó ṣe mọ ńlànà
5: fún wọn. People no hide makes way for them.
4: Ní òpin oṣù.
5: At the end of the month.
4: Ìdámẹ́wàá ẹ.
5: Your tithe.
4: Ọrẹ.
5: Your offering.
4: Èni la mọ ń gbà.
5: Today we do collect
4: it. Gbogbo ẹ̀ ń bá gbàgbọ́ nù
5: pé. I pray that I believe in this commission.
4: Kò ṣe pẹ̀lú ìgbàgbọ́.
5: Do it with your faith.
4: Ẹni ẹ̀rí ìrànlọ́wọ́.
5: And you shall receive help.
4: Ẹ rí ìrànlọ́wọ́.
5: You will receive help.
4: Dìde báyọ̀.
5: Rise up now.
4: Lọ ṣe pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀.
5: Do it with faith.
4: Psalm 20.
5: Psalm 20.
4: Psalm 51.
5: Psalm 51.
6: Hello. Ṣé ń gbádùn àdàbà?
7: Mo ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.
7: Mo ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.